0: aṣẹ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ ni ètò tó ń bá afẹ́fẹ́ sọ̀rọ̀ ní west radio 89.3 fm tí a kalẹ̀ sí alábì avenue ní olúyọ̀lẹ̀ stage nílùú ìbàdàn.
1: alárùn ìbàlà ìbàlà ó ṣàdìyàn.
0: gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ jẹ́ mọ̀ pé òní ọjọ́ kẹẹ̀ẹ́dógún ló pé oṣù kan gérégé tí àwọn ajínigbé yìí tí wọ́n gbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ yìí àti àwọn olùkọ́ wọn. kí mo wá fẹ́ ká ṣe láàárọ̀ yìí ẹ̀yin náà wò ó láti odidi oṣù kan ipò wo làwọn ọmọ yìí wà ipò wo làwọn olùkọ́ wọn wà nínú igbó yìí. nínú òjò nínú ẹ̀rùn

ọwọ́ agbára rẹ̀ yìí wà síbẹ̀. Abiola àárọ̀ yọ lọ́run. Gbogbo abiyamọ tó ń gbóhùn mi láàárọ̀ yìí bẹ ìwọ Ọlọ́run láàárọ̀ yìí. Ọlọ́run rìnrìn agbára lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Rìnrìn agbára ní Ọ̀yọ́ State yìí. Ọlọ́run fi ọwọ́ agbára.

Ọlọ́run ẹ fi ọwọ́ agbára yín la orílẹ̀-èdè kọjá. Kẹ́ ẹ fún orílẹ̀-èdè yín nísinmi. Ẹ fi ọwọ́ agbára yín la

Nigeria padà wálé ẹlẹ́dà rẹ̀ ń retí rẹ̀. Mo bẹ́ kà láàárọ̀ yìí nínú ìwé Chronicle kejì. Chronicle kejì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé Chronicle kejì orí keje ẹsẹ̀ ìkẹrìnlá. Bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bára ara wọn sílẹ̀, tí wọ́n bá sì gbàdúrà, tí wọ́n bá sì wá ojú mi, tí wọ́n bá sì yípadà kúrò nínú ọ̀nà búburú wọn, nígbà náà ni èmi ó gbọ́ láti ọ̀run wá, èmi ó sì darí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ó sì

0: Olorun lo npe Nigeria sakiyesi. Olorun npe mi ati iwo sakiyesi laaro yi. Gogo eyin oloselu Olorun npe yin sakiyesi laaro yi. Gogo eyin loba loba nijoye nijoye Olorun npe yin sakiyesi laaro yi. Lati orun wa. Emi o si dari ese won ji, emi o si wo ile won san. Nigeria Olorun reti re. Olorun reti re lati da isimi pada fun Nigeria. Bibeli pe tani yo gun ori oke Oluwa lo. Tabi tani yo duro ni bi mimo re. Eni to ni owo mimo ati aya funfun. Eni ti ko gbe okan e soke si asan ti ko si bura itan. Nigeria Olorun reti re pelu okan ironu piwada pipe nigba na Olorun lohun o wa gbo adura onu o da alafia pada eje ma dagbe lori eto laaro yin lori mo se ndide fuya bayi ah baba labi amo ni o gba eto lowo mi
1: e file e mo ikuro Wells Radio 89.3 FM Nibe gongon lewa.
2: Roba ti jade asente leni.
3: Soro, bami bake ye soro kakbo.
4: Lọ́dún ọjọ́ Mọ́dé tí ń ṣe bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ó yá gba ìbùkún àgbọ̀ àgbẹ̀ tọmọtọmọ. Ọba mi ọpátá gangangangangan tí ò jẹ́ ká ṣubú ọṣẹ wo. Kábíyèsí rẹ̀ ọba mi ti gbógun fọlẹ̀ wa lọ́jọ́ gbogbo nígbà gbogbo. Gbogbo ilé ẹ̀kọ́ pariwo go go go go go go. Orúkọ tèmi ò yí padà Pásítọ̀ Fẹ́kẹ̀yẹ mẹ́rin bàbá lábí ọmọ ni mò ń jẹ́. Ọ̀sẹ̀ tá a wà yìí ọ̀sẹ̀ ìyanu ló máa jẹ́ fún èmi àti ìwọ. Màríà nìkan kọ́ ni obìnrin tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Màríà nìkan kọ́ ni wúndíá tó wà láyé nígbà tá a fẹ́ bí Jésù. Kíni àti kíni wọ́n rò papọ̀ lọ́rùn kí wọ́n tó mú Màríà? Kíni wọ́n wò lára rẹ̀ sí ẹ̀wà rẹ̀ ni àbí ìwà rẹ̀? Kí ló fi tayọ, kí ló fi pẹgẹdẹ láàrin àwọn obìnrin yòókù? Tó fi jẹ́ pé òun gangan ni wọ́n yàn kó bí Jésù. Ìyá túbọ̀ sí pé ìpàdé kan wáyé ní ọ̀run. Wọ́n wò pé ire yìí léwo ni kó wọ̀. Wọ́n wò pé ìyanu tó tọ́ yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ogun àgbáyé yìí léwo ló yẹ kó wọ̀. Wọ́n wò pé ta ló yẹ kó jẹ àǹfààní yìí. À ń sa ohun tí wọ́n ń pè ní ojú rere pọ́ńbẹ́lẹ́ nìyẹn. Ó máa ń yí bí bọ́ọ̀lù, ó máa ń yí kiri ní sà. Ó máa ń yí biribiribiri kẹrin tábálọ́ọ̀tì kan. À ń sa ọ̀sẹ̀ yìí oṣù yìí ni mo pè ní àkókò èmi ni rẹ́kàn. Tí àwọn ọ̀run fẹ́ jòkóó nítorí ọ̀rọ̀ ẹnìkan. Tí àwọn ọ̀run ò fẹ́ wo ìwà tàbí ìpìlẹ̀ ẹnikẹ́ni. Bàbá mo gbé ẹ̀bì àdúrà àwọn tó ń gbọ́ mi yìí wá lónìí. Olúwa ìwọ nígbẹ́ ni ga bí àwọn tó ń gbọ́ mi yìí ga. Gbogbo ilé tẹ́ ẹ wọ́kẹ́ nẹ̀rọ ṣáṣáṣá síwájú Ọlọ́dúnmọ́rẹ̀. Àmì ìrẹ́dà ó yẹ ìwọ lẹ̀ rí kà. Nínú ọ̀sẹ̀ yìí láti ọ̀run wọ́n wá fojú rere wọ̀. Afojú rere wo Màríà Oya rọ́jú rere gbà. Elizabeth rọ́jú rere Ọlọ́run wà rọ́jú rere Ọlọ́run. Anna rọ́jú rere Ọlọ́run wà rọ́jú rere Ọlọ́run. Sarah rí ànúgbà wà rọ́jú rere Ọlọ́run. Ojú rere ń yí ni ó yí kọ̀ lọ́sẹ̀ yìí o. Àánú Ọlọ́run bẹ̀ wá tọ́mọ ara wò. Ilé ọlá yóò ní di ahoro. Ọmọ rẹ ò ní mọ́mí kọ́rọ̀ lọ́sù yìí. Wà á jẹ́rẹ̀ gbìyànjú rẹ lórí ọmọ lọ́sẹ̀ yìí. Wà á lẹ́ni níwájú. Wà á rọ́lọ́ rẹ lẹ́yìn ẹ̀. Ẹ kú àsùn ìdá òní kan lọ́sẹ̀ yìí o. Wà á rọ́ mi pálẹ̀ dé òǹgbẹ́ lọ́sẹ̀ yìí. Ọmọ rẹ di ènìyàn láàrin èrò. Wẹ́rẹ́wẹ́rẹ́ ni rẹ yí kan ni ó yẹ ó yí kan lọ́sẹ̀ yìí o. Bí Dávid òde ẹnìkan òjọba ìwọ gangan lọba kan o. Ilé ẹjọ́ di ní Jósẹ́fù tíjọba wàá jọba lọ́sù yìí. Olúwa fà sókè. Olúwa rẹ̀ lọ́wọ́. Ọjọ́ owó rẹ̀ ò ní tú lọ́sẹ̀ yìí o. O ní kó ẹ̀kọ́ gbèsè. O ní sọnù. O ní rámáyé o. Ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀ yìí o. Iṣẹ́ rẹ̀ dọwọ́ dọ́là lọ́sẹ̀ yìí. Kò sí àtakò lọ́sẹ̀ yìí fún ọ. Ìrànlọ́wọ́ dìde sí ọ. Filipi oríkẹrẹsẹ kọkàndínlógún. Olúwa yóò fẹsẹ̀ ní kíkún fún ọ lọ́sẹ̀ yìí o. Ire yí kan lọ́sẹ̀ yìí. Matthew 25:22 Olúwa rà kúrò nínú iṣẹ́ ìṣẹ́ lọ́sẹ̀ yìí. Matthew 10:30 Wọ́n ní yọ kúrò nínú ayọ̀ ọmọ rẹ o. Luke 21:18 Irú ọmọ rẹ ò ní ṣàgbé. Iṣu ọmọ rẹ máa ta lọ́sẹ̀ yìí o. Kò ní diṣu atayanyan. Lórí ọmọ onírógún yánpẹyẹrin. Àwòrán ogun tó jẹ bàbá bàbá tí ò fi lọ́wọ́ kò ní jẹ àwọn ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Adégbìyànjú rẹ yẹ lade. Ọmọ rẹ máa ṣe sẹ́bàbí rẹ lọ́sẹ̀ yìí o. Ọmọ ológo lọmọ rẹ kò ní jábọ́ fún ọ̀tayọ̀. Iṣẹ́ ọmọ rẹ máa lérè lọ́sẹ̀ yìí. Gbogbo owó tó ní ò ní fi wẹ́jọ́ o. Ẹni bí ẹni èèyàn ẹ̀mí ẹ̀yàn yóò ṣe ọmọ rẹ lóore lọ́sẹ̀ yìí. Wà á ní ìsinmi lórí okòwò rẹ o. Wà á tàtà jèrè lọ́sẹ̀ yìí. Ìbùkún máa wọlé. Owó á wọlé. Kẹ́díta láti bọ̀ ọ̀rọ̀ yẹn kò ní yẹ lọ́sẹ̀ yìí. Agogo owó máa dún lọ́sẹ̀ yìí. Agogo ìrànlọ́wọ́ máa dún o. Agogo àṣeyọrí máa dún o. Agogo ìfọkànbalẹ̀ máa dún. Ogun ilé bàbá kò ní borí rẹ lọ́sẹ̀ yìí. Ilé ìyá ò ní borí ọmọ rẹ o. Ogun ilé ọkọ lórúkọ jẹ́ kò ní ráyè inú ayé rẹ. Ohun rere tí wọn kì í jẹ nílé bàbá ọmọ rẹ ayọ̀dá rẹ fún lọ́sẹ̀ yìí. Ọ̀sẹ̀ yìí bọ́ bá ń lọ bọ́ bá bọ̀ wá pàdé rè. Ẹni tí ò ní pẹ́sù láti kọ eré fún ọmọ rẹ kò ní fi ìrẹ́sà parẹ́ o. Lọ́dí ọsílẹ̀kùn àánú tí ìran rẹ ti tì tipẹ́tipẹ́. Aláàánú tá a ránṣẹ́ ọyọ́ ṣe àánú rẹ tọ́mọtọ́mọ́ o. Ilẹ̀ àánú olúwa kì í ṣú ọlú ọyọ́ ṣe àánú rẹ tọ́mọtọ́mọ́ o. Ọmọ rẹ yóò ṣògo nínú ọrọ̀. Lọ pàdé aláàánú tí kì í rẹ. Wàá pàdé afúnimá sí règùn. Ayé òní fojú lé ọláàánú rẹ lọ. Ẹni òkè rí àánú gbà ìwọ náà lọ rí àánú gbà tọmọtọmọ. Ọ̀rọ̀ rẹ máa gúrẹ́gẹ́ tọmọtọmọ. Ilẹ̀kùn sí síwájú ọjọ́ tí ìbùkún ọlọ́run yóò wọlé o. Ọba tó jọba lórí ohun gbogbo yóò fún gbogbo tẹ ọlọ́run o. Ọ̀gá ọ̀gá jùlọ yóò jọ̀dẹ́ ògùn àjẹdẹ ọlọ́fọwọ́ àtọmọ rẹ o. Ẹbí ní sẹ́rì ìrànlọ́wọ́ ló jẹ́ bẹ́ẹ̀ olúwa yóò ràn lọ́wọ́ o. Aṣíwájú ogun lálọ yóò máa bá ọlọ́ tọmọtọmọ o. Aṣíwájú ogun lábọ̀ kò ní fi ọ́ sílẹ̀ tọmọtọmọ. Ọmọ rẹ jì máa gun kẹ́tẹ́kẹ́tẹ́ funfun bíi Sọ́lọ́mọ. Ọ̀nà òpópó ọmọ rẹ màmá dára. Ọmọ rẹ lórí rẹ kàn. Ó yẹ gbaṣọ ẹ̀gún wàánú rẹ padà. Ó yẹ wo yàrá agbára àánú lọ tọmọtọmọ. Ó yẹ agbẹ́ ọ̀pàdé olóore. Agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má rojú o. Agbẹ́ ọ̀pàdé aṣẹ́nilóore má tìrègún. Olóore tí kì í wọ àṣìṣe ni ó yẹ lọ pàdé ẹ̀. Olóore any amount oh my god ó yẹ lọ pàdé ẹ̀ tọmọtọmọ. Olóore gbọ̀rọ̀ mi dẹlẹ́rù ó yẹ ẹ pàdé ẹ̀ lẹ́ni o. Olóore wordness kí ló tún kù nínú ọ̀rọ̀ rẹ ó yẹ ẹ pàdé ẹ̀. Aṣẹ́nilóore má bẹ́ẹ̀ yàn sọ yóò ṣe ọmọ rẹ lóore. Tàmí kò lé kò ní bọ́mọ lọ́wọ́ tọmọtọmọ. Ọmọ rẹ ò ní gbóúnjẹ alẹ́ rẹ̀ fọlọ́gbò jẹ́ o. Ó yẹ yẹn ìpínlẹ̀ rẹ tọmọtọmọ. Ayé òní ṣoore promo ẹkú fún wa tọmọ rẹ o. Oníṣẹ́ ayọ̀ máa jẹ́ fún ọ. Àánú tògán lórí ìdájọ́ gbogbo ilé ẹ̀ máa ṣàmì. Lórí iṣẹ́ rẹ wàá ráàánú gbà. Lórí okòwò wàá ráàánú gbà. Lórí ilé kíkọ́ àti mọ́tò wàá ráàánú gbà. Lórí ọmọ àtọmọ ọmọ àánú yanjú o. Lórí bísà àti ìwé ẹgbẹ̀lú àánú yanjú ọ̀rọ̀ rẹ. Ó yẹ ìrẹ́jì kárí ilé lọ́sẹ̀ yìí o. Ó yẹ gbẹrẹ ìwà tọmọ rẹ táyé fi sí abẹ́ àmù. Ibikíbi tó lè wà lọ́sẹ̀ yìí owó máa wọ̀ wà. Ẹni mímọ́ jùlọ kò ní jẹ́ kó dúró tì ọ́ tọmọtọmọ. Lẹ́ni ọjọ́ Mọ́ndé wàá rí tajẹ́ ṣe o. Áńgẹ́lì tá a rán sí ọ lọ́sẹ̀ yìí kò ní tà sí ọ̀nà ilé rẹ̀. Àjọ máa bá ọmọ yẹ ọmọ rẹ lọ́sẹ̀ yìí o. Ohun tó kójọ láti jẹ́ nuárì kò ní bàjẹ́ lójú rẹ lóṣù yìí o. Ọmọ tẹ́ ẹjọ́ wo oṣù yìí kò ní kò ṣẹlẹ̀ lójijì. Ogun ò ní parapọ̀ borí ìwà tọmọ rẹ̀. Ìbùkún yóò wọnú ilé yìí. Ẹ ó dẹ ni à ń rí sábà. Tó bá jáde owó gidi máa wọlé. Tó bá wọlé ìbùkún yóò bá ọ wọlé. Olúwa yóò fi ìwà tọmọ rẹ ṣe orí o. Ẹ ò ní tọrọ o. Ẹ ò dẹ̀ ní di ìrù. Sàmì eléyìí ò ní fowó rà láfíà lọ́sẹ̀ yìí o. Owó tabua máa wọlé sí àkáǹtì ẹ̀. Ọba mi tó ní ìbùkún jaburata jaburata yóò fi ìbùkún jaburata kẹ́ ọ lọ́sẹ̀ yìí o. Jésù Olúwa. Jẹ́ ń gbọ́ ẹ̀rí àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀.
5: Mo yan Ọlọ́run lógo lórí ọ̀rọ̀ bàbá yìí o. Bàbá yìí gbàdúrà o. Bàbá ìpè yín pé mi o. Àkọ́kọ́ sì máa mọ bàbá. Mo mọ̀ wọ́n níjọjú níbi tí wọ́n ti pín iṣu fún wa. Wọ́n wá ní kólúkálukú máa tọrọ nǹkan tó bá fẹ́. Ó ní díjọ́ mẹ́ta mo fi sùn sínú òtútù ń bẹ̀. Mo ní wọ Ọlọ́run ilé tá a ti bẹ̀rẹ̀ láti gba Ensas lámà tí ń kọ́ léyìí.
6: Ensas yẹ kọ́ 20 kíni yẹn.
5: Ìgbà yẹn lọmọ mi ti ra alẹ̀. Lọ́rọ̀ kan sáà mo ti ń gbé bẹ̀ o bàbá.
6: Àtikólọ́lé.
5: Ẹ bá mi yan Ọlọ́run lógo.
6: Èèyàn mélòó ló ń kó lọ ilé ẹ̀ lọ́dún yìí. Tó o bá wà lára wọn sọ pé èmi rè sà.
7: Èmi rè o.
6: Sọ bẹ́ẹ̀ ni dẹ́jọ wà nílé lórí bẹ́ẹ̀ pé èmi kó lọ ilé mi lọ́dún yìí o. Ọlọ́run tí ó ṣe ti màmá yìí, àmì ni kẹ́ ẹ fi dá mi lóhùn, ó yá ọ̀rọ̀ rẹ níyanjú o.
7: Amen. Congratulations.
4: Bí ọdún ìṣepín sí méjì màmá, gbogbo ènìyàn máa mú ìbẹ́lẹ̀ wá sí Kọ́lá ní ọ̀la. Tá a dẹ̀ máa ná ti gbogbo rẹ̀ pátá, tí gbogbo ènìyàn á dẹ̀ lọ fi gbá ilé rẹ̀ fún ìlàjì ọdún yìí tó kù. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí ò tí gbọ́ omi òkun yóò máa gbà ní ọ̀la lọ́fẹ̀ẹ́. Àdúrà ti wà lórí ọ̀rẹ́ dì. Bọ́lẹ̀ ní Kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. ba je nda lori daddy mami la ma da lori awon mo already toni mo fe ko se bi olorun ba se bukun to iwo je ari wi pe o da si ore ti toni ko si ye to le firanse o o ni wale lai lai a duro je yan mo baba labi amo ti mura le bayi boye ojo mo baba labi amo de ti igbo je nso be de baba labi yamo august 7 ni o olobi soje ose kan gba ko to fe bere ni august 2 ororo adua fun edidi bede won ma ma pe igbo kankan fun ori kankan iwe ti gbogbo awon mo lewe yo lo te ba ti wole school pada iwe baba labi yamo ni mama fun awon mo yen ni meji meji inu isoje lati ma pe onje fun gbogbo eniyan rice ni o gari ni o indomie ni o spag ni o e ma ti je nbe speaker tan august 2 ti de tan ẹjọ́ bọ́ bàbá lábí yẹmọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílé ṣe bí àdúrà wa ń gbà. ọlọ́run bàbá lábí yẹmọ o ààyè ló wà.
8: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
4: Abiyamo, a ò ní mọ́ bọ́ jẹ mọ́.

Ajẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yẹ́ ó là pérégedé ni. Ọ̀yẹ́ ire owó ọmọ àlàáfíà tó ń ta Èkó ti ṣe báálẹ̀ tọrọ̀. Òun náà ni Kótúlà kò wá lówùúrọ̀ tòní. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní o ìkànnì kànga gbọ́mọ̀gbẹ. Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate ńlẹ̀ Ìbàdàn. Níbẹ̀ náà lájọ láǹfààní àti wà ìláàárọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe wà. Àkíwa lọ́kùnrin, àkíwa lóbìnrin, àkíwa lọ́mọdé, àkíwa lágbà. Gbogbo ibi tẹ́ sì ti ń gbọ́ wa nílé iṣẹ́ ni, lọ́fíìsì ni, inú mọ́tò ni, ilé epo ni, ilé ìtajà ni, àti bẹ́ẹ̀ lọ. Lágbára lọ́wọ́ Elédùmarè lọ́sẹ̀ yìí. Ire ni ó wọ ọ̀dọ̀ kó wa wá o. Ire ó wọlé wá yóò bá wa gbé, yóò bá wa wà títí. Pàápàá jùlọ nínú oṣù keje yìí. Àṣepé lọ́lọ́run ó ṣe ọ̀rọ̀ kó wa wá. Àṣepé lọ́lọ́run ó ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà yìí. Yóò bá wa ṣe gbẹ́gbẹ́ ó dùn, gbẹ́gbẹ́ ó kàn sí, yóò dùn gbẹ́gbẹ́ ó kàn sí. Nǹkan ó ṣẹnu re, bàtìfẹ́ ó rí lágbára lọ́wọ́ Elédùmarè. Lorúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lorúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lorúkọ amojú ẹ̀rọ fún sàrà tàwà yìí, Henry ti ń bẹ ní ìgbọ́nà ìṣàkóso, ó ti dúró wámwám báyìí, àfi bí àwọn ikọ̀ elétò ààbò tí ẹ̀fọn ò gbọ́dọ̀ fò. Èsìsìn tó bá fò tí ò fò rè yóò yan dànù ní báyìí. Ìrà tó bá rìn tí ò rìn re àtẹ̀pá ni o. Kálukú ṣèwé àgbéjẹ́mọ́wọ́, kálukú dúó ṣẹgbẹ́ jẹ́gẹ́dẹ́ rẹ̀, òun lọ̀rọ̀ bá dé o. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiye, olórúkọ tèmi ń jẹ́ èmi ní ọmọ bàbá olómiye, mo kí ń pè ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀, ọdẹ ọdún bí ara ò lè bí, ṣàlàáfíà lẹ́wà bí àwa náà ti ṣe wà lówùúrọ̀ tòní. Ètò yín ètò àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ náà ni, òun ló gorí atẹ́gùn tó ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ láàárọ̀ tòní, ìní ọjọ́ kẹfà nínú oṣù keje ọdún 2026. Ìwé ìròyìn Punch wà níwájú mi, Nigerian Tribune tẹ̀lé mi, Vangard àti Daily Post, àjọ wádé láàárọ̀ tòní. Látinú ìwé ìròyìn Daily Post ìwárí, wọ́n pe àwọn tí wọ́n pé wọ́n jí gbé ní Ọ̀yọ́ àti Borno, ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ school children ni wọ́n pe bí ẹ ṣe ń kà á lé ní èjì ẹ̀ta ìrìn àárọ̀ ẹ̀fà ìdí ẹjọ́ ẹ̀sán ẹ̀wá. Ṣe ni bí ní báyìí lọmọdé ń kayó ló ń kawó èjì bí èjì ń làgbà ń tayò. Ẹ̀ta bí ẹ̀ta báyìí ká tara wa lọ́rẹ tí wọ́n ń kà á, wọ́n ní wọ́n ti lo 54 days. Tọ́n bá jẹ́nu ogbó yẹn náà ṣì wà o nínú ogbó bí òjò àrọ̀rọ̀dá bó ṣe ń fi ìgbà gbogbo rọ̀. Òjò yìí ń pa wọ́n mọ́bẹ̀, òrùn ń pa wọ́n mọ́bẹ̀, àbí onílé kan tí wọ́n wà ní. Ìkànnínú yìí ò ní pé ó dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Bó làwọn ọmọ yìí ṣe fẹ́ wà? Ipò owó náà wà gan-an lásìkò tá a wà yìí. Ìgbáyégbádùn wo ni ẹ fẹ́ wà school children àti àwọn tíṣà wọn tí wọ́n pín ọjí gbé? Daily Post òun ló kọ̀yàn. Wọ́n pé àwọn ọmọ ológun ni wọ́n tún rescue àwọn tí wọ́n ti jí gbé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Borno. Mélòó wá ni wọ́n? Ẹ lọ níwèé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ tòní kẹwò tó wà níbẹ̀. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìgbaradì sí ètò ìdìbò ipò gómìnà Ọ̀jàre, lónìí náà kọ́ ló kó oṣù kan báyìí, Abiola ní òpó oṣù Kàbọ́túnla. Donald Trump gọ̀ọ́sì ètò kan ní ọ̀pẹ̀. Ọ̀la Ọ̀túnla ní òpó oṣù kan tí ìbò wọn wáyé. Wọ́n ní ẹgbẹ́ Ansarudeen ni wọ́n ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé àwọn o ẹni orí ọba lọ làwọn ń ṣe o, àwọn ò ṣègbè lẹ́yìn ẹnìkan.
àwọn òsì ẹ̀fàrí apá kan dápá kan sí we gather day ń lọ̀rọ̀ tí ó wà látẹnu àṣàròdín society ní ìpínlẹ̀ ọ̀sùn. Bákan náà lọ́wọ́ ìsàlẹ̀ rẹ̀ wọ́n pé ààrẹ Tinubu ọ̀nì pé wọ́n ń fi iṣẹ́ àkànṣe ojú ọ̀nà ní ẹ̀fí ń fàìtì insecurity umahi. Òun ni ó sọ̀rọ̀ sókè lásìkò yìí. Tinubu ń use euro project láti fi fight security ṣe road ń gbébọn ni. Àbí kí ni road ń ṣe kò yé wa. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ẹ lọ wo ń bẹ̀járe. Amzati ló ti sọ̀rọ̀ sókè ń bínà ó pé àwọn tí a fẹ́ gbéná wojú Tinubu àwọn tó gbéná wojú kíní kan. Wọn ò lè gbéná wojú kíní kan. Wọ́n pé àwọn tí a fẹ́ gbéná wojú Tinubu. Wọ́n ní àwọn àfojúsùn eléyìí tó lè mú Nàìjíríà yípadà. You don't get it, ẹ̀yọ́mọ Nàìjíríà. Àláwọn tí wọ́n fẹ́ pé àwọn fẹ́ takú ààrẹ Bola Ahmed Tinubu lórí ipò tí wọ́n wà lásìkò tá a wà yìí. Wọ́n ní wọ́n láàkì vision láti transform Nàìjíríà. Ẹgbọ́ ṣe bẹ́ẹ̀ ni the likes of àwọn wo ẹ̀yin náà ẹ máa tù mo ń bọ̀. Mo ti kú ọ̀nbẹ̀ ó dinú ìwé ìròyìn the punch rẹ́rẹ́ mo ni mo gbé ọkọ̀ wọlé o. Lórí ìpànìyàn ọ̀ṣẹ́ ìpànìyàn ìjọba àpapọ̀ ti lágbo ìkìlọ̀ sí ti ilẹ̀ South Africa tí wọ́n sì ti dúnkòókò wípé ẹ fẹ́ ká gbéná wojú ara wa. Ẹni kíkiní kan ó sá kò ó sá ẹni ojútọ̀wẹ́ rẹ̀ kí lẹ́tú fẹ́ káwọn èèyàn wọ̀nyí ṣe. Waters lẹ́tú fẹ́ ojú ìwé kẹjọ lẹ́tí ríròyìn ọ̀nbẹ̀. Ìjọba àpapọ̀ láwọn ṣetán láti gbé pẹrẹgì kaná pẹ̀lú ilẹ̀ South Africa pàápàá jùlọ àwọn láṣẹ níbẹ̀. ICPC recover 5.8 billion naira káàṣì ní o láàrin oṣù mẹ́fà. Lọ́wọ́ àwọn wo ọwọ́ àwọn wo lẹ́ ti gbà á ẹkéde ó kọ wọn fún ẹja rí. Kó mọ̀ ẹ̀ pé Henry náà gba owó àbí owó wà àbí wọ́n gba owó lọ́wọ́ Henry owó nu méjèèjì ṣó gba owó ni àbí wọ́n gba owó lọ́wọ́ rẹ̀. 5.8 billion naira kò tó nǹkan lọ́wọ́ àwọn kan ní jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ẹ̀tanná wádìí wọn. Wádìí wọn sí ICPC àgbéṣẹ́ fún yẹn page 8 nìròyìn náà wà. Wọ́n pé ìjọba àpapọ̀ wọ́n secure $11.4 billion World Bank loans láàrin ọdún mẹ́ta pé kì í ṣowó tó pọ̀ bam bam bam náà just little money you know I get yẹn dúró bẹ́ẹ̀. Ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí wọ́n ṣèpàdé lọ́jọ́ Tuesday lórí ọ̀rọ̀ fake agency àti bọ́jẹ̀tì rẹ̀ ẹ dúró ná. Henry mo ń bọ̀ budget ta ló ṣe budget nígbà tá ṣe budget ta ló vet budget ta ló gbé budget lọ sílé ìgbìmọ̀ aṣòfin. Nígbà tí wọ́n gbé débẹ̀ àwọn tí wọ́n lọ defend budget àwọn aya kìíní kan sọ́tọ̀ fáwọn ilé ẹ̀jẹ̀ kan ṣàlàyé bí wọ́n ṣe lò àwọn owó ló lọ rè sọ̀rọ̀ àbí ẹ̀kọ́ overlook ní bow and go àbí báwọn lè máa sọ bá àwọn yẹn bow and kìíní kan mi ti àrántí ó ti pẹ́. 2027 èmi ti kú òun bẹ́ẹ̀ nìyẹn a máa lọ́bẹ̀ tó bá yá. 2027 candidate wọ́n ní gbèdéke Saturday ó ti fi ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú sínú kíni o inú pressure ti wà báyìí àgbẹ̀ ìbòmọ́ ẹ wo sọ Yorùbá. Pressure ó ti wà lórí àwọn ẹgbẹ́ òṣèlú báyìí náà o. Pressure how are you pressure precious pressure ẹyọ lọ́sẹ̀lẹ̀ ẹgbọ́ where you get pressure bí lẹ ti rí pressure ta ló ń pressure yín. Who the pre
waiting got no pressure. I know the pressure waiting. Me old bro, pa, me old bro, po. I know you're waiting ever. So, okay, APC, when you upload the Kwara, Yobe, Imo, ati awon form kokan. It's okay. PDP, now submit the nomination form for over 200 candidates. No bitch. Ni PDP, no? This MPDP, you don't mean it. One year, our party is in 30, Tara Sasa, Lori, submit the presidential, NAS nominees, you want, Saju, Bedeke, Saturday, I neck if you sit down. Everybody else submit to, Kotarama lost submit to Rukot, you know. I be Tanikin Loba submit to Rukot, any. Anything you, Obaveki, I will submit to Rukot as nomination. You to my no, you, Paul. Just checking the money. Flight to my Bimelo see UK, Bada, and my Kita phone. Anything UK, Motivello submitting, and my worry, Monsi, my Ebola, Poon, my Ocolo UK, my Pada. So the matter what day, but you must know, I think na hope poor. I said, well, lo Abuja, lo it gets very. Ekiti State Governor Ogbeni Biodo Yebandini mo wo aworan won yi se pe won se tun tun di won fibo yan won bayi again se a sa le mo pe won ni governor la bi ka ma pe won governor elect koma lobe governor o ti yin ba se koma lobe governor be cause won wa on seat. Want to add to one re-elected. I be about a little bit of a song. One receipt on pay. A two joke with that, sir. Tell her, I wear decon. Levy joke. Ni about a bit 2 months ago, 3 months ago. A get. She be last month. Last year, the boom. Now I'm going to have 15,000. Can't you pay? I want to buy 15,000. Can you go for sure? Can you go for sure? I know I'm on same you. Give me so long. Anure lo se mi alabia.

0: da. Kwankwa so block Eguntie ati PRP won ni bakan sha esa mo se suru won ni and work towards a makeable resolution party spokesman ero salute lo ojo kalemo te ba kaju abe kaju e kalemo te ba wa nbe abe ni simbe kalemo ti abe get I don't mean fucking am stress me. So ale ma won ta fe ma wo loke pe yes awon top candidate re o awon sub committee top sub top candidate re o ati be lo Nigeria Tribune lo kon won ni nomination list NDC o se kan run kan sare wonu crisis lo ma ja sare wonu crisis you amen fire Nigeria to pay more as green tax implementation begins at seaport. Okay. Gbogbo awon ni emotion kankan oju ojo finger ti mo run kan e sa won lo se ke mo Nigeria o tu e du sanwo ni o owo elo na ni o te ma san na o po e ma wori e fokan bale e no plenty IMF report lori budget won ni o ti spark debate. Emo ti e ba fi negative ati positive ti e ba fi kan ra kilo ma sele a se pra won ni on lo fa o ti pra orisirisi bi bere si ni sele lori eto inawo ti pe won ni e ti nawo ju bo le ti rowo te na in bo le ti e sanu aje e sanu ikunle abiamo ikunle abiamo ikunle abiamo obi soro o pe ki are tinubu resign pe 8.8 trillion naira expenditure ti na kan won ni ko wa budgeted why ejoba papo wa soro pe oro yen wa misleading ko correct iro to jina si oto ni asa ti oni kanu se kan na ni abi kini o ni asa ti oni kan na nu pe won evidence won kan wa we kan sa n fi ko panu se bala n soro ti o mu ati be lo sa ati be lo sa osun 2026 won ni eyin ara osun e ma se bi awon mi ko ni mo so be o emi ko ni mo bi awon wo emi o mo won ni ke sa ma se be e ma ta PVC yin APC governorship candidate no so of awon oludibo you get APC governorship candidate no so of awon elected I'm sorry awon oludibo awon ara ilu pe eyin eyan wa do not say emata PVC yin otoro ni ojo la yin sorry say PVC na ni ojo la e sa ma ta sa one word emata ni kukuru ede emata ghost agency be controversial DG bi o se gbe nibo lived in Oyo palace palace ewo no you don't mean it won ni o tun wa disowned by late monarch oju ewe keta de logun iroyin yen wa o eyan mo Nigeria se ti gbo won ni controversial DG iroyin lo ko o Nigerian Tribune lo ko o Nigerian Tribune lo ko emi ka ni o na kika ai ka o hey oju ewe keta de logun yen pe controversial DG bi won se gbe ni palace loyo ti won si god is owned won ti ape jawe sorry won pe won so pe awon omo won ri pe emi ko ni mo bi e by late monarchy oju ewe keta de logun won iroyin e wa ibe ni iroyin e wa ibe ni iroyin e wa e wo e je nsenu dede sibi ko ma ye pe ibi ti mo tin sa won le oko kejeji gan mi o ni lanfani mi ti de nu weroyin vanguard kan rara mi ti de be rara Shiva Babistab, sa soro sa, wani Oyo school adoption, wani igbese ati dola, wama ye, we are still on it, oh, we still dey do the job, ati ishe shayen lawa, and try lati rescue won, so wa li toto ba oni. He, se jape Henry, sorry. Kape, I want ti won otu na, lawa, we are katu wan kame, abi, kapi, ale li neti kanta, kama adbe wala toke, ti okan bon bwa. Just a count, bruh. I'll be killing a few. You mean what about you? You know, you don't get it. Hey, I like Balusaya. I call you my car, Russia.
1: Hey, Carlo. Ekweto.
2: Ese opopo e kaabo e ba nkan omo Nigeria.
1: To mo ki gbogbo ara ile mo ki gbogbo omo Nigeria ni gbogbo bi ti afefe eto ati ikanni yi ba fe de. Wi pe atuku bi oju ojo se ri. Lagbara Olorun yo san wa.
2: Amen.
1: O se ya se dara fun wa.
2: Amen ase to ma re.
1: E se.
2: Ai ka ma bopo lo le oloro ka ma si de na penu arojo muso lokun. Ope ati ku bo se bi ati bere ta ati bere ku si bi ta gba wole ta gba wole e ja bere latori oro o se senate ko se senate lori oro fake agency teyin na gbon pa re
1: agbo
2: e gbon pa fake agency ni Nigeria ina
1: Niger lewa
2: awon eleyibo kan soro won ni what the law cannot do does not exist pe nti olorun ko le se ko si
1: ohun ti o le sele Nigeria gan does not exist
2: emi o mo npa ile teyin tun so
1: o da mo ti gbo
2: ohun ti o le sele what the law cannot do ni mo so
1: ani ohun ti o le sele ni Nigeria gan does not exist
2: awon ti o le sele ma wa Nigeria
1: ni Nigeria ni Nigeria ta jo wa
2: be ni o da mo ti gbo awon ti o le sele wa nte mi nso ni wi pe nti awon onigbagbo mo nso awon eyan one what the law cannot do does not exist.
1: Uh-huh.
2: So pe what cannot happen in Nigeria.
1: O na le mi wa nso pe ohun ti o le sele Nigeria se does not exist. Ko ti koda e ko ma wo na ni titi digba to ba ma sele te ko ma gboro yin yen na.
2: Pe o sele
1: o sele e tu wa ma bira yin lere pe se ninu Niger area ti gbogbo wa jo wa yin na ni iru nkan bayi ti nsele. So se ko je nkan itiju gan fun
2: 1.3 billion naira
1: o je nkan tiju fun Nigeria o je nkan tiju gan nkan tiju lo ye ko je fun ile ise are bawo ni ibere kan temi nbere ti o ti bawo ni ayederu DG se rapala
2: oni office ni
1: o rapala oni office
2: oni o tun gbalejo
1: o n gbalejo
2: kese ni Nigeria o
1: se bawo ni won se fi sinu budget gan
2: 1.3 billion naira
1: won fi sinu eto suna
2: 1.3 billion naira Henry
1: owo kekere ko ni nkan ta n soro npa e so o je nkan tiju to je pe tawon orilede agbaye ton ba n gbo won ko ma ma so wa di won ma wu wa bi eni ti o mo nkan to n se
2: ti won ba wu wa
1: iwo to ma ma wo Nigeria ohun ni bi orilede ti o mo nkan to nse tori bawo ni iru nkan ma yen
2: presidential foreign intervention promotion council mi gbo ri
1: mi o o mo fi so awon nkan kan wa e ni gbo not on igba to ba to sele nigba to ba to sele yen gangan
2: igba to ba de
1: leyan sese mo
2: to ba de lati se ele de o
1: o ti de ti pe sese mo ni nigba ta ba mo ohun ti o ye ke yi orin yen pada ni nigba ta ba mo
2: nigba ta ba mo pe o ti se
1: ewo laboran ma mu fuji papo mo awure be ti o because go first straight go first
2: straight mo bi ta kokko yan
1: go fe
2: ta ba mo
1: olorun agba wa lowo accidental physician
2: no so nti mo so e get
1: me nkan kan na la jo nso
2: e ro be
1: nkan kan na
2: la 2026 appreciation
1: tori o je nkan ti mo si ntenu mo
2: appreciation
1: ti ju gba ni to ba je mi ni are ni ati awuruju DJ o
2: ati
1: fe DJ ati eni toro kan
2: chief of staff
1: to je gba jabia ma koko lo rokun le koko ti e koko ye ba
2: eni su eja se bayi eja mule
1: awa
2: se han pe eleyi ni isin won le ni ko lo rokun le
1: tani ti to je awuriju
2: diji tori na fa kan tele won lawon ogba awon ogba so ko si pe iyan lo rokun le nti
1: o ye koko pale ko pale EFCC lowo ni o na mo so ipe iru ohun iru chief of staff o ye ki won koko je ki yen koko ye ba ko ye ba yen kon de fa ejo awon mejeji le ajo EFCC lowo
2: ati DSS
1: kon ma se itoku kon se iwadi to to bawo ni o sese ati pe gan awon te so pe okay igba ta te so pe kon se iwadi gan nigba ta lo fi o se inu
0: budget
1: yin na ni are abi ki show la re gbe lo si waju
0: ile ni maso sare o se
1: sare o se so ta ba ni kon gbe won gan
0: gbe ta ni
1: eh tori okay si emi mo ko won gbe budget le mi lowo
0: eh
1: n sha ye wo tin ba te wa le je gbogbo e wo o sha ye kin lawon akoko ti ma le so ko ya ka kini isi mi le ti mo fe mo kí làwọn nǹkan tí ń bẹ nínú nǹkan ta fẹ ètò ìṣúná ta fẹ gbé lọ síwájú
0: ilé ìgbìmọ̀
1: àyẹ̀wò
0: ilé ìta fẹ fún custom
1: iye báyìí ló ń lọ sí àjọ báyìí
0: èyí
1: tó ń lọ sí àjọ àwọn ètò ẹ̀kọ́ rè èyí tó ń lọ sọ́dọ̀ àwọn ológun rè èyí tó ń lọ sí ti ka àwọn
0: police nílé
1: so
0: women affairs
1: ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀dọ́ bó ṣe ń lọ rèé o
0: iye báyìí ni o
1: ṣé níbo tí n bá wá gbọ̀n kankan tí mo dẹ̀ tún yẹ̀wò fúnra mi wípé okay kódà irú nǹkan báyẹn talafẹ́ òun mo sọ pé tabatẹ̀ nìkan gbé ṣé ìjọ arẹ́gùn ò yẹ̀wò fúnra wọn kí wọ́n tó gbé lọ
0: ṣàbí wọ́n bá yẹ àbá wọ́n bá rẹ go through ẹ̀ ni
1: bóyá wọ́n bá àfi bẹ́ẹ̀ torí tó bá jẹ́ pé ààrẹ gangan yẹ̀wò fúnra wọn bó ni irú ni awúrú ju kí ni ó ṣe
0: wọnú ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ń béèrè fún ìdáhùn
1: lọ́pọ̀ ìgbà tẹ́ ẹ bá jókòó ọ̀rọ̀ nàìjíríà yìí ẹ kàn máa wo gan kò
0: tí àwọn kan náà wọ́n máa ń dásà kan lọ́rọ̀ nàìjíríà wọ́n ní if they explain nàìjíríà to you and you understand
1: téèyàn bá fi understand onítọ̀hún gan nǹkan ṣe onítọ̀hún ló máa jẹ́
0: sọ̀rọ̀ wa wá le tótó bá
1: wọn ó ní agbára kódà ó kọjá bẹ́ẹ̀ ṣe wò ọ̀rọ̀ nàìjíríà ń gbà mí ẹ̀ tún máa wí pé ẹ tún fẹ́ máa máa wí pé àṣẹ kò fẹ́ wà spiritual èyàn tún fẹ́ máa wí pé ẹ̀ tún fẹ́ máa fi ojú ẹ̀mí wò ó pé àbí
0: lọ́wọ́
1: àbáwọn kan ti wọ́n ti tọwọ́ bọ̀ ẹ̀ tún máa gbé kúrò nínú ara
0: ẹ̀ tún gbé lọ́dún ẹ̀mí
1: tẹ́ bá tún wá dénú ẹ̀mí yẹn gan ẹ̀ tún nílé àti tún rí ẹ mọ bẹẹ ṣe dénú ẹmí ó yẹ kẹ ẹ rí kíkà òkè
0: ibi tó ti wọ́n
1: wá tún wá rí jinlẹ̀ jinlẹ̀
0: ó lọ fà nìyẹn
1: ọ̀rọ̀ a ní nǹkan tó lágbára lọ́rọ̀ nàìjíríà
0: ohun
1: tó ní agbára òun lọ so òun ni ló fi jẹ́ pé ṣẹ́rí system wà ní nàìjíríà ọlọ́run nìkan torí tí kì bá ṣe pé nkankan ti rọ́ǹkì pẹ̀lú system tí à ń lò nàìjíríà bó lawúrú ju dj ó ṣe wọ
0: ni ó ṣe wọnú
1: bọ́jẹ̀tì bó ló ṣe ní ọ́fíìsì
0: ilégbìmọ̀ asòfin
1: ilégbìmọ̀ asòfin ṣé wọn kò dé ilégbìmọ̀ gbédé ilégbìmọ̀ asòfin.
0: wọ́n ṣáà ní kán tó approve àbí kán tó ṣe kíni bọ́jẹ̀tì wọn ni wọ́n máa ń wá defend ẹ̀. so àwọn ilé iṣẹ́ tí wọ́n ti pé iye tán yíyà fún yín rèé o báàlẹ̀ ṣe fẹ́ ná o nǹkan
1: ṣe kò yọjú
0: sí wọn ṣe lè ní òyọjú
1: ṣe kò yọ. so ohun tó yẹ ká máa béèrè kí ilé iṣẹ́ ààrẹ kí wọ́n sọ fún wa ta ló ń tanra wọn.
0: who dey deceive you.
1: ẹni tó ń tanra wọn òun gan ló yẹ ká tiẹ̀ wá máa béèrè gan lọ́wọ́ àkókò yìí ṣé ilé iṣẹ́ ààrẹ ló ń tàn wá ni àbí awúrú ju dj
0: yẹn bẹ̀ sì tún tẹnumọ
1: ẹ rí i pé ọ̀rọ̀ ẹ ó lóun ṣetán àti fara òun lẹ̀ tó máa fẹ́ ṣe ìwádìí
0: pé
1: ẹ rí i wípé
0: ó ní confidence
1: mi ò sọ pé bóyá kò ní ìwà kí wọ́n ti ń pè lọ́wọ́
0: but the boldness
1: àmọ́ ó ẹ rí i pé
0: ìgboyà yẹn pọ̀
1: ó pọ̀
0: ó lóun gba lẹ́tà
1: ó pọ̀ ẹ rí i ìṣọ́ tó dẹ̀ fi ń sọ ó mọ̀ pé ànífẹ́ òun òun ṣàwúrò àwa là ń pè é sí àbí ìwé ìròyìn ló ń gbé ló ń fẹ́ máa jẹ́ ká máa wo bí ẹni pé bóyá awúrú ju bóyá kò fẹsẹ̀ wá òun dẹ̀ ń jẹ́ kẹ́ mọ̀ pé ànífẹ́ wọ́n buwọ́ lu ìdásílẹ̀
0: iléeṣẹ́ yìí òun sì gba lẹ́tà
1: appointment
0: tó wá látọ̀dọ̀ federal government through chief of staff say president
1: gbajàbíàmílà
0: wọ́n ti wá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ òṣòwò kan kò sówó kan 24.27
1: point
0: or 4 billion naira pé wọ́n gba 400 million naira nkankan ní ọ̀rọ̀ owó
1: gbàjàbíàmílà kí wọ́n ti ń pè kò síbi tí yẹn ò ti ń ṣẹlẹ̀ nàìjíríà
0: kò síbi tí yẹn ti ká nìyà lẹ
1: èyí tí ò jẹ́ ilé iṣẹ́ ààrẹ gangan ẹ̀yin ò tí ì lọ sáwọn ilé iṣẹ́ kan tó jẹ́ ilé iṣẹ́ aládàáni gan tí wọ́n máa jẹ́ kẹ́ ẹ mọ̀ pé
0: mi ṣe project ká
1: wọ́n ò jẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀rọ̀ project kan tí ẹ bá fẹ́ lọ gbaṣẹ́ gan.
0: òun náà ni bẹ́ẹ̀ àwọn afẹ́ lọ gba project àti lọ gba àbílù sẹ́wùlẹ̀ tún sọ
1: wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀
0: bá wá ṣe rédíò
1: náà kẹ́ẹ̀fẹ́ ipe mo fẹ́ gba ẹgbẹ́ ìpolówó ọjà gan fún mi gan wọ́n jẹ́ o mọ̀ pé ọ̀gbẹ́ni wa.

0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún, ìtẹ̀síwájú lọ́pá ìṣẹ́gun ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́. Wells Radio 89.3 FM náà lẹ́wà. Àgbéyẹ̀wò ìròyìn àgbọ́mọ̀gbẹ́ náà ló ṣì ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́. Níbi tá a ti ń bojú àwọn ìròyìn, eléyìí tó ti jẹ jáde sínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà. Fún ti àárọ̀ tòní, ìròyìn tó tún wà níwájú mi báyìí, ń lọ̀rọ̀ tó dá lórí ètò ààbò. Bí mo ṣe ń wo ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí, ní Ọ̀yọ́ àti Bọ̀nà, adúpẹ́ táwọn tèkìtì ti dé, kí ló kọ àdúgbò wọn tán ti ẹ̀pẹ́ òná, màá rántí, tí wọ́n dé padà, ẹ̀rí àwọn ọmọ ohun, àti àgbàlagbà tó wà láàrin wọn àti ọmọdé, àfi bí nǹkan, ṣùgbọ́n àti ẹ̀dúpẹ́. Àwọn tiwa náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ti Bọ̀nà lọ́hùn náà tí wọ́n ti lo 54 days báyìí. Láàrin òjò wẹliwẹli àmọ́ bí tí wọ́n wà láyé ni wọ́n sì láyé ni àti ẹ̀mọ́ wọ́n sì lọ́mọ ẹni kú ẹ̀yìn àgbàlagbà lẹ sọ pé ó sàn jọmọ ẹni nù lọ. Wọ́n ti lo àìmọye ọjọ́ nínú ojú ọjọ́ tí ò múyẹ̀ sí jẹ́ pé òòrùn òjò tó rùn yẹn bá mú báyìí kanrakanra ni bójú náà bá ń rọ̀ pẹ̀lú tútù ẹwù tútù yẹn mọ́jú máàárọ̀ yìí nísìn ibi téèyàn ti wá wà nú aṣọ kan ṣoṣo títí di àkókò yìí. Bẹ́ẹ̀ ni ìròyìn mìíràn tún wá ń jàn mọ́ wípé àwọn báńdíìtì ní ẹ̀tọ́ pa àwọn àgbẹ̀ mẹ́sàn-án 9 farmers ní Kaduna tí wọ́n sì tún kidnap ọ̀pọ̀ àwọn èèyàn. Ní ìròyìn tó wà ń bí báńdíìtì ti pa at least àwọn àgbẹ̀ mẹ́sàn-án o nínú ìkọlù kan ní abúlé kan ní apá northwestern Nigeria's Kaduna State. Eléyìí tí wọ́n sì kidnap ọ̀gọ̀rọ̀ several others. According to security report, eléyìí ti yàn pé ó jáde lọ́jọ́ Sunday àti local source. Wọ́n ní láàrin ọ̀sẹ̀ nínú bí ẹ ṣe òjò ṣe bẹ̀rẹ̀ yìí, àwọn ajìjàgbara ẹ̀sìn jihadist àti criminal gangs tí a tún mọ̀ sí kidnappers for ransom àti cattle thieves ní ẹ̀sìn kọ́ wánu known locally as bandits. Wọ́n ní wọ́n ti tún step up attack wọn lórí àwọn agbègbè tó yẹ pé iṣẹ́ àgbẹ̀ ni wọ́n mú lọ́kùnkúndùn wọn máa gbin nǹkan ní apá òkè Ọya àti àárín gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ti yàn pé wọ́n ní wọ́n kùnà láti san levies tí wọ́n impose. Ìjọba ń gba táàsì àwọn ilé náà tún gba levies. Ṣéjọba ọ̀wá di méjì àbí kí la ti fẹ́ pe léyìí. Wọ́n pé Kaduna wà lára àwọn ìpínlẹ̀ ní apá òkè Ọya àti pé wọ́n tí àwọn ẹrikú yìí tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n sì ń kọlu àwọn agbègbè apààyàn jí ìyàn gbé gba owó lọ́wọ́ wọn kó lé wọn kó tó di pé wọ́n dáná sun oríṣiríṣi. Wọ́n wá pé báyìí kọ́lọ̀ ń dákun kó ṣàánú ẹni òníbi tí ọ̀rọ̀ náà tó láǹfààní àti bá dé báyìí. A security report yẹn prepare fún UN yóò ṣàsọ̀rọ̀ ẹjẹ́ sáré jan ti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yẹn náà mọ́ pápápá eléyìí tí ọkọ̀ wá concerns ìkànnínú nìyẹn òní pé ó ti bẹ̀rẹ̀ sí ní gògò lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìgbáyégbádùn wọn ní ibi tí wọ́n wà eléyìí tí apẹ́yẹ ti jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Bọ̀nà lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún tá a wà yìí o. Wọ́n pé daily report wọ́n kọ́ síta wípé àwọn ọmọ tọ́rọ̀ kan yìí ni ẹ jí gbé nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù lóríṣiríṣi láàrin àwọn ìpínlẹ̀ méjèèjì yìí eléyìí tí wọ́n sì ti wá jọ lo ọjọ́ 54 ní àkàtà àwọn agbésùnmọ̀mí eléyìí tí wọ́n sì ń fi ara da àwọn ojú ọjọ́ tó yẹ pé ó dàbí nǹkan àti sára àgbàlagbà àti ọmọdé ẹlòmíì gan ara rẹ̀ tó jágbàlagbà gan ẹ̀mọ situation rẹ̀ ẹ̀mọ condition tó wà due to the harsh weather condition. Wọ́n ní àwọn health experts ní alago ìkìlọ̀ pé tí àwọn children yìí tí wọ́n bá rescue wọn in the next few days wọ́n ní serious health issues ní ó ṣe é ṣe kí wọ́n develop inú ilé ìta ti lè rí pneumonia malaria asthma àti àwọn ìṣẹ̀lẹ̀ àìsàn tó jẹ́ pé ó máa ń bá ẹ̀mí díje ni pé yóò máa fa okun ẹ̀mí èèyàn ní kọ́lọ̀ ń dákun kó ṣàánú. Daily report òun ló fìdí ẹ̀ múlẹ̀ ó pé àwọn agbésùnmọ̀mí nígbà yẹn nìyẹn ò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n kọlu Baptist Nursery and Primary School ní Yàwọ́tà Early Primary School àti Community Grammar School ẹ̀sí ẹ̀lẹ̀ ilé tí gbogbo wọn ń bẹ níjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì ti nàpù ìyún yìí ṣèròyìn mọ́ báyìí ti Kaduna lakàn tún jàn mọ́ pé bá a títí dàsìkò àwọn ọmọ àmọ́ ipò tí wọ́n wà up until now. Last video ṣọ́sẹ̀ tó kọjá náà la sì ń sọ pé last video tá a rí òníbi tí wọ́n ti pé kí ìyá àwọn ó debunk àbí tí wọ́n ti debunk sí ní kápé ni pé nǹkan tí wọ́n béèrè o òní nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí wọ́n béèrè nǹkan báyìí nǹkan báyìí ẹja sáré wò kó sì pàmò ṣe ojú òpó lẹ̀ sọ́dọ̀ àwọn ará ilé ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ìjọ láwàá dúró dàbáyìí táwọn pípù yóò fi dé.
1: Ṣẹ̀rí oro yen kosigbati emi o kin ranti mi ro boya ojo kan lo ti okan mi o kin lo si odo tori papa julo ti weather ba yi pada toju ojo yi pada okan mi a tun lo
0: toju osun
1: awon eni bayi bawo ni iru ipo won lo ma wa nibi ti won wa lowo lowo bayi ti ijoba apapo ati ijoba ipinle ta ma nso e ma worry won fe de lai se pe won travel out lai se awon to je kini awon won fe de mi o mo boye wo fonran kan ti won fi tawon kan fi lede ni ori Facebook nibi ti shekiche Burkina Faso ni awon ile ise ologun won won ti oni ya won esun koku awon agbesumo mi ti won pa ni oro ijeta yi lan soro npa e so awon kini ti mi o mo ti orilede ba wa te ba so pe e mo be se oro awon arabi kin ko n je oro to ma n oni bo se ma n relate temi oni bi mo se ma n gbo oni bo se ma o ma n je ko to ma n ruyan nu
0: o ma n reyan lara
1: o ma like e ko mama we pe bo orilede se ma wa orilede la pe a soro nipa awon kan to kokura won jo a soro nipa orilede so ta ba so pe won si nwa won awawa won bi gba won wa so bi gba pe bi gba ton wa abere ton ju sinu gbo wa won won wa gba kini kan lati jo e bo lawon le ti awon kan ba ti wa ti won ni ton so pe ori awon o boya lakaya won ti o ti yi kuro nibi ti olodun da si ton wa nko awon eyan ton ko awon eyan tori won pe awon eyan awon en eleni won ko de ko awon en eleni kuro nibi ti won gbe tibon ma ko ma dari won wonu gbo ta si ni joba te awon wo won na awon eyin e wo gba e wo iru awon teni won si sile yin sin awon ti won gba kuro ni Ekiti yen se be ti ri iroyin ti ikonu awon adari ilu yen so o na won sanwo
0: o sanwo
1: o iroyin yen wa nbe e lo wo shekise tribune abi the nation lo ko ni ma yen lo so pe awon san 25.5 million won gba 150 liters epo lowo won onu won gba drink won gba ohun mimu lowo won na ohun ni Ekiti community leader
0: ni ilu to lo ba ko ni
1: so ohun olori ohun ni olori ilu yen lenikan ninu won lo so yen bawo ni bo awon won de ngba a de se be enipe be ya gbogbo e na o de awon kini ohun ri yan lara ki n se awon nkan to ye ki iyan ma gbo
0: ko normal
1: ko n se nkan to normal ki n se nkan to ye ki ti ma gbo titi di akoko ta wa te eyan ba so fun mi pa awon ati awon omo ilewe yen ati awon olukan won ma lo iru asiko yi
0: 54 days
1: won si wa nibe yen ma jiyan
0: chief of army staff si so pa won sise lori won
1: oro yen o
0: orun yan na
1: orun yan nu
0: eja mo mu pe ni alafipo hello
2: akojumo
0: ojumo alayo baba ina bola ni wa
2: ata so ta ru lani
0: e seun sir
2: won ti baba wo yan na
1: e seun sir
2: bi ma gbe se ku shell
1: ami e se
2: atokun mo fe bere kan lowo yin laaro
0: sowo mi abi owo oluyan na
1: won ni atokun
2: lowo atokun
0: ati baba mi letter ati dan ibere ni mo wo mo nbo yin na
2: oda gbo won fe bere ba lowo oluyan na
0: ehe bere won
2: ti atokun ka ni roi laaro yi mo fe ke toka se kan so to je gidi roi
1: ah kosiroyin gidi ni Nigeria ta wa yi lasiko yi mo
2: ni Nigeria wa
1: kosi
2: e lori etabo le ti karo yi gidi ni eto suna ni suna ni agbara ni eto lera ni eto eko ni ewo lo moyan lori kini ti Jonathan se ngba na lo ka de ka foto re ta won le san gbogbo si e wa gbe segbe ti won odun keta re o gbogbo wa jọjú tọ bí ìdìbò fi oníke mọ wọn lọwọ kí ni ìwúlò àpòta ní ti ń sanwó nù akúfẹ kan mọ fáà lápò kí ló dé a tún ti gbára bọ ìlàkejì ọdún July la osu keje tadi bere journalist ti da koko eni mele le bota pe yes agbadun joba le oku bi e ka to joba Bola Tinubu ko gbe wa o pe pe ati pe pe gbe rara ti rara ma de to bo
1: e seun sir
0: won se mbase lo tori ikanu awon eyan soro won pe awon ti won fe ba re stakanna won ni won eja ma mu pesa a ma mu mo hello Tinubu challengers lack vision
3: hello sir
0: yes sir
3: hello sir
0: hello sir ti wa
1: hello sir
3: e ka ro
1: sir
3: e ka ro
0: an bo yin sir
1: an bo yin dada e ka ro sir
0: eya a de wa n gbo won o
1: oju opo yin so dada
0: hello yes sir
1: ah
0: hello
2: e ma ka ro
0: e ku ojumo sir
1: e ka ro sir
2: e ma ku ojumo
0: ojumo layo
2: bawo bi to wa nbe mo ma ki e ka ro sir
1: e seun sir
2: a to ku
0: sir
2: e ma mo so
0: ami
2: ele ya ki ti omo ni lati lo papata bayi
0: e ka bo sir
2: e jo sir mo le gba ni ka go a se budget ti wo opin kini ni wo budget ke de wa so wi pe mi o mo ra mo ri ai mo ba se wo budget
0: o ra pa la wo be
2: e jo da se awa ta wa ni du se a gbo ni
1: ah ah ri wa be ni to ni
2: la ke ba ji tori olo
0: o to ni yeye
2: e wa ni ko mu e ni ju baba ni se
0: I'm not sure.
2: Now we see one in one down. But you know, I'm not going to be able to do it. Somebody has one in one down with daddy. I will get up on shit. And some of the daddy let me, or gagu, or related. And some of the daddy let me
1: work.
2: 50 something days, not my way. I want to share it, Lori. But for not so daddy share it, you want to look at me or for the day.
1: Alone.
0: So bi leyin won ni tawon omo boda wa sele
1: eh
2: o de lo o ma koni gbogbo didi
1: eh be wo se je le kuku se so yen sir
2: eh wo sir e je ka wa ko wa ko bi ta ja o ko ta se yi ko ko ba wa la mo
1: ah awa ko la wa
2: e
1: se gan sir awa ko la wa woro ko ijoba ba wa wa woro ko fi sada awon ni agbara nbe lowo e se mo se ri ko iru woro ko wo ni iru wa fe fi sada
0: hello sir
3: yes sir hello sir
1: e ka ro sir
3: hello sir
0: yes sir
3: oruko yin ati pe lowo awon ayoyin na wa oruko mi ni
1: Ade
3: niye lati ologun ilu
0: lati ologun re ka mo sir
3: ah e wo a te mo ta ba ti tegun bo
1: e ti bo lati bi kan
3: ka ku awon ayoyin na wa
1: mo ku
3: ise gan won si ku iya le na wa do yin won eh nkan ti mo kan ri pe loro Nigeria ni pe o da yi to awa gan tan se joba ri lori igba to ri wa gan o fi be pe lo titi mo
1: eh ori wa pe won awon lo nje ka ma ri bi egba ti a mo nkan tan se
3: eza nibi gbogbo ta ti ni ohun pe ta ni gbogbo e ta ni doctor ta ni professor ta ni gbogbo e si na tawon kan se wa be ile o je kan to je o je embarrassment si mi in fact lori oro awon omo to wa ni ibi kan ba ni te mo ko si papa ma so ilo ni e tin ni a bi gba bi pe ki ma so kun ni bi pe ki ma so kun tori ko je mi mo wa wo pe bo lo se le ri de ile àwa gan ta si sunle a n wo aṣọ tó mọ à ń ṣe ìjẹ aṣọ àwọn
1: ìjà tó
3: wà wà láàrin àtúnlọ ṣe ìjẹ but still àwọn kan wà wà bẹẹ láti bíi going to 40 days.
0: Over 50 days.
1: Over 50 days.
3: Wọ́n lè jẹ́ ẹ̀kan tó wù wọ́n, wọ́n lè rìn tó wù wọ́n, irú position ọ̀dún wọ́n fẹ́ wà. Ara ẹ̀kan tó fún mi ní kọ̀sán nìyẹn. Bọ́tẹ́ mo kàn wá wò ó pé ìyẹn ká tún pàtì, bọ́ kò ṣe é pàtì. Kọ́lá láàánú kò ṣàánú èèyàn ni, because àwa táwa ń lé gan, are we safe?
1: Ìyẹn gan ìbéèrè gangan lẹ́bi.
3: Ká má tiẹ̀ wá sọ àwọn tó wà lọ́wọ́ lọ́wọ́. Ọlọ́run aláàánú kò ṣàánú wa kó bá gbà wọ́n kalẹ̀. Bọ́tẹ́ ẹ wá wo tọ̀rọ̀ Prince Adeyemi. Irú àwa tá a tiẹ̀ ṣiṣẹ́ ìjọba rí yìí, a mọ nǹkan tó take láti pé kéèyàn tó DG, tó tún fi èèyàn sí position DG.
0: Ó máa rise. A mọ
3: nǹkan tó yes, yes. A tún mọ nǹkan tó take from the budget, kan tó lè ṣe budget lórúkọ yẹn, kó tẹ́ kéèyàn tó DG tó lè lọ defend there. Defend of budget. Ẹnìyẹn máa introduce ara ẹ̀, ó máa sọ position tó ń wà, ó máa sọ everything about him, wọ́n máa wò. Àdẹ ìdọ̀tí mi, our president, kò wo gbogbo ìwọ̀n yẹn, kó tó gbé budget ìdọ̀tí house. Kan tó approve budget, kẹ́nìyẹn tó fún account central bank, is it easy? So mo kàn wò ó pé bàbá kan wá lù wá ní jìbìtì ní Nàìjíríà ni
0: wàláì
3: bàbá wá lù wá ní jìbìtì ní Nàìjíríà ni ọlọ́run kò sí gbogbo wa tá a ń sọ̀rọ̀ yìí náà we contributed a contribute gbogbo wa báyìí ṣe bí ìdìbò ló ń bọ̀ yìí à ní jáde ìdìbò.
1: Àìjẹ́jáde bẹ́ẹ̀ni bó ṣe jẹ́ lẹ́ṣẹ sán yẹn ọ̀pọ̀lọpọ̀ wa kì í jáde.
3: Because tó bá ṣe bó ṣe ń dùn wá tó yìí ni la ṣe jáde dìbò. I'm telling you, àwọn pípín wọn lágbára lórí wa o.
1: Kò sí rọ́mbẹ̀ ẹ parọ́.
3: But wọ́n ti káwọ́ wa téyìn wọ́n ti fi ṣe èyí sí. Ọlọ́run aláàánú kò ṣàánú wa ni.
0: Àmì ẹ ṣeun
3: sàmìsàn. Ọlọ́run gbà wá.
1: Ẹnikẹ́ni ò tẹ̀lé fi ṣe èyí sí wa lọ́wọ́. Àwa ni ká má jẹ́ kí wọ́n ká má jẹ́ kó dà bẹ́ẹ̀.
0: Bóyá ìrọ̀ ní kálí.
1: Òun náà ni torí pé bí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, olóṣèlú kan wá sí ìkànnì ní ọ̀sẹ̀ tó kọjá. Gẹ́lẹ́ ohun tó sọ òun ni bàbá yìí ni wọ́n sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú àìkè ń jáde gbogbo àwọn ìbò tó ń kà yẹn tẹ́ ẹ bá wo àwọn tó pọ̀ jù bẹ́ẹ̀ àwọn tó ń jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú àwọn ni wọ́n lọ ń dìbò jù so níbi tó ti ń di yẹn àwọn tó máa ràbò máa ràbò àwọn tó máa fẹ́ jí àpótí ìbò gbé àwọn tó máa fẹ́ yí fígọ̀ ìbò.
0: Tó bá wọn ní wọn
1: láàrẹ́ lásì so ṣe rí tó bá jẹ́ pé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa aráàlú tá ń jáde lóòótọ́ wípé àfẹ́ kíní ẹ wo gbà àwọn ìgbà tẹ́mi mọ̀ ìpa aráàlú jáde dìbò òun nígbà ayé ìdìbò ti Jonathan àti Buhari.
0: Ṣé wọ́n sì jáde dìbò náà ní
1: ti ìjáde dìbò gangan nìyẹn torí pé ẹ rí wípé nígbà yẹn àwọn ọmọ Nàìjíríà wo pé rárá kò ní máa lọ báyìí ẹ jẹ́ ká gbìyànjú eléwo. So bẹ́ẹ̀ yẹn náà ẹ jẹ́ jáde ká rí dájú pé a dìbò ele ẹ má jẹ́ kí gbogbo ẹ̀kọ́ dàbí ìgbà tí bókọ̀ ṣe ń lọ láàmà ẹ já bọ́ síta lásìkò yìí káàrí wípé a dìbò àtẹ̀ka má ta ìbò kẹ́nikẹ́ni má gbé sọ́kàn pé bóun ṣe ń lọ yìí òun fẹ́ lọ gbowó kóun ta ìbò ni.
0: Ìpadà gbé ẹlòmíì sókè ẹja máa bá bọ̀ náà.
1: Gbé ẹlòmíì bíi báwo.
0: Mò ń bọ̀ àṣẹ pé màá bá àwọn èèyàn sọ̀rọ̀ ni mò ń sọ.
1: Ó dáa.
0: So kí ni mo fẹ́ sọ ni pé
1: kí wá ni mo fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ fi papọ̀ mọ́
0: gbígbé èèyàn pé àṣìn máa gbé àwọn èèyàn súnmọ́ra àjọ sọ̀rọ̀
1: gbé wọn láti sọ̀rọ̀ ó
0: pé máa gbé wọn súnmọ́ra
1: àjọ wípé kí wọ́n rí dájú pé wọ́n lọ
0: sọ ni mo fẹ́ sọ olùsọ̀rọ̀. Ó jọ pé on the 10 ni voters registration and bla bla bla ma parí bọ̀ mo ń wo mi too sure ó dà pé wọ́n fẹ́ fi ṣe àfikún sí ọjọ́ yẹn
1: ọjọ́ tí ìforúkọsílẹ̀ káàdì láti gba káàdì.
0: So ẹjọ́ ẹ jẹ́ ká jáde ẹjọ́ torí tọlọ́
1: ẹ lọ gba káàdì ẹni tí ò bá ní káàdì ìdìbò ẹ lọ gba àkókò ṣẹ́rí ẹ já fi àkókò sílẹ̀ àwọn kankan wà tá máa sọ pé kò sásìkò ni ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jí wa gbé. Gbogbo tó ń ṣẹlẹ̀ yìí táwọn nǹkan míì bá ṣẹlẹ̀ síyàn ìyàmọ̀ pé àsìkò wà dáadáa ẹ já fi àsìkò sílẹ̀ ká ṣe àwọn nǹkan tó bá yẹ ẹni bá yẹ kó gba káàdì ẹ gbà fúnra yín lẹ máa mọ̀ pé nǹkan báyìí lẹ fẹ́ ṣe eni e ba fe dibo fun le dibo fun
0: be ni eni ko ni ma ko yin papa
1: mo eni ko ni mama e si ni lokan ma so pe kini eni eh olorun ja bi didirin lomo eh arabinrin kan to post kini lojo si to gbera e si oju taye pe eh o ti gba 15,000 naira ni bayi sin te ba lo bere 15,000 yen lowo arabinrin e ri pe
0: o ti bodo na
1: to o ti ngba tin ko mo se Nigeria ta wa
0: eja lo
1: le tori asiri so eja ri daju pe agba card dibo ka si ni lokan pe awa oni ta ibo wa
0: eh won ti so fa awon ara osun na pe ke ma ta PVC won mi ma fe mo fe so pe e ma se bi omo ojo yen
1: e ma se bi omo kan lati Ekiti to
0: mi ni da ko lu ah
1: se be Ekiti ti bo ni eh sa awa aba ma ja won lo ta sa won lo ta
0: ko ti e lo
1: sa won lo ta ibo ni
0: ko lo eja lo le oni asiri alabe se bo ibo an eh ola ni ke pade awon akiakebe wa mi bakan la awon eto loloko ojo kan tewo waju fun toni ni kan ni kan gagbon mo gbe west radio 89.3 fm mo ki alagba olusan ye seun
1: patun
0: lati aro
1: eseun
0: amori yin ba lase dumare eh ola lago mewa lemi ati yin o pade lori gbagede oro adedamola oloyede mo baba olomi lo ko temi je nigeria yo da yo dun gbagbo kan si gbo bada to do ta teyin atawon won ni fe ni keninu asharati mo dagbere pe o digba
4: Lati ikoni West Radio 89.3 FM ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi otelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa
5: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to. Not just another radio station. Wells Radio 89.3 FM. Broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

Ẹ̀kásán, àsìkò iṣẹ́ látàárọ̀, àkójọpọ̀ ìròyìn àgbáyé, òun la máa fún yín láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ́, 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, Olóyèdè, lóníròyìn ṣáájú, ẹgbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti ṣàlàyé wípé àwọn ọlọ́pàá àpapọ̀ ọ̀nìyàpíyàn lè dá sí àwọn ìṣẹ̀lẹ̀ àbí àwọn nǹkan míì tó bá ní ṣe pẹ̀lú àti dá sí nígbà tí ìgbésẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ bá bẹ̀rẹ̀. Ìjọba àpapọ̀ kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n dìde ẹ̀ ní ọ̀ọ́dúnrún kúrò nílẹ̀ South Africa lọ́jọ́ ọjọ́rùú. Àjọ àgbáyé tó ń rí sí ọ̀rọ̀ ẹ̀tọ́ ọmọnìyàn ní àti pàṣẹ fún ìwádìí ọ̀rẹ́ kìnìwé lórí ìkọlù àwọn èèyàn kọ̀ọ̀kan nílẹ̀ Sudan. Ọmọọba Harry ní a pé yóò dúró ní apá kan Buckingham Palace lásìkò àbẹ̀wò rẹ̀ sílẹ̀ Gẹ̀ẹ́sì. Nínú ìròyìn, eré ìdárayá Neymar ní a pé ó ti fẹ̀yìntì nínú bọ́ọ̀lù àgbáyé lẹ́yìn tí ikọ̀ Brazil ti a pé wọ́n ní wọn já nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹ̀yẹ àgbáyé. Ní báyìí, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ní a ti ṣàlàyé pé òfin tuntun tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ òun ló ní àwọn ìlànà òfin kan eléyìí tí yóò jẹ́ kí àwọn ọlọ́pàá àpapọ̀ lè dá sí àwọn ọ̀ràn eléyìí tó bá ní ṣe pẹ̀lú ìdúnkokò mọ́ àwọn olùdìbò lásìkò ìdìbò, ìrúfin ẹ̀tọ́ ọmọnìyàn tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó lè máa dúnkokò mọ́ ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ìròyìn ló jáde lánàá nínú àtẹ̀jáde lórí ètò àtipín agbára iṣẹ́ ọlọ́pàá láàrin ìjọba àpapọ̀ àti àwọn ìjọba ìpínlẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà sì ṣe fi hàn, àwọn sẹ́nétọ̀ bíi 84 nínú 99 ló dìbò láti fọwọ́ sí àtúnṣe òfin orílẹ̀-èdè yìí lórí ọlọ́pàá ìpínlẹ̀ tọdún 2026 nígbà tí wọ́n ń ṣàyẹ̀wò òfin náà ní ṣísẹ̀ntẹ̀lé. Nínú àtẹ̀jáde kan tí ọ́fíìsì ìròyìn olórí ilé aṣòfin Ọpẹ́yẹmí Bámidélé fi síta, ó ṣàlàyé pé òfin náà ló ti mẹ́nu ba àìpa àti ojúṣe ọlọ́pàá àpapọ̀ àti ọlọ́pàá ìpínlẹ̀, eléyìí tó sì jọ pé kí iṣẹ́ wọn lè wà láti bá ara wọn mọ bó ti tó àti bó ti yẹ kí ìjàmbá tàbí àríyànjiyàn kó mọ̀ bá sí lẹ́nu iṣẹ́ náà. Ó ṣàlàyé pé ọlọ́pàá àpapọ̀ ni yóò máa bójútó ààbò àwọn ilé iṣẹ́ ìjọba àpapọ̀, ìgbójú agan sí ìgbésùmọ̀mí, ìwà ọ̀daràn, ẹ̀ṣẹ̀ orí ayélujára, ààbò ààlà orílẹ̀-èdè, ìtàjọ ohun ìjà lọ́nà tí kò bófin mu àti gbogbo ọ̀ràn tó ní ṣe pẹ̀lú ààbò lórílẹ̀-èdè yìí. Nígbàtí ọlọ́pàá ìpínlẹ̀ yóò máa fi òfin ìpínlẹ̀ kálukú wọn múlẹ̀ tí wọ́n sì ti máa bójútó àlàáfíà àwùjọ kí wọ́n sì dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn ará ìpínlẹ̀ wọn. Bámidélé tún ṣàlàyé pé òfin náà ó ní àwọn ìlànà tí yóò máa dènà ìlò agbára látọwọ́ àwọn gómìnà ìpínlẹ̀ tó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé gómìnà lè dábàá ẹni tí yóò di kọmíṣánná ọlọ́pàá, yíyàn náà ló gbọ́dọ̀ kọ́kọ́ ní ìmọ̀ràn ìgbìmọ̀ torí sí ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá nínú kí ó sì tún gba ìfọwọ́sí látọ̀dọ̀ 2/3 àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ kó wá. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti parí gbogbo ètò láti kó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń lọ bí 240 kúrò nílẹ̀ South Africa látàrí àwọn tí wọ́n ti fi ìfẹ́ wọn hàn láti kúrò lórílẹ̀-èdè náà látàrí lásìkò tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn tí wọ́n fẹ́ kúrò yìí, òun ni ìrètí wà pé wọ́n gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú ti Murtala Mohammed ní nǹkan òwúrọ̀ ọjọ́rùú Wednesday pẹ̀lú ọkọ̀ òfurufú Airpeace tí yóò lọ rí kó wọn fún iṣẹ́ náà. Nínú àtẹ̀jáde tí a fi síta lónìí, alūkkóró iléeṣẹ́ tọ̀rọ̀ kan Kimiebi Imomotimi Ebimfa, òun ló ṣàlàyé wípé ọkọ̀ òfurufú náà ni ó kúrò ní ìlú Èkó lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ní nǹkan ọwọ́ ọ̀sán lọ sí ilẹ̀ Johannesburg, kò tó pé yóò máa darí padà lóru ọjọ́ náà láti kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ náà ṣe sọ, ọkọ̀ òfurufú náà òun ìrètí wà pé yóò kúrò ní Èkó ní nǹkan aago 3:00 AM, eléyìí tí a pé yóò máa lọ lọ́la lọ sí ilẹ̀ Johannesburg èyí láti lọ ṣe iṣẹ́ ọ̀hún, tó sì jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ pé nígbà tí yóò bá fi di aago 5:00 AM ní ọjọ́rùú Wednesday ọ̀sẹ̀ yìí,
wọ́n lànfààní àti gúnlẹ̀ sórílẹ̀-èdè wa Nàìjíríà.

0: Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìwojú ọjọ́ ní àti lágbo ìkìlọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ewu ẹ̀kún omi tó ṣeéṣe kó ṣẹlẹ̀ lóṣù keje tá a wà yìí, eléyìí tí a pé ó sì ṣeéṣe kó wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí. Àjọ NIMET ní lágbo ìkìlọ̀ lórí àwọn òjò àròdá tó ṣeéṣe kó rọ̀ lásìwọ̀n àsìkò yìí, eléyìí tó sì lè ṣàkóbá fáwọn ẹ̀kún omi láwọn ìpínlẹ̀ bíi 37 lórílẹ̀-èdè Nàìjíríà bí a ti ṣe wọnú àárín gbùngbùn àsìkò jùlọ lásìkò yìí. Nínú ọ̀rọ̀ ìmọ̀ràn tí wọ́n síta lánàá látọ̀dọ̀ àjọ NIMET yìí, wọ́n ṣàpèjúwe ṣẹ̀nu kù lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn òjò náà, eléyìí tí wọ́n pe wọ́n ní wọ́n ti rí irú rẹ̀ lóṣù kẹfà, eléyìí tó sì jẹ́ kó di mímọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí òun ló lè mú kí àwọn tí ilẹ̀ tó ti ń mi omi kán má lè láǹfààní àti gba omi bó ti tọ́ àti bó ti yẹ mọ́. Gẹ́gẹ́ bí àjọ náà ṣe sọ, àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ ṣeéṣe kó kàn lórí ọ̀rọ̀ ẹ̀kún omi náà, wọ́n láti rí ìpínlẹ̀ bíi Taraba, Sokoto, Borno, Zamfara, Kebbi, Katsina, Kaduna, Nasarawa, Plateau, Adamawa, Kwara, Kogi, ìpínlẹ̀ Ọ̀yọ́ ti Ahanyin, Ogun, Èkó, Ọ̀ṣun, Èkìtì, Delta, Edo, Abia, Imo, Anambra, Enugu, Akwa Ibom, Cross River, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Bayelsa. Àjọ àgbáyé fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní àti fọwọ́ sí ìpinnu kan lọ́jọ́ ajé tó ń bu ẹnu àtẹ́ lu ìwà ipá tó ń pọ̀ sí, eléyìí tí ó sì ń wá látọwọ́ ikọ̀ RSF, eléyìí tí ń hù ní ìlú El Obeid lórílẹ̀-èdè Sudan, eléyìí tí wọ́n sì tún fọwọ́ sí ìwádìí lórí àwọn ètò títí ẹ̀tọ́ ọmọ ènìyàn lójúmọ́lẹ̀, eléyìí tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè náà. Aṣojú ilẹ̀ Britain fún ẹ̀tọ́ ọmọnìyàn Eleanor Sanders òun ló ṣàlàyé fún ìgbìmọ̀ náà pé kò gbọdọ̀ jẹ́ kí irú ìwà ẹ̀ka bẹ́ẹ̀ kó láǹfààní àti títẹ̀ sọ wájú mọ́. Ẹ rántí pé àjọ àgbáyé fún ẹ̀tọ́ ọmọ ènìyàn òun ni wọ́n ṣètò ìjíròrò pàjáwìrì lọ́jọ́ Ẹtì látàrí ìṣòro tó ń ṣẹlẹ̀ ní agbègbè yìí ti ṣòlùlù ìpínlẹ̀ North Kordofan nìyẹn nílẹ̀ Sudan. Àjọ náà sì ti ń fi àìdùnnú rẹ̀ hàn pé ìlú náà òun ló lè wọ inú àjálù ọmọnìyàn tó burú jáì bí ikọ̀ RSF bá ṣe ń túbọ̀ láti máa ṣe ìkọlù sí àwọn agbègbè náà, pẹ̀lú bí àwọn ìkọlù ojú òfurufú ṣe ń kọlu àwọn aráàlú tí àwọn ogun sì tún kó ara wọn jọ ní ìlú náà, ìbẹ̀rù àti ìbẹ̀rùbojo ló ń pọ̀ sí bí ẹgbẹ́ RSF ṣe tún lè ṣekúpa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bí ó ti lè ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ní agbègbè El Fasher. Ọmọọba Harry in your Duke of Success. Ọba Harry in your Duke of Success ó ní pé ó ti gba ipè lókè àǹfọ̀n àbẹ̀wò rẹ̀ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún agbègbè náà ṣe jẹ́ kó di mímọ̀, àbẹ̀wò náà ní pé yóò wáyé lọ́sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí bí ọmọọba Harry bó ṣe múra sílẹ̀ fún eré ìdárayá ti Invictus lọ́dún 2027 tí ó wáyé ní ìlú Birmingham, nígbà tó sì tún máa lọ sí ọ̀pọ̀ àwọn ayẹyẹ àti ìpèsè ìrànwọ́ káàkiri orílẹ̀-èdè náà. Ìyàwó rẹ̀ Meghan àti àwọn ọmọ wọn Aki tún ti Lilibet wọ́n ní pé wọ́n ní wọn kò ní láǹfààní àti bá rin ìrìn àjò náà lẹ́yìn tí wọ́n pinnu pé wọn kò ní láǹfààní àti rí ààbò àwọn ọlọ́pàá tí ìjọba yóò máa ná owó aráàlú lé lórí lásìkò ìrìn àjò náà. Èdè àìyedè tó wà láàrin ọmọọba Harry àti ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì lórí ètò ààbò rẹ̀ bẹ̀rẹ̀ látìgbà tó ti fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó ń ṣiṣẹ́ fún ìdílé ọba lọ́dún 2020 tí ó sì kó lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà pẹ̀lú ìdílé rẹ̀. Láti ìgbà náà ni pé ó ti ṣe ọ̀pọ̀ àbẹ̀wò ní òun nìkan sí ilẹ̀ Gẹ̀ẹ́sì tó fi mọ́ ìpàdé rẹ̀ pẹ̀lú ọba Charles lóṣù kẹsàn-án ọdún tó kọjá. Ó kéré tán èèyàn mẹ́jọ ni pé wọ́n ti dóòlà lẹ́yìn tí ọkọ̀ òfurufú tó máa ń balẹ̀ lórí omi, eléyìí tí a pé ó ṣe ìbalẹ̀ rẹ̀ lọ́nà tó le sí odò ìlà oòrùn, èyí tó mú kí àwọn òṣìṣẹ́ pàjáwìrì àti òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná kí wọ́n yára débi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti gbé ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ni a pé ó ṣẹlẹ̀ lọ́sàn-án ọjọ́ náà ní agbègbè ibùdó ọkọ̀ ojú omi tó wà ní East 23rd Street ní àti FDL Drive ní agbègbè Manhattan. Ẹni méjì ni a pé ó fara pa díẹ̀ ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti gba ìtọ́jú láwọn ilé ìwòsàn, lẹ́yìn náà ni wọ́n fa ọkọ̀ ojú òfurufú náà padà sí ibùdó rẹ̀. Àjọ tó ń rí sí ìṣàkóso ìrìn àjò òfurufú ní orílẹ̀-èdè Amẹ́ríkà òun ló ti ṣàlàyé pé àwakọ̀ ọkọ̀ òfurufú náà ló balẹ̀ lọ́nà tó le, èyí tó fà á kí ọ̀kan lára àwọn irin eléyìí tó ń gbé ìyẹ́ ọkọ̀ náà kí ó fọ́ lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀. gẹ́gẹ́ bí ìròyìn ṣe fihàn ọkọ̀ òfurufú Kodiak 100 náà ọlọ́mbọ̀ láti agbègbè Hamptons tó sì tún mọ ibùdó ọkọ̀ òfurufú tó máa ń balẹ̀ lórí omi nígbà tó kọlu ibi omi kan èyí tó mú kí ọkọ̀ náà kó yí díẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ní báyìí àjọ tọrọ kan fọ́rọ̀ òfurufú àwọn ọkọ̀ ojú òfurufú wọn ní láti bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kìnìwé sí ohun tó fa ìṣẹ̀lẹ̀ náà. Nínú ìròyìn eré ìdárayá gbajúgbajà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Brazil Neymar òní pé ó ti fi àmì hàn ní ọjọ́ Àìkú pé òun ti parí iṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ lẹ́yìn tí Brazil já nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé tó ń lọ lọ́wọ́ ní ìpele kò mẹsẹ̀ ọyọ̀ lẹ́yìn tí Norway fi ìyà jẹ wọ́n. Neymar ni wọ́n pe wọn ni wọ́n gbé wọlé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà ní pápá ìṣeré ti MetLife tó sì gbá bọ́ọ̀lù tó gbá góòlù kan wọlé ṣùgbọ́n rántí góòlù náà kò tó láti gba Brazil là nínú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nítorí pé agbábọ́ọ̀lù Erling Haaland òun ló ti gbá góòlù méjì wọlé fún ikọ̀ Norway tí wọ́n sì lé Brazil padà sílé pẹ̀lú góòlù méjì sí ẹyọkan tí ìdíje náà parí sí. Neymar tó jẹ́ ẹni ọdún 24 ni agbábọ́ọ̀lù tó ti mi àwọn tó pọ̀ jùlọ nínú ìtàn ikọ̀ orílẹ̀-èdè Brazil tó sì jẹ́ pé ní MetLife Stadium ní pápá ìṣeré MetLife yìí gangan òun náà ni ó ti kọ́kọ́ gba góòlù àkọ́kọ́ rẹ̀ wọlé fún ilẹ̀ Brazil lọ́dún 2010 nígbà tí Brazil borí ilẹ̀ America pẹ̀lú góòlù méjì sí òdo. Lẹ́yìn tí adarí àyòfan fèrè parí ìfẹsẹ̀wọnsẹ̀ náà ni Neymar ṣubú sílẹ̀ pẹ̀lú omijé lójú tí àwọn ikọ̀ ọmọ ẹgbẹ́ rẹ̀ sì wá láti tù nínú. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti máa fòyín pé ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí òní àti ṣàlàyé pé àbá ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ilẹ̀ yìí ló ní àwọn òfin kan tó fàyè gba ọlọ́pàá àpapọ̀ láti dá sí àwọn ọ̀rọ̀ kan látàrí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè. Ìjọba àpapọ̀ parí ètò láti kó àwọn orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n dín díẹ̀ ní ọdún wọlé láti ilẹ̀ South Africa lẹ́yìn tí wọ́n fi ìfẹ́ ẹnu wọn hàn láti padà sí orílẹ̀-èdè bàbá wọn. Àjọ NIMET lágbo ìkìlọ̀ sí ti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórí ẹ̀kún omi tó ṣeéṣe kó wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tá a wà yìí. Àjọ tó wà fún ẹ̀tọ́ ọmọnìyàn lájọ àgbáyé lọ́jọ́ ajé ọjọ́ Monday òní àgbà àbá kan tó bu ẹnu àtẹ́lu ìkọlù àti ìṣekúpani tó ń wáyè látọwọ́ àwọn ọkọ̀ RSF nílẹ̀ Sudan eléyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí ọ̀rẹ́ kìnìwẹ̀. Ọmọọba Harry ló gba ìpè láti wà ní ààfin Buckingham lásìkò àbẹ̀wò rẹ̀ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì gẹ́gẹ́ bí agbẹnusọ fún ilẹ̀ náà bó ti ṣe gbé kalẹ̀. Bákan náà làwọn afọ̀yín pé kò dín ní èèyàn mẹ́jọ tí wọ́n ti dóòlà lẹ́yìn tí ọkọ̀ tó máa ń balẹ̀ sórí omi kan tí wọ́n pè wọ́n ní ó balẹ̀ lójijì sí apá odò ìlà oòrùn eléyìí tí ó sì mú káwọn òṣìṣẹ́ pàjáwìrì wá láti lè ṣe panápaná. Nínú ìròyìn eré ìdárayá láti máa fòyín pé agbábọ́ọ̀lù ọmọ ilẹ̀ Brazil Neymar òun ló ti fi àmì hàn lọ́jọ́ Àìkú Sunday pé ìfẹsẹ̀wọnsẹ̀ àti ìkópa fún orílẹ̀-èdè rẹ̀ òun ló tẹnu bodò nígbà tí wọ́n pè wọ́n ní ó kópa pẹ̀lú ikọ̀ náà tí ikọ̀ Norway sì fi ìyà jẹ wọ́n nínú ìpele kò mẹsẹ̀ ọyọ̀ nínú ìdíje ìfẹ̀yẹ̀lẹ̀ àgbáyé tó ń lọ lọ́wọ́ lásìkò yìí. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wọ́ látọwọ́ kunle olówó ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbà tẹ́lẹ̀ fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fanpage. Bákan náà lẹ lè gbọ́ aṣọ ìwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com. ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòde ló mú ìròyìn náà wá sí ti ìgbọ̀nyín ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín ẹ máa yáṣẹ́ o.
1: Ayé ń dàda rìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
2: Ẹ má gbé kúrò.
3: Ẹ
2: má yí kúrò.
3: Ẹ má yí kúrò.
2: Ẹ má gbé kúrò.
3: Ẹ má gbé kúrò.
2: Ẹ má yí kúrò.

0: Wells Radio 89.3 FM. Magic. The time is 1 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
1: Lati ikoni konga gbomagbe 89.3 FM gerege ni ago kan sanlu.
2: Gbogbo ọmọ Nigeria, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín. Láti kàn ní kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́, Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lè sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi mọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni, a tún ti wá gbédé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ́ ti mu níkàn ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbà tí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì máa tẹnu ètò gbọdọ̀ láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tútù àti eléyìí tó yẹ, tó ń tàwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo látago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòye. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nífẹ̀ẹ́ wa, àwa náà ò sì ní já yín tàn mọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM níbẹ̀.

0: Kaasan, ẹ̀yin ara ilé, ẹ kaasan, ẹ kú àtàárọ̀, ẹ kú dédé àsìkò yìí, ẹ sì tún kú dédé àkókò yìí ní gbogbo òbíkíbi tí ọwọ́já ìkànnì yìí bá ń láǹfààní àti fẹ́ dé lọ́sàn yìí ní gbogbo òbíkíbi tí ẹ bá ti ń láǹfààní láti mọ gbọ́ ohun wa kétékété nínú kòlóńlé agbára tá a wà ń hàn yín. Ètò inside Ọ̀yọ́ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun lè ń láǹfààní láti mọ gbọ́ lọ́wọ́ ìkànnì kọ̀ǹgàgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM. Ibẹ̀ náà lẹ ti ń gbọ́ wa lọ́wọ́ báyìí nínú ètò ilé tá a pè ní inside Ọ̀yọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a ti mọ pé a ti mọ pẹ̀ kẹlu gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà ní ààhín Ọ̀yọ́ tiwantiwa ààhín wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ò gbọ́dọ̀ bàjẹ́ àwọn nǹkan tó rọ̀ mọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ láàmọ̀ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án tòní inside Ọ̀yọ́ ń le tó ìkànnì kọ̀ǹgàgbọ́nmàgbẹ́ Wells Radio 89.3 FM. Òun náà lẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa lọ́sàn-án yìí óyé Ọlọ́run Adégòkè lórúkọ tèmi ń jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala méjì òun ni ètò yìí ló pín sí. Abala àkọ́kọ́ níbi tí a ti mọ sọ̀rọ̀ nípa bóun ni nǹkan ti rí ní agbègbè ọ̀dọ́ yín, ní àwùjọ ọ̀dọ́ yín, nínú ìlú ọ̀dọ́ yín níbi tí ẹ wà tó rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́, bó olùjò pópó ọ̀dọ́ ti yín ṣe rí, kí ni àwọn nǹkan tẹ́ ń dojúkọ lágbọn ọ̀dọ́ yín tó jẹ́ wípé ẹ ti ń gbìyànjú, ẹ ti ń tiraka, ẹ ti ń sa gbogbo ọpá yín láti bá ìjọba sọ̀rọ̀ ṣùgbọ́n ó ń já sí pàbo àbí pé ẹ tiẹ̀ ń ṣe ẹ ń wò pé ó yẹ kó ti ṣe so kinní ọ̀hún fẹ́ dàbí epo sọpá kan jà mọ́ kò fún yín ní èso ń tẹ́ rò pé ó so ojútùú tẹ́ rò pé ó já sí kò padà já sí wọ́n sàn fò ní dòní wọ́n fọ̀ ládọ́là fún yín ni ó ti wá fẹ́ sun yín ó ti dàbí ẹ̀dú ọkàn lọ́kàn yín tó jẹ́ pé bẹ́ẹ̀ bá tún fẹ́ rò sọ́tún bẹ́ẹ̀ tún sòsì báyìí ó ní bó ti ń wúwo lókàn àyà yín tó sì rọ̀ mọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ẹ̀ ńlá ṣe ṣàgbékalẹ̀ ètò yìí tá a pè ní inside Ọ̀yọ́ níbi tẹ́yìn ara alẹ́ tẹ́ ti pè tẹ́ ti bá wa sọ tó wà ní àdúgbò yín tó ń ṣẹlẹ̀ níbi tẹ́yìn gbé ohun tó dàbí ìdojúkọ ní àdúgbò ọ̀dọ̀ tiyín ó lè jẹ́ pé bóyá ojú pópó ọ̀dọ̀ tiyín bóyá òní bóyá àwọn kòtò gidi wò èyí tó dàbí páńpẹ́ kú bóyá ó wà lójú ọ̀nà tiyín ni o tó ń fa wàhálà tó jẹ́ pé ojoojúmọ́ báyìí inú ẹ̀rù inú ìbẹ̀rù àti ìfòyà òun lẹ fi mọ́ ń gbọ̀n náà bẹ́ẹ̀ kọjá tó jẹ́ pé ìgbà tí ẹ bá tó ṣe ẹ̀tún ti gbabẹ̀ kọjá báyìí ẹ̀ tún wò pé olódùmọ̀rẹ̀ máa mọ̀ bá wa sọ àwọn ọmọ wa tí mà ń gba bí kọjá relé ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn èèyàn tó tún ní àwọn ọlọ́kọ̀ náà ni gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí tí sì ń gbabẹ̀ ojoojúmọ́ báyìí ni wọ́n ń fi ọkàn ṣàdúrà pé pàápàá jùlọ lójú ọ̀nà ọ̀hún a tún ti wá bọ́ sásìkò òjò àwọn ojú ọ̀nà míì báyìí bóyá bọ́dẹ̀ látàrí báwọn agbaṣẹ́ṣe ọ̀hún mọ́ ti dọ̀dà sí àbí mọ́ ṣe ṣe òjò ti wọ́ àwọn ibì kan ó tiẹ̀ ti ṣí gbogbo ọ̀dà tán tó ti jẹ́ pé bí òjò bá ilé rọ̀ báyìí ojú ọ̀nà ọ̀hún ó mọ yọ bàṣàbàṣà ni tí gbogbo ẹ̀ ti yóò ti di kèké àbàṣàkì ẹ̀rọ̀ fọ̀ ẹ̀yọ gbogbo ọ̀nà ọ̀hún ó ti di kèké ẹ̀rọ̀ fọ̀ látàrí òjò tó jẹ́ pé tiẹ̀ lè mọ̀ pọ́ tiẹ̀ dọ̀dà sí rí ìgbà kan rí bóyá ojú ọ̀nà ọ̀hún ti wá fún ẹ̀yìn níṣòro ẹ̀ ti ń wò pé a ti ń gbìyànjú a ti ń sapá a ti ń gbé ìgbésẹ̀ kìnìún yóò bọ́ sí bó ti yóò bọ́ sí ẹ̀ wá ń wò pé ta ló tún kù tẹ́ ẹ fẹ́ sọ fún ẹ ti kọ̀wé sí ìjọba ìgbésẹ̀ tẹ rò kó yẹ gbé ẹ̀yìn lè wò pé bóyá ìwé dọ́dọ̀ ìjọba kó mọ̀ dọ́dọ̀ ìjọba àwọn àjọ tẹ́ ẹ kọ̀wé sí ẹni tó jẹ́ ó ṣàkóso lórí ẹ̀ tó jẹ́ ó gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ó lè jẹ́ pé ìwé ọ̀hún ò dé ọwọ́ rẹ̀ bóyá ẹ tiẹ̀ ti wá wò pé a kò ti ṣe gbogbo ohun tán ní àṣẹ náà ó dé kíní ti ń sun wa ní ṣe bẹ́ẹ̀ mọ́ àjọ ọmọ òwòrán náà ni ẹ mọ̀já ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè da jùmọ̀ ṣe gbogbo wa náà ni ẹ̀yọ́ bójú ọ̀nà tiyín ṣe wá rí bí agbègbè ọ̀dọ̀ tiyín ṣe rí tó jẹ́ pé ó dàbí ìṣòro tẹ́ ẹ wò pé ojoojúmọ́ báyìí ni mi tó yẹ pé ẹ bá ti rí báyìí ó ní bó ti rí lára yín ẹ pè wọlé sórí ètò inside Ọ̀yọ́ kájọ sọ àwọ̀ sì ké sáwọn aláṣẹ tọ̀rọ̀ kàn tí wọ́n bá wa pẹ̀ kẹlu kìnìún ọ̀hún tó jẹ́ wípé lórí ibi ọ̀nà tiyín ṣe rí òun ní ọ̀dọ̀ yín tó jẹ́ pé ó ń kọ yín lóminú àwọn tó bá wà ní ìkápá rẹ̀ ní agbọnú ìṣàkóso rẹ̀ tó yẹ ọ́ gbé ìgbésẹ̀ àwọ̀ kèsè wọn won se gbe igbese le to ba ye kan gbe awon te ko we si te nwo pe won o gbe igbese to ye kan gbe o se se ko je pe we te ko de owo won ni eyun gba wa ba si tun ba yin gbe igbese to ye kan tun gbe lori e awon ti eran wa si awon na ngo eto awon na o se gbe igbese to ba ye tori eni to ni o ko to je ko mo pe o ko baba mi re o ko gidi ti mo si tin gbianju ti mo tin sapa lati bere pepe ti mo tin da bobo en to lo ko nla oni fe ko ko won o paje enyo awon to oro kan to je gbe igbese lori e a mo pe a si ni gbagbo pe won gbe igbese lori e bi agbenu so la wa je laarin eyin ati ijoba ato wa da bi alarina enyo to je pe en to da bi edu okan yin ninu ipinle oyo ati ni agbegbe yin egbe wa sori eto yi a ba yin kan si awon ti o wa ni agbonu sakoso agbara lagbonbe won si gbe igbese to ye oye olorun adegoke n loruko temi side oyo ninu ipinle oyo o ni eto te n gbo yi ikoni konga gbon magbe Wells Radio 89.3 FM. Ona le tin lanfani lati mo gbo wa. Ko to wa de wi pe ma se oju opo isile. Teyin ara le te ba wa pe te ba wa pe kelu to je pe eyin na o so e boju ona ti yin se ri. Kini nto nda yin la mu lona yin. Boya ko to lo wa nbe ni o. Abi bo ba ti elomi a pe odo ta won oju ona won da o. Sugbon ba won ba gba be koja ba e orun ni. Pe awon eyan won agbe awon oketeru ti run gbula won agbe soju popo elomi le ni nti o nda won la munu o bo ba seyun na ni kese e kan si a eyo a kesa won to wa ni agbonu beun won se gbe igbese eyi to ba to ati eyi to ye lori ona won pe e ti se e se mo gbedo ti soju popo ko tona ko boju mu awon to ba je koro ko toro won kan gbangban to wa ni agbonu agbon beun a ke si won in to ba wo ko wa lagbegbe odo tiyin to dabe pe o niyin la o ti fe mo fun yin ni poruru okan enyo pe a si wa se ba wa na lade boyan joba a si wa n ke si won o si agbe igbese e fokan bale awa na ko o e mo pe mo ti so saaju pe bi alarina la wa je laarin eyin ati ijoba bi agbenu so yin enyo awo wa ba yin gbe oro ohun tin dun yin lokan aya to je pe bae ba tun ti ro baye tun wo pe wo ati sapa wa oje o ti suwa boya oju popo yin oju titinu oju popo na ti yin boya ne ko to giri wo ti lanu abi boya du ko to ti e wa nbe ti e ti je bi kan ga ni to je pe yo da bi keyin o ti doro bo keyin o mo fi fa mi e ti mo pe awon ona mi bayi me ba ko jambe ru olohun o ba yin latari awon koto ohun ti won o ti lanu awon ninu re kan wa wo pe ah ki la le se na ko mo ba je pa awon oko ti ba nbo lale o mo rolu awon ninu kire kan won wa gbe taya oko won o gbele lori won ba ti gbe taya oko le lori hun iwo to ba ti nbo lato oko ti mo to ba tan na oko re o ti mo ri lale pe ah taya oko wa nbi o fe pewo fun enyo en to ba si bi lojumomo na o ti mo awon ona mi wa to je wi pe bo ba gbe taya oko si gan ko le ka latari bi koto ohun bo ti se kenu o dabi igba teyan ba gbe kanga soju opopo ni awon ona mi ke ti e se koto nti won o ti la si meji ni to je pe boko ba nlo bayi to ba en to ba wa leyin oko gan yo ngbo ba dele yo lo mo ra nti e wora ni latari bi oko ohun ba ti nja si gegele ni o mo ja si kekere yo mo du gbege igbege igbege lawon ona ohun ti o da to to je pe a se n ba won ara agbegbe ohun je ona mi ti e re won kan ba won ti e la awon fe so na yi ni o won ti se awon to ye kan tu ona n se won ti awon oko lagiri wo ti gbori e koja nje kan doda si won ba ko boya ijoba to wa nbe o ti ijoba to wa nbe nigba won bere si ona ohun boya ijoba yin o ti po nbe kaka ti won iwa ba won da oda si ti ijoba mi e te waju iyun wa wo pe emi kuko mo bere re boya ijoba yin tun wa bere isi ona mi lo wa de ri pe awon ara adugbo oyun eruku na fi nse ara rin din ti won ti tategun wa ti fe bayi eruku oju ona to je ba won da ti won ba won dan yo bo won latoke dele ni yo so won de bo alawo pupa ni to je pe taso ni won bu keki keki boya bona ti yin se rinu abi kini sele lona yin 0916 Okere o tobi a ni ri o a ni ri ni ra la se ledun mare boyo ti opo Facebook le yin ti wa fe fa atejise sowo Wells Radio 893 FM fan page Wells Radio 893 FM fan page bo ba je oju opo Facebook o le yin ti fe fi atejise sowo je mu number un le ko si
1: 0915 333 4893.
0: Hello, Ekaso. Hello, Ekaso. Hello, Ekaso. Hello, Ekaso. Hello, Ekaso.
1: Ido
0: local government Eda Eshon
1: Eh Nse je mo no do ti ba jobo bi ka ka ti la wa de
0: Ni ona Ido ijoba abile Ido
1: ati ari ibi ona ja simaniya atoko atokada ati mariwa condemn road Edo wa Eh wa do wa ni wa
0: condemn road ni Oda ko to de pe tori a ni akasile ogun kan ni ahin to je pe kan lara awon akoroyin jopo wa ni le ise yi o sise iwadi o si lo kan si awon kan lagbegbe ijoba abile Edo ti awon na so ero okan won inti ba won ninu je latari awon oju ona yi ni ijoba abile Edo na ni e o kan je pe agbegbe odo yin tun yato si todo won sugbe ijoba abile Edo na ni ti awon na salaye oro lori bi ona ohun bo tin ni awon la to e a pa je ki e gbo gbo n to sele ninu nto kale nu ohun ohun sugbon e je mu pe na elo e ka san o
2: e ka san ma o
0: e ka san sa ru kon yin ati bi te tin pe wa
2: e ku se ma lati olohun de alatare
0: olohun lo sise olohun de alatare ijoba abile Edo na ni abi
2: be ni ma
0: agbegbe odo yin ni eni ti mo lo sise iwadi lati ikoni wa lo ti se akale ohun ohun agbe jade ni isin ti gbogbo awon ara ile nu opo atawon toro kan na e sare mu nte yin fe ba wa so
2: okay ona ye ni problem na ta yin ni ki male lo nsoro
0: ada
2: a de ti gbianju lati se ona ye a ti se bridge kini a ti se pare bridge keji ba yin fun wo ta de tin number yen kin e wo ko se so so a de yen ni god de lati ran wa lowo a ti try don lati se ona yen sugbon bi ojo se ro iru ojo ton ro ni jo meta yen kin ona ti won ba je patapata si koda ijo saturday to koda gan ani de lati se meeting padawure kan ni jo saturday laaro so lati mo ba se ma se ona yen na so nkan to sele ani de ran lowo ijo e se gan
0: koda Eseun pupo eseun agbegbe ijoba abile Edo nibe won menuba ni isin ohun alatare ibe na ni osise wa ti mo menuba le kan ibe la won na ti lo sise iwadi ta won na se koroyin jopo lori bi ona ohun ti ri bawo na ti menuba ọ̀nà wọn wọn ló lágbára kọ ẹ wo kó tó de pé ntì ẹ máa fẹnu sọ ẹ wá gbọ ẹ ti wọn sọ.
3: Ẹ káàárọ̀ sáwọn dáàdì wa.
4: Ẹ káàárọ̀.
3: Olúwa ṣeun Oyèbọ́dé ni orúkọ tèmi láti lè ṣe Wells Radio 89.3 FM. Mo wà lára àwọn akọ̀ròyìn jọ nílé iṣẹ́ yẹn. Mo dẹ̀ wá lórí ètò kan tá à ń pè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ètò àti máa ń wo àwọn ìdojúkọ àti àwọn ìpèníjà táwọn èèyàn ní àwọn agbègbè wọn kọ̀ọ̀kan ní abẹ́ ìjọba yìí nítorí pé gbogbo nǹkan kan ni ojú ìjọba tó ṣùgbọ́n nígbà táwa wá lọ ta ṣàríjọ káàkiri tíjọba sì rí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ náà ló máa tibẹ̀ ti ẹ̀yìn rẹ̀ jáde. Ǹjẹ́ lè sọ orúkọ yín fún wa àti agbègbè táwa yìí?
4: Orúkọ mi ni Adédèjì Gbadébọ̀ tí mo jẹ́ sẹ́kítírì àdúgbò Alátare ní Ológun Ẹrú ní Olóòde Estate ní àdúgbò Ìdó ìbílẹ̀ Ìdó local government ní àdúgbò ẹ̀ náà wà tán pè ní Alátare.
3: Ẹ ṣeun bàbá wa, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ akitiyan lẹ́ni ṣe ní àdúgbò yìí pàápàá jùlọ lórí àwọn afárá tó so agbègbè yìí pọ̀ mọ́ gbogbo àwọn agbègbè yòókù. Ǹjẹ́ lè ṣàlàyé fún wa lára àwọn akitiyan tí àti àwọn ìgbésẹ̀ tẹ́tí gbé gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ṣe ń darí agbègbè yìí?
4: Ẹ ṣe olóòtú. Agbègbè yẹn ibi tó já sí ìlú tó so wá papọ̀ ó lọ bí ìlú bí mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ because agbègbè ló so wá papọ̀ mọ́ ẹlẹ́nu sóso òun ló so wá papọ̀ mọ́ apẹtẹ tó jẹ́ wípé bí ẹ ṣe ń wo ojú ọ̀nà yìí ó jáde sí apẹtẹ láti má gbára lákòókò ó tún jáde sí Ìdó local government láì jẹ́ pé a máa gba any other route tó bá ti wọlé látara pẹtẹ a lè gbabẹ̀ dé Ìdó local government. So akitiyan wa ti lọ tẹ bá rí bí afárá yìí ṣe rí kò ṣe é gbà fa nígbà kan bẹ̀tà wa community la gbégbèsẹ̀ ta dáwó ta tàṣì ara wa ta da owó ta ti ná àkìí ṣe bí mílíọ̀nù mẹ́wàá ó ti jù bẹ́ẹ̀ lọ ta bá ní ká calculate owó ta ti ná ṣé ta bá ń filẹ̀ ni a fẹ́ sọ ni àbí àwọn kọ́tà oríṣiríṣi ni kọ́lọ̀ tó lè fún wa débi tí ibi tó dé yìí ta bá ní ká yọ because a ti kọ lẹ́tà sí local government a sì ti kọ lẹ́tà sí state tó yẹ pé wọ́n ti wá tán ti wá wojú ọ̀nà yìí tán fi dá lójú pé àwọn ò wá bá wa wá nǹkan ṣe sí ìgbà tá a retí tá a rí wọn la wá gbé ìgbésẹ̀ ìgbà tá a committee gbé ìgbésẹ̀ dé stage kan tá a pákún everybody la wá lọ sí Ìdó local government ní ọ̀dà ìjọba Sheriff Adéjọ ń gbà yẹ ó fún wa ní 1 million ṣùgbọ́n owó tá a ti ná kó tó fún wa ní 1 million ó ti ń lọ close to 7 million naira tá a ti ná ìgbà tá a pákún wa la lọ bá wọn wọ́n sì wá wọ́n wá wò ó ìkọ́ wọ́n ti kọ́kọ́ wá tẹ́lẹ̀ tí wọ́n pàrọ̀ ló fẹ́ wá ṣe ìgbà táàrí tí wọ́n làwá wá ṣe fúnra wa náà fi fún wa ní 1 million nígbà náà pẹ̀lẹ́yìn ìgbà náà kò sí nǹkan kan tí a rí lọ owó tá a nílò ẹ rí ibi tíṣẹ́ dé ibi tíṣẹ́ dé tẹ́ ń wò yìí community ni ó ṣiṣẹ́ yẹn lẹ́yìn 1 million tíjọba tí wọ́n fún wa láti dò lẹ́yìn owó yẹn kò tú sí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tẹ́ bá wo akínítà fi ṣe kọ́tà yẹ almost 6 million naira lẹ́ ń wò yẹ a sì fẹ́ nílò apá kejì kó tó di pé a máa ṣe fílẹ̀ ní a ṣe ìpàdé kan láìpẹ́ yìí pẹ̀lú nígbà tá a rí pé ojú ọ̀nà tó ṣe fẹ́ gbà fún wa mọ́ apá sì ti kó àwọn ènìyàn tá a ní owó kankan lẹ̀ mọ́ látún pè má jẹ́ sí meeting látún ṣàtúnwò lọ èlò ló tún máa kọ́ sí wa látún iná tún sọ pé àwọn tó bá wọ pé ká sì máa tọ́jú 10 million naira ìyẹn ni pé kì í ṣe project community tó lè
3: ní 6 million
4: àwa tá a
3: tún nílò 10 million
4: mi a tún nílò 10 million mi
3: láti ṣe
4: yàtọ̀ sí owó tá a fi ṣe bridge gangan owó tá a fi ṣe bridge gangan tá a bá ní ká sí ròǹgbà yẹ òun lọ bí 8.something million tá a fi ṣe bridge tẹ́ ń wò yẹ bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tá a ní ká ṣe àwọn kọ́tà yẹ ẹ rí wípé a ti ṣe apá kan apá kẹ́ẹ̀ kò tí ì dókè bẹ́ẹ̀ apá kejì ń bí ẹ rí pé àtẹ̀ tí fọwọ́ kàn apá kan tẹ́ ń wò tá a ṣe yẹ ó kọ̀ sí wa ní 6.something million so a sì nílò owó apá kejì tá a wá sí ìrántí tá a fẹ́ ṣe òun la wá pera sí láàárọ̀ yìí pé ok apá kejì yìí èló ló tẹ èló pàtẹ bá sọ pé a fẹ́ sọ pé èló la máa ní lásìkò yìí pẹ̀lú nǹkan tí irin sọ tí smith ń sọ lọ́wọ́ la fi wá bùkún ok ẹja bùkún 10 million naira so ibi tí ọ̀rọ̀ tó dé lórí bridge àdèrò àwọn ìjọba wa àmọ́ pọ́n ti wà ní táìmù òṣèlú sí kán tẹ̀ wá wò ó kán ṣe kàńpé wá bọ́yà ń parọ́ ni bọ́yò káwọn náà fojú rí ibi tí iṣẹ́ dé dúró pé àwọ̀ ò dúró ṣùgbọ́n àmọ́ pé àsìkò ìbò náà ló dé yìí awon tan fe dibo kan ba ro pe an paro ni kan wa wo at mo pe a de a le so ijoba mo pe se Makinde oloju anu na ni kan ba le ran soju wa letter wa ti wa ni state aimoye letter to ti wa ni state to ti wa ni ministry of works ta ti ko lo sibe so tan ba ran eyan wa kan tun wa wo kan te wa ran wa lowo kan wa ba wa se because ipa ti awa na ti sapa sapa ipa ti kun wa
3: mo woye pe omi na lo ma saba ba titi je
4: be ni
3: ti o ba di si ona ti omi o gba omi to nkoja ni agbegbe yi bi mo se ri o ge antitis meji to nfa ya to nfa bridge ya yi gi se nti community nikan ti won le se nitori na mo de mo pe ijoba ele ti gbaroye o ni ijoba se Makinde mo de mo pe won se ngbo wa yi e o ri owo won won bebe se ni agbara olorun e seun lekan si e ba mi ki awon ara ile
4: e se olotu a ki gbogbo ara ile lagbara olorun oju oni ti wa o gbogbo community oni kokan wa ko ni baje o lekan si oruko mi ni Adedeji Gbadebo ti mo je akowe alatare community
3: e seun ti an ti a pe yin ti e si je ai de seun ti e fe arabale lati salaye gbogbo nkan ti a fe nitori na mo de nfi akoko idayin loju wipe ijoba ti gbo won si gbe igbese laipe lagbara olorun lekan si oruko temi ni oluwa seun oyebode lati le se Wells Radio 89.3 FM e seun ti en gbo wa
0: eyin ara ile ohun akoroyin jọpọ wa ateni ti won lo foro wa lenuwo ni agbegbe ijọba abile ido ni alatare on le ti gbọn eyan akọwe won ti won si salaye boju ona ohun ti ri pelu awon awe ti won ti ko ati bi alaga ijọba ibile ido honorable sheriff aderemi adeojo bi won se se ranwo fun won pelu million kan naira to si je wipe owo ohun ko kan kankan pelu aduro owo tawon na ti sapa sapa te won ti kojo ipe ka won fi se oju ona hun ko fi wulo fun to nile telemo atawon tin lo ara oju ona hun to nta won to je pa won gan wa lagbegbe ohun ko fi ri e pe en to pe le kan na to pe wole oro ohun tin dun won to ai to pe wole ohun awon o ti e mo pa ti se se iwadi debe awon na to pe lori oro ohun na lawon na so awon olokada gan o fe na be mo lori ibona ohun ti de to je pe ohun kaluku wa n gbori ara re sa pe bi o lo o emi o lo ojo ona ohun o daje elomi nkan to jo ni moto gan ru o mo ba pe kitaye oko mo lo fo loju ona latari boju ona ba ti ri kolohun o sanu wa en to je commissioner ni ipinle Oyo tun ri si oro ise ilu to pelu papa julo to ro mo awon oju ona oju popo irinna irin keredo irinna koja loju popo ni ipinle Oyo iyun commissioner for public works ato won amaye derun ni o ati irinna loju popo ni o commissioner for public works infrastructure and transport in Oyo state ni ipinle Oyo ti honorable Abdulmajid Mogbonju Ola edakun eyin le wa ni agbon oju ona to ni se pelu oju ona loju popo ohun amaye derun nu ati selu to ro mo nta nsoro npa re yi won la won ti kowe kowe si awon ile ise ijoba lajo lajo leka leka ani kini ohun o ti se so to je o se alaga ijoba bile won na gbiyanju adupe lowo won aki won won ti fun won ni owo pe kan ti e ton fi kun eyan kiyan keyan dupe ni aki won sugbon commissioner for public works infrastructure and transport in Oyo state yan commissioner fun selu ohun amaye derun ati irinna loju popo ni o ni ipinle Oyo honorable Abdulmajid Mogbonju Bola edakun honorable Mogbonju Bola Abdulmajid e ba wa gbe igbese lori e papapa ke je ki eti arakara ko tuto nile telemo ni agbegbe ohun iyan agbegbe alatare ijoba abile ido ke salatare nikan na enikan na pe lekan ijoba abile ido lawon na wa sugbon agbegbe ti won tun yato edakun e ba wa wo gbogbo ona ijoba abile ido hun ke se bi nikan na gbo awon ona to wa ye wo sugbon apapa julo awon tin pe wole yi ijoba abile ido na tenu mo pupo pupo ju oju ona ohun lagbara po ni ti won fi tenu mo ba won lawon ti sapo koda won ni latari pe kawon awon gan funra awon to pera awon jo awon to dawo kale ko je kawon ara ilu o ma kowo le lati si si ona si oju popo ko ye ori be ko ye ori be ara ohun amayederun to je ki ijoba se fun ilu ara nkan amayederun to je kawon ara ilu o ma janfani re to je ki ijoba se fun ilu ni sugbon won na tun wa wo pe tun le da dajoba won se tun gbiyanju won tun sapa won won tun sakojopo owo la ninu apo ara won bo ti won bo ti je pe alaga ijoba abile won to ba won fikun sugbon ko tun ton kankan won lona won tun da won laamu won lowo ta won nilo lona won po ke sente eyan kan le da yakọ edakun honorable abdulmajid mogbojubola commissioner for public works infrastructure and transport lọyọ state e ba wa se n to ye se lori e ba wa gbe igbese eyan ara ijoba abile iduna awa no o sa ipa to je asa awon bi o ba ye ka kowe si o ba ya kan si a kan si le a kan si be lori oro yi to fi je pe awon na nigbagbo pe dodo lo sun oso awon e so lohun o a e so lohun o a si se ijoba sugbon mo so lekan pe awa da bi agbenuso yin bi alarina yin awon ti ipa teyin ti san to fe da bi pe pa ti pinun e nibe nla wo ti wa bere igbese lori e to a si nigbagbo pe dodo bayi lo sun oso

0: ọmọ sí ń jẹnẹrétì iná ó sì ń jẹnẹrétì gas.
1: Àwọn tí ń sọlẹ̀ dowó.
0: Yes, ẹjọ́ ń bọ̀ nínú ilé wa. Tá a bá dẹ̀ ń sọ nípa ilẹ̀, èmi ò tó bàjẹ́ ọ̀nà fẹ́ lò, kò yẹ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí kó ṣe aláìní iná nínú mọ̀nàmọ́ná. Ṣẹ́rí, Ọlọ́run kó ṣàánú wa ni owó kíákíá owó fìrìfìrì oníkálukú lé kiri. Ọlọ́run kó gbà wá ẹjọ́ ní kú ọlá ọjà àgbẹ̀ kó fún wa ní ọjà àgbẹ̀ sódà tó wọn aláròótọ́ àwọn sọ́jà tó wọn. Wọ́n ní lágbára lórí nígbà tó bá ń ta àpẹẹrẹ ata níbi yẹn 1000 láti oko kẹ́mọ́ máa lé márùn-ún ní 500 nígboro ẹ̀rí pé nǹkan ti ṣẹlẹ̀ ọlọ́run kó gbà wá ẹ máa bá bọ̀.
1: Ọ̀dà ẹ ṣeun. Àwọn gógó nǹkan tó ń ta wọn tí ń sọlẹ̀ dowó ń la àwọn mẹ́nu bà bí nǹkan tí wọ́n gógó tó sì wáá de wípé owó ọjà àwọn gbowó lórí. Ònà mẹ́nu bá ráńtà ń sọ pẹ̀lú Ọ̀yọ́ náà na ẹ ti ṣe. Tẹ bó kí ló fà á tó fi jẹ́ pé ńgbà téèyàn bá lọ rà ní oko owó ọ̀hún pọ̀ pọ̀ ń tọ̀ ni bí èèyàn bá ti wá gbé dé ìgboro báyìí. Ọjọ́ àwọn ọjà míì wà tó jẹ́ pé ọjọ́ tán bá nájà gangan táwọn olóko bá kó ọjà wá bẹ́ẹ̀ bá fẹ́ rà báyìí pọ̀ ń tọ̀ lẹ́rìíra tó bá ilé dijọ́ kejì táwọn olóko ń padà sínú ìlú wọn nínú ọjà òun kan náà ni o. Bó bá ilé dijọ́ kejì táwọn olóko padà sílùú wọn báyìí ni ó bá di ti kìíní ọ̀hún wọn tí ó wọn gogere ẹ̀ẹ́dákun ẹ̀ẹ́dákun ẹ̀já mọ̀ bá sì mọ̀ sí létò létò. Ẹ jẹ́ ń tẹ̀wájú nínú ìròyìn ọ̀hún mo ní lọ́sẹ̀ tó lọ mo mẹ́nu bá mo ṣàlàyé fún yín pẹ̀ ní tẹ̀ ń tẹ̀lé léegún pàápàá jùlọ àwọn eléegún mo ní ẹ mọ̀ jà ń jà lẹ́yìn yín àyàn tẹ̀ ń tẹ̀lé léegún náà ẹ mọ̀ dá wàhálà lẹ̀ sọ́run eléegún kankan ẹ bá fẹ́ wòran ẹ wòran yín ẹ bá fẹ́ ṣe ayẹyẹ rẹ̀ ẹ tẹ̀lé ẹsẹ́ ẹ sì mọ̀ fi wà dá wàhálà lẹ̀. Mo pariwo lórí ètò yìí lọ́sẹ̀ tó lọ ṣùgbọ́n ìròyìn kan ó ṣemi láàánú pé ìròyìn kan jáde tó sì ó ṣeni láàánú púpọ̀ pé n tí mo ké gbàjá rẹ̀ tí mo ké tantan lé lórí òun náà ló tún padà ṣẹlẹ̀. Ó yẹ jẹ́ ń jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa ìròyìn ọ̀hún. Ẹ̀ka àpàṣẹ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wá bẹ̀rẹ̀ wádìí lórí ẹ̀sùn kan tó ní í ṣe pẹ̀lú bọ́n ti gbẹ̀mí lẹ́nu ọmọ ọkùnrin ọmọ ọdún 24 Sefiu Kehinde. Wọ́n ní ìròyìn gbé pé wọ́n ṣèkọlù sí lẹ́yìn eléégún kan tí ń ṣe eléégún tí lọ́ra ń kọ́ àwọn èrò rẹ̀ lọ ní lábìrin eléégún eléégún tó wà nú ẹ̀kú tóun sì ń ṣayẹyẹ ọdún àwọn baba ńlá baba rẹ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ ọ̀nà dá wàhálà lẹ̀ lágbègbè lábìrin nílẹ̀ ìbàdàn ni o lólu ẹ mọ̀ pé ìbàdàn olú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yọ níṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ kódà eégún ọ̀hún wọn ni asolẹ̀kẹ̀ ló kọ eégún ọ̀hún ó sì ti wà ní ságo àwọn agbófinró báyìí pé látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n láwọn mẹ́rin tó wá sọ sí ọ̀hún tó fẹ̀sùn kàn pé àwọn ni wọ́n ṣe iṣẹ́ láàbí ọlọ́run ṣàánú ọwọ́ ò tí ì bà wọ́n yún wọ́n sì kó bá eléégún eléégún ní ọjọ́ ajé tó jòdì lálùkòrò iléeṣẹ́ ọlọ́pàá fọ̀rọ̀ léde ni pé ẹni tó jẹ́ bí arábìnrin kan tán pè ní ìyáàfin Adẹ́rẹ̀mí ló kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ní Mọ̀pọ́ pé ẹ dákun o ẹ̀gbọ́n òun pò òun ní ìsìn pọ́n ṣèkọlù sábúrú àwọn pápákọ̀ àwọn ọlọ́pàá gbé ìgbésẹ̀ wọ́n sì gbé arákùnrin ọ̀hún lọ ilé ìwòsàn ṣùgbọ́n nígbà wọn débẹ̀ ẹlẹ́ran ti tù lórí ẹ̀ ọ̀nà tí wàá gbé eégún báyìí o eégún ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá. Mo sì pariwo lórí ètò ìgbé ẹ bá tẹ̀lé léegún ẹ dákun ẹ mọ̀ dá wàhálà lẹ̀ ẹ mọ̀ jà ẹ mọ̀ fa wàhálà ayẹyẹ alẹ́ ẹni ẹlẹ́ni ṣayẹyẹ ọdún àwọn baba ńlá baba tiẹ̀ ẹ̀yin tẹ́ wọ́n ń ba kọ́ wọ́rìn èyí ti ṣe tẹ́ ẹ mọ̀ dá wàhálà lẹ̀ tẹ́ ẹ mọ̀ ṣèjàmbá fẹ́ni ẹlẹ́ni wọ́n ní wọ́n ṣèjàmbá wọ́n sì palára fárákùnrin ọ̀hún ni o wọ́n ní lẹ́yìn eléégún ọ̀hún náà sì ti ṣèpalára fún wọ́n ní tó fìdí wípé ó dàgbèrè láyé iye iwò kí wà láwọ̀ irú ìlú wo là á kọ sí àbí iwò orí wo là á kọ sí ló gbẹ̀dú eléyìí a sì ń ké gbàjà rẹ̀ pé ẹ mọ̀ ìjà ṣe ń tí ò yá ṣe ẹ dákun ẹ̀yìn tẹ́ ń tẹ̀lé léegún àtẹ̀yìn eléégún gan pàápàá ẹ̀yìn eléégún bẹ́ẹ̀ bá ti fẹ́ jáde ẹ kó àwọn ikọ̀ aláàbò ẹ fi tó wọn létí ẹjọ́ kọ́ wọ́rìn kán mọ̀ bá yín mójútó àwọn èrò yín kí wọ́n mọ̀ ṣe kán mọ̀ dá wàhálà lẹ̀ kán mọ̀ kú bá yín ni o. Hello, ẹ káàsán sà.
2: Kọ́mẹ́rì gè ló sọ̀rọ̀ láti Jangata.
1: Ẹ ṣeun sà. Bóò lójú ọ̀nà Jangata bóò ló ti rí.
2: A ti wà lórí ọ̀rọ̀ yìí ni kì í ṣe

0: jẹ́ mẹ́ta a ti wá sí ọ̀dọ̀ yín bẹ́yẹn láti wá ṣàlàyé lórí ọjọ́ ọ̀nà láti ìgbà tí brọ́dà Emmanuel Ojo Emmanuel tán ti ń ṣe prógíráàmù yìí tán bá ń gbọ́ wa nísìnyí wọ́n á mọ̀ pé a kì í ṣàlejò lórí ètò yìí torí ojú ọ̀nà yìí ìdó local government náà amda rẹ̀ ló wà
1: amda jankata
0: bẹ́ẹ̀ ni ní tábà ń kó kọ́ ọlá ọ̀nà àbí community mẹ́ta ló wà lójú ọ̀nà yìí jankata bọ́là àti akogi ojú ọ̀nà yìí ti wá ó ti di ká má sọ pé ní pápá ẹkú ọlọ́run ìyá ló pápá ẹkú torí ojú ọ̀nà tí à ń sọ yìí ó so àwọn èrò tó wà lójú ọ̀nà yìí dáadáa sí ń dúró dé nítorí àwọn tí wọ́n ó ṣe ìbò bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́lẹ́ẹ̀kan àsìkò tó tún wọ́n tún wọn wá tún wọ́n máa request pé ká dìbò ká dìbò a sì ti ń gbégbèsè a ti kọ lẹ́tà a lọ local government a lọ everywhere ìpè abáyékáṣírò owó tá a ti ná sójú ọ̀nà yẹn láàrin títí jankata nìkan tá a lè sọ pé iye báyìí ni àmójú ọ̀nà yẹn náà ní ìsìnkú ṣe wà yìí ó ti di fẹ̀lẹ̀wọ́ fẹ̀lẹ̀ jáde ẹ mọ orú àwọn ọ̀nà tán sọ pé fẹ̀lẹ̀wọ́ fẹ̀lẹ̀ jáde tí ẹ mọ̀ pẹ́ kò
1: tó yóò rà máa pẹ́rìn ní
0: ẹ mọ̀ pẹ́
1: mọ̀ mánèjì sẹ́rìn
0: bẹ́ẹ̀
1: mọ́
0: lọ yọwọ́ àmọ́ yọwọ́ mọ́tò wọ́n kò kálukú ẹlòmíì mọ́ páàkì sí ẹ́sìpẹ́rẹ́sì tí yóò fẹsẹ̀ ní lọ nígbà mí nígbà tí ojú ọ̀nà tí yóò gbàdé lè wà tí ò wà òkè so akàtọ́ ń pe àkíyèsí torí ẹ ti ń ṣe bẹbẹ tipẹ́tẹ́ pé a ti gbọ́ oríṣiríṣi ibi tẹ́tí tí west radio ti gbèsè lórí ọ̀rọ̀ wọn tó sì ti mú yes àwa náà wá ń sọ wípé kí west radio má gbàgbé ohun tó jẹ́ kí n pè gangan ni pé kí nǹkan tó ń dá sí kan tó ń ràn wọn kí n tó ràn yín létí èmi ò ń ṣàlejò lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ dáadáa orí mo máa ń wá síbẹ̀ dáadáa láti wá pé àwọn tá a mọ kankan báyìí but lọ́rọ́ yìí eléyìí tó ti dọ̀rọ̀ community ti dọ̀rọ̀ àdúgbò ìjọ àná tàbí jẹ tata tó ṣe nísìn junction káàtì ìyà sí jankata gangan ibẹ̀ yẹn ń sìn kò ṣe é rí mọ́ láti wọlé sí jankata láti express so gbogbo kan báyìí dá pé a lè dá ṣe èmi sì sọ ti pẹ́ fáwọn èèyàn wa pé a lè dá kí léyìn ṣe ìjọba ọba wa dá sí local government gangan tí ó jẹ́ pé a mọ̀ pé ìdò tóbi orí ìdò ló tóbi jù gbogbo náà ti ń sọ yìí kì í ṣọ̀dọ̀ wa nìkan ni kìnníta àti gbọ́dọ̀ àwọn ti onígèlè àti kílẹ̀ pé àbálátaari àbí nǹkan tẹ̀ sọ lẹ́ẹ̀kan táwọn náà ti ṣe akitiyan lóríṣiríṣi kíjọba ràn án lọ́wọ́ torí nígbà tó kálukú bá ṣe náà láàmú sọ ọlọ́run ràn ìjọba lọ́wọ́ ọlọ́run ràn rédíò west radio lọ́wọ́ àwa tá à ń gbé dáná ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ẹ kú ètò.
1: Àmì ẹ ṣeun. Ẹ ní pé ẹ ti sọ̀rọ̀ ọ̀hún tẹ́lẹ̀ mo sì nígbàgbọ́ torí mo mọ̀ pé ẹni tí ó ń jẹ́ bí alákòóso ètò ìtẹ́lẹ̀ tó jẹ́ pé òun ló wà ní agbọ̀nù ètò yìí ti ń ṣiṣẹ́ lórí ètò ìtẹ́lẹ̀ Ayọ̀ Emmanuel Ojo mo mọ̀ pé ńgbà yẹn ti kọ́kọ́ fi to létí wọn ó ti gbé ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ tún ṣe sọ ẹ̀ tó fi ran wa létí náà ni a tún ṣe àtúngbé ìgbésẹ̀ láti tẹ̀wájú pé ẹ̀yin tá a kọ sí yín tẹ́lẹ̀ ẹ̀ tí ì bá wa ṣe o àwọn èèyàn òun tó ti pe o a tún gbé ìgbésẹ̀ míì bí ó dàbí follow up belédè eléèbó ẹ̀yin a ṣe follow up lórí ẹ̀ pé ẹ dákun àwọn èèyàn yìí ṣì ń pè wá kí ló ń ṣẹlẹ̀ ẹ bá wa gbé ìgbésẹ̀ jankata gbogbo agbè ó fẹ́ àwọn èèyàn tán ń pè látàárọ̀ ẹ̀ púpọ̀ nínú àwọn èèyàn agbègbè ìjọba àbílẹ̀ èdò náà mẹ́nuba fẹ́ dàbí pé gbogbo agbègbè ìjọba àbílẹ̀ èdò ló nílò àbójútó pàápàá jùlọ láwọn ojú ọ̀nà wọn àwọn tọ́rọ̀ kan náà ń gbọ́ àwa náà ó sì sapá wa gbogbo tó bá yẹ ó bọ́ sí i tí ó fi bọ́ ṣàṣeyọrí ànágbàgbọ́ pé yóò pọ̀ sí ẹ jẹ́ mú pè yìí ẹ̀lọ́ ẹ kásán.
2: Ní ojú ṣẹ́gun ló kọ yan pé látàrí gan lẹ́yọ̀.
1: Ẹ dákun ẹ bá tó kọ mú.
2: Adéyẹ Olúṣẹ́gun látàrí gan lẹ́yọ̀.
1: Ẹ ṣeun ayé gan lẹ́yọ̀.
2: Ẹ dákun ó ti á di pé à ń sọ bí eégún àwa ń pààyàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ọdún eégún kinu eyin odun keyin oyo ni ko je dada ke ko ni di pe ka ma pa yen wo ma lo ma ta lo pa eni ele ta lo pa yen si eh tenu awon obi eni ele du eh egun ti a si pa yen leyin re ni si oni a ti mu akolo un idi se egun gaga lo pa yen awon iya lati leyin awon oluwo aba won aba ni keye ten tele won ni a pa eni ele ni o ye gori be o odun egun ki se pe ka pa yen odun egbogbo odun ni ana ni an se muslimi sodun ki se ni sodun o se aje pe odun egun ni o ma pa yan ko ye ko ri be aya olubadan ti so pe gbogbo egbe ni egun ti ba
1: pe won ti re bete o e sugbon in ti won fe ba wa so ati mu e seun pupo o ni pe ko ye ori be ko ye ki ruse lori eto yi lose to lo mo tenu mo ti mo nke tan tan tan pe akoko odun egun lo wa yi o e dapun eyin te ba tele legun e mo wahala le o e mo fa wahala o sugbon o ni bo te je lara bo se ri lara mi gba mo riro yo pe ti je tele eni tin sodun re jeje ba keye ba se n to ba ye to ba wu yin te fe ba se pe ni ajoyo keyin na ba sodun e ba yo ni ke wa se pe mo da wahala le egun elegun to wa nu eku jeje re tin gbe baba nla baba re ki won se ti bo bo bo lowo sugbon ijoba na ti so tele pe iwo to ba ti le mojuto n tojo mojuto to fi de pa da wahala le leyin re nti ojo e ba ti ri o na lo ti wa dele itori eyin re ni isele ti sele olodumore o mo je sele la bi o sele leyin iwa e dakun lori iroyin akoko omi yale kun omi olohun o ni ja rogun omi yale o a ni ri ipinle oyo a ni ri lorilede ya ni ri dilu bomi na tori geyan ba ni a ni ri binle odokere ale eyan lokere na oro won o ko tona to ko tona to ale eyan lokere tan na ko wa ja ma da ibi ohun sokere a ni ri nle a ni ri nle bomi e dakun e mo ja dale nu agbara e mo ja dale enu ojo ojo ti ro sare ba n gbele on je ndanu e mo ja se be e mo ja mo ojule oju titi e te njo oju titi n gbo ojo ba ro ojo wo n gbo ba wo yo wo nu gota yo wo nu odo mi ko da to n gbo odo mi ba se tun ti kun to je pe ogbo le ti o ti wo loju titi wo gbogbo e mara won o ti kun ko jo rona lomo ni o ba din ti oruko ja bi o je ko mo gba ni o ba mo din ti o mo yale olodumore oni jari labure dakun e mojuto agbon yun e mo dale oju agbara e mo dale enu ojo e dakun o eyin ti ile eyin o ba ni gota e dakun e la ona e la gota be ko diri pe omi o mo ri bi san koja komi le mo raye san koja ko mo de pe ngojo baro ti o ba ri bi san koja yo ya wonu ile eyin e je gota wa nebi omi o san koja e mo si dale enu e ebe ba ti rile to fe di oju drainage yin e mo be ti kopo nbe e satunse awon ona hun e mo dale se bi o ba wu yin e dakun e latari eyin te se nsa yeye odun egun na e mo tun fa wahala mi leyin egun wahala o da ke si je so mo yara wahala e so mo yara ko da kan mo pe eyan ni odaran ko si da kan pe eyan lafura si odaran kan mo ja se nta bi mo bo ko baba wa je e dakun e mo ja leyin egun iba se pe egun ti eko leyin tede to je pe ikan ti en lo ni e mo fa wahala e mo ja e je ka mo se ni je ka se bi omo lu abi e dakun e wo ko jabe temi o ti mo se ile o lori eto yi losan tuni inside oyo ninu ipinle oyo leto te tin gbo lato ro gbogbo eyin te pe wole esun kuko o ife wa na leni te fi pe wole gbogbo to ba si je kasa nipa lati ri aridaju pe awon bi te menu ba ohun lawon ona yin to ti fe mo dabi pe neyin la ipe igbese to ye o waye lori e o waye a gbiyanju agbara wa a se kan sawon to oro kan a se ni gbagbo pe dodo bayi lo sun oso oye olorun adekoke iloruko temi je koni konga gbon magbe Wells Radio 89.3 FM ona letin lanfani ati mo gbo wa e mo gbe po nbe o e mo gbo wa so e ko kale e seun.

એણા આગબેલો લાડો એણા એણા લેકે લેકે આવણ વણ નેફું એસિન લો ન્યારે સિસા આગબોલો ને કિકા ગબં ગબં ગબં ilẹkùnṣí ilẹkùn tí wọn àbákà bàbá ńlá ta ní jẹ sírú lẹkùn bẹẹ ọlọrun olódùmarè mo mọ tún ti dé ìwọ lọba tó ń pa mí mọ ìwọ lọba tó ń ṣọ mí lọ tó ń ṣọ mí bọ ìwọ lọba tó ojú gbogbo àwọn tán ń pera wọn lọba ayé lọ ìwọ lọba tó fọ bá jẹ ìwọ lọba tó lè yọba kú òní kò ọba tó dá wa lẹ́yọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú èdè tí ọ̀jọ́ra wọn. ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ òun náà ni ó máa wà ńgbà tí ọba tó ní síran bẹbẹ mọ́. ọba ọ̀kan ṣoṣo ni ọba táwọn mùsùlùmí ń pè ní àlá táwọn onígbàgbọ́ ń pè ní jìhófà mímọ́. òun làwọn ẹlẹ́sìn kan àbáláyé làwọn ń pe lọ́lọ́dúnmarè. ọba tó a kìkìkì dáàlẹ̀ èkìtàn ni. ọba ọgbọ́n ni tí ń finú mi sọgbọ́n. ọba àmọ́ ni tí ń fi máa mọ̀ mí. ọba ọ̀rọ̀ ni tó wá jẹ́kọ̀rọ̀ sísọ ìtójú ọ̀rọ̀ mi lọ́rùn bíi kà sí nǹkan. torí ẹ̀ lèmi fi bọ́n sọ pé lẹ́yìn rẹ ọlọ́run àyà tó fi wọ ọlọ́run o. àyàfi tí ọba tọ́lọ́run tí ó tún máa tọ́lọ́run lẹ́yìn ló tún kù.

nígbà tí mo ti fìbà fó lódùmarè tán. Ìyẹn ọba tó mọ mí, ọba tó mọ mí. Ọba tó mọ tí mo fẹ́ jẹ, ọba tó mọ tí ń jẹ. Kí n bẹ̀rẹ̀ kíkì mi. Látorí olùdásílẹ̀ iléeṣẹ́ wa ní àyín. Ìyẹn ìkànnì West Radio 89.3 FM. Bẹ́ẹ̀ sì pé wá nìkan ni agbọ́n mọ̀gbẹ́ta kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye. Ojú ọ̀nà náà lẹwà kódà ẹ̀ sí léyà o. Ìyẹn tí Olódùmarè gba ọwọ́ rẹ̀ dá ìkànnì sílẹ̀. Èmi a sábà máa pè wọ́n ní màmá wa nínú Olúwa. Màmá wa Lìlí Àbádé mọ̀ sí. Àdúrà kan lèmi kún mọ́ ń ṣe fún ìyá yìí. Máa ní agara èdò ń sí Ọlọ́run agara òní dáyà wa yìí o. Ṣé kárí ọ̀gá wa nìkan ni? Ó jẹ́ pé àti àtòkè àti ìsàlẹ̀. Àti gbogbo tó ń mí nínú iléeṣẹ́ wa yìí àti tí ń mì. Ó jẹ́ pé ìkáwọ́ wọn ló wà. Ìyẹn ọ̀gá wa Ayọ̀ Emmanuel Òjó nìyẹn. Ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa fún alápàdé. Pẹ̀lú ògo Olódùmarè yóò máa jọ ẹ̀yin náà ṣe lágbára Olódùmarè ni o. Ṣé kárí àwọn ọ̀gá wa tó ń mójútó gbogbo ètò tó ń jáde nílé iṣẹ́ wa ní àyín. Ṣé kárí gbogbo àwọn ọ̀gá lọ́gàá. Nígbàánu àṣẹ kọ̀ọ̀kan tó ń kálukú yín dìmú. Nínú ọ́fíìsì tẹ̀ ti ń sadarí ilé alórí. Pẹ̀lú ògo Olódùmarè kó wá yín ẹ̀ ní sí nǹkan ṣe o. Ṣé kárí amojú ẹ̀rọ mi fún ti sáà ta wà yìí. Àwọn nọ́mbà mi gbé òkè bá mi gbé lẹ̀. Lẹ́yìn fi ń lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ketekete lọ́dọ̀ ti yín bẹ̀. Ìyẹn ọ̀gá wa Henry àwọn náà wà lápá abẹ́ ń wo. Ṣé kárí àwọn akẹ́kọ̀ọ́ wa náà tá a jọ wà nínú kulu ní àyín. Ṣé jẹ́ pé àwọn náà ń fojú sí i lápá bí. Kò ní burú kò ní bàjẹ́ fẹ́yìn náà lágbára Olódùmarè. Àṣeyè báyìí tálákà ń ṣèpò lájọṣe o. Ṣé kárí àwọn ẹ̀ṣọ́ aláàbò wa. Ó jẹ́ páwọn náà di ẹnu olóró mú bẹ́ẹ̀ fún wa. Ṣá ní nǹkan kò ní ṣẹlẹ̀ sí a nínú ọ́fíìsì tá a ti ń ṣiṣẹ́. Ṣá lérò ní rìn wá nú okulu tá a ti ń gbòhùn sáfẹ́fẹ́. Èmi a máa sọ ń pé Olódùmarè ló bo oníṣọ́ àtààbò. Yóò máa sọ wa tẹ́ ń sọ, yóò máa sọ ẹ̀yin tẹ́ ń sọ wa náà. Lórúkọ gbogbo àwọn èèyàn náà ni mo fi ń kiyín káàbọ̀. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín tẹ mọ́ ń gbádùn dáadáa. Ambassador Ọlátúbọ̀sún Muhyiddin Adisa yín rèé. Èmi a máa lé mi lọmọ lójú Olódùmarè ayé ẹ dákun ẹ mọ́ fi gígùn o.

ọjọ́ kẹfà nínú oṣù keje. Ètò àkọ́kọ́ ní tó jẹ́ ti àkàgbádùn nínú oṣù tuntun. Àmẹ́ lè lọ darapọ̀ mọ́ mi lágbọn dojúkọ mi ń bọ́ ọ̀dọ́rẹ́ tó jẹ́ ti iléeṣẹ́ wa gangan. West Radio 89.3 FM fan page. Ẹ mọ wò mí ketekete tí mo ṣe ń dá kẹkẹ lúkẹ nínú ààyè tí mo wà yìí. Olúwa ṣeun oyè bọ̀dé wọ́n ti wà lágbọn ẹbẹ o. Wọ́n ń kí wa kú sẹ́. Ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ mi lágbọn dojúkọ mi ń bọ́ ọ̀dọ́rẹ́ ti iléeṣẹ́ wa gangan. Ẹ bá sì ti ń lórí ọ̀fẹ́ àti gbórí wọlé. Ẹ dẹ́kun ẹ bá ń ṣe ní alátagbà. Ẹjọ́ ta gbangba yí ká lé kó ta gbangba yí kóko. Ojú orí ọ̀fẹ́ àtàǹfààní fáwọn tí ò tí ì sí lójú òpó làǹgbà táwọn náà bá gbórí wọlé gan lè mọ wò. Àlónìí ni ọjọ́ kẹfà nínú oṣù keje. Òun túmọ̀ sí pé ọdún ilé òun náà tún ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù. Ìgbà wo la mú ọjọ́ kìíní nínú oṣù kìíní ná? A sábà máa ṣe mí ní àárín. Ìbájí lọ́pọ̀ ọgbà mi máa ní ojúmọ́ mọ́ ọlọ́jọ́ sì ń ka ọjọ́ nù. Àmọ́ sọ́sọ́ pé a ti wà láyé a wà láàyè. A tún wá wà láàyè tó wù wá. Ẹlòmíì máa lè máa rò pé ńgbà tóun ò tíì ní mọ́tò àbí ńgbà tóun ò tíì kọ́lé. Òun ò wà láàyè tó wù òun. Kódà òmòore tólódùmarè ṣe fún ọ. Ó lọ́wọ́ àwọn tó ń gba ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Àkúfiyọ̀ wọn a tó fi ń gbórúkọ Ọlọ́run náà tóbi náà ni. Àsọ́sọ́ pé àti ìrántí àwọn yẹn náà lákòókò tá a rántí yìí. Gbogbo àwọn tó wà ní Dùbùlẹ́ àìsàn kó lódùmarè kó bá mú wọn lára dá o. Ó lọ bèrè lọ́wọ́ àwọn tán wà lọ́wọ́ ọlọ́wọ́ báyìí. Ọlọ́run mọ̀já bọ́wọ́ ọlọ́wọ́ o. Àsọ́sọ́ pé òkàn tí ẹ̀ ń jẹun àárọ̀ ò rí tọ̀sán jẹ. Ṣalẹ́ náà ò tún mu dáadáa. Olówà láàyè tó yẹ kó o wà. Ojú ẹ ta mí, ẹ̀rín ẹ pa mí. Mọ́mọ́ dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Àsọ́sọ́ pé tiẹ̀ dọ́ ọ sí. Lẹ́nu ọ̀gbà tílẹ̀ mọ̀ ti mọ́ láàárọ̀ yìí. Àìmọye àwọn èèyàn náà ti bò mọ́nú ìyèpẹ̀ báyìí tán ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wọn. Ìwọ́ wà lórí ìyèpẹ̀ báyìí. Ó mì. Ó ń lé lòkè, ó ń lé lòdò. O tún wá mọyì tí Olódùmarè ṣe fún ọ. Èmi Àdìsá mo dúpẹ́ o. Ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin náà mọ̀ dúpẹ́ lọ́dọ̀ tiyín bẹ náà. Ihin tí ò tíì tó lónìí. Ó ń bọ̀ wá tó lọ́la kódà tí ó tó sẹ́kù dáadáa ni. Atófin yẹn atófin síra wa létí náà ni kó máa jẹ́ bí ọ̀rọ̀ sí tí. Abébí òsè ẹjẹ́ ń kí gbogbo àwọn olólùfẹ́ ètò yìí. Gbogbo àwọn olólùfẹ́ kàn ní. Gbogbo àwọn tá ti mọ ọjọ́ òní pé ọjọ́ ajé lọ́jọ́ Mọ́ndé táwọn ilé ìbò ń pè. Láti mọ̀ pé láti aago mẹ́rin gbẹ̀rẹ́ dá aago márùn-ún báyìí. Ètò àkàgbádùn ní apá ìkànnì. Agbọ́mọ̀gbẹ́ yóò tún ti gbìnà yá. Èmi a sábà máa sọ ẹnu mi sì gbà á. Torójú mi tó lé ó tó ko ni. Ẹ bá ń gbọ́ ètò àkàgbádùn ń bò mí. Tó tún fara pé eléyìí. Gbèǹje ni. Àwòkọ́sẹ̀ làwá jẹ́ fún wọn lápá bí. Mo lè sọ ẹnu mi gbà o. Mo kí yín nínú ọjà yìí. Mo kí gbogbo ẹ̀yin ìyálájẹ́ mo sì kí gbogbo ẹ̀yin bàbá lọ́jà. Mo kí gbogbo ẹ̀yin òǹrajà pátápátá náà mo sì kí gbogbo ẹ̀yin òǹtajà náà o. Àdúrà yín lọ́dọ̀ tèmi. A ní gbèsè lájẹ́ ọjà kò ní jẹ́ kó wá gbogbo ẹ̀yin oníkòwò yìí. Atajere arajere lẹ́ẹ̀mọ tàlágbáro Olódùmarè. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ yìí. Ẹ̀gbọ́n kan ti ẹ̀pè mí wọ́n ní sáwọn ṣẹ̀ wá ni. Wọ́n láwọn náà máa gbọ́ wa náà níbi táwọn ti ń ṣe mẹkálì fìlèjì àwọn láwọn máa ń gbọ́ wa dáadáa. A kí yín lápá abẹ náà o. Ó dà gbogbo ẹ̀yin olólùfẹ́ ta mọ́ rántí àtẹ̀yí tá a rántí. Ló níjà láàrin ara wa. Ó kí yín lápá abẹ náà o. Ó ní sọ́wọ́ ń yá. Iṣẹ́ tó Lódùmarè ti parí tán yányán wọ́n mọ̀ gbé yọ̀dọ̀ tìyín náà. Ó kí yín
nínú ọ́fíìsì tẹ ti ń lórí ọ̀fẹ́ àti gbọ́mi. Àgbéga lẹ́nu iṣẹ́ olódùmarè ó bá ń ṣe fún yín. Ilé epo tẹ́ ti yín òkè lálaalá yìí. Ẹlẹ́tò àkàgbádùn lẹ̀ ń gbọ́ lákòókò yìí. Ẹ lóun ló la fẹ́fẹ́ báyìí. Inú òní wọnú iléeṣẹ́ yín lágbára olódùmarè. Inú òní jó dúkìá yín o. Ó kí gbogbo ẹ̀yin tíṣẹ́ ti ń náà jẹmọṣẹ́ lé. Ó yẹ ń ṣe káràkátà tí ń tó jẹ́ pé inú ilé náà ni. Aburú òní wọlé tọ̀yìn wa lágbára olódùmarè. Ó kí gbogbo ẹ̀yin ọlọ́kadà pátá. Ẹ̀rin asáábà mọ̀ pa mí. Bóyá tẹ́lòmí bá ń gbóhùn mi nínú kulu báyìí. Ọ̀gá wa Henry tá bá wá rí mi sójú. Ẹlòmí ò tún mọ bá ń jiyàn pé mi kọ́ ni. Ẹnìkan gbé mi láyàjọ́ ọ̀sẹ̀ tó lọ. Ó gbé mi dẹ́nu ọ̀nà ọ́fíìsì wa yìí. Ó ti ẹ̀ ti gbàgbé lọ́sẹ̀ tó lọ. Ẹ̀gbọ́n ní káwọn ṣe tán báyìí káwọn máa gbọ́ ètò àkàgbádùn. Ó yẹ kí ẹni tí ó ṣe ó yẹ kó ti débẹ̀. Ó sì bú ẹ̀rín lẹ́nu ọ̀nà ọ́fíìsì wa. Àmọ́ torí ìjọba àkókò pọ́jọ́ ti lọ kí n tó mọ̀ bọ̀. Mo lé mi gangan bò ń sọ̀rọ̀. Ẹgbẹ́ yín mọ̀ fá mọ́ mi lọ́wọ́ mọ̀ ni. Ó lóhùn mi òjò ẹni tí ń sọ̀rọ̀. Ó ní kódà àgbàlagbà lẹni tí ó máa sọ̀rọ̀ ń ó jẹ́. Àmọ́ bí ó ti lè wù kó rí àwa náà sì ti alápọ̀ àmì. Ó kí gbogbo ẹ̀yin ọlọ́kadà tẹ́ ń gbọ́ ètò yìí. Ó kí gbogbo ẹ̀yin onímárúwárẹ̀ lè mọ̀ gbọ́ wá. Gbogbo ẹ̀yin onímíkìrá àgboro tẹ́ ẹ̀ sọ pé ti wà lẹ̀ ń ṣe lákòókò yìí. Ó kẹ́yìn onímọ́tò ògboro náà. Pẹ̀lú ògo olódùmarè ẹ̀ ní kọlù yan o. Èèyàn náà ò sì ní kọlù ẹ̀yìn náà lágbára olódùmarè. Ọ̀rọ̀ mọ̀ ti jáde lápá bí. Àṣẹ sì ti tẹ̀lé. Àwọn bàbá wa mọ́nímọ́ ní àwọn bàbá wa mọ̀ yànmọ̀yàn. Wà á ní bí èèyàn bá ń ṣàdúà lọ́wọ́ báyìí. Èèyàn bíi méjì àbí bíi mẹ́ta. Wọ́n ní tó bá jẹ́ ọkùnrin kan ló wọlé lákòókò ìgbà náà. Wọ́n ládùá ti gbà. Èé wá sọ ọkùnrin kan ló wọlé ọkùnrin méjì látòjọ wà ń bí. Wọ́n ní tó bá wá jẹ́ obìnrin ló wọlé. Wọ́n ló gbọ́dọ̀ jẹ́ obìnrin méjì. Wọ́n ní ní òbí máa ṣe àmì pé àdúrà tẹ́ ń ṣe lákòókò náà ó gbà. Àmọ́ tó ti ẹ̀fí wá mú mi dá tó ti wá dá mi lójú gbangba tàdá ni pé ọkùnrin méjì ló gbórí wọlé bí ẹni akànlérè. Àdúrà wa ti gbà lápá abẹ ná. Bí ò sí ẹjẹ́ mọ wọnú ètò gangan nísàn-án. Àmọ́ ẹ mọ́ gbàgbé ẹ lọ darapọ̀ mọ́ mi lágbọn dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ o. Ọ̀gá mi dáadáa náà bó ti ẹ̀ ṣe kó tó bí ìjọ bíi méjì bíi ìjọ mẹ́ta. Wọ́n ní tá a bá ríra ẹni bí ìjọ méjì bíi ìjọ mẹ́ta. Wọ́n ní ẹkú àti làákìrẹ ẹni. Mo kí ọ̀gá wa Adédàmọ́lá. Ọmọ bàbá olómi. Ọ̀gá ti adáadáa ni. Àtijọ́ ń bọ̀ báyìí látayé. Ó mọ̀ ti pẹ́ ilẹ̀ mọ̀ ti ta díẹ̀ ṣe. Ẹ jẹ́ máa lo abala àkọ́kọ́ gangan lórí ètò yìí. Àwa náà ti ń gbìyànjú ọjọ́ tipẹ́ o. Olódùmarè kó dé gbìyànjú mi kó dé ládé. Ẹ jẹ́ máa lo abala àkọ́kọ́ lórí ètò yìí. Lórí abala tí a pè ní abala àkàgbádùn gangan fúnra rẹ̀. Bébẹ́ ẹ ti mọ ìwé tí a ń kà lọ. Èyí tí a pe àkọlé rẹ̀ ní ògbójú ọdẹ nínú gbóoru mọlẹ̀. Èyí tó tọwọ́ bàbá wa di ò fágúnwà jáde náà là ń kà lórí ètò yìí. Àwọn àgbàlagbà Yorùbá wá níbi abárokò tì sí làáfàbọ̀ sí ibi a ti mẹ́nu dúró lọ́sẹ̀ tó lọ ibẹ̀ náà láti gbé. Látótó wá máa tẹ̀síwájú ní titọ̀sẹ̀. Àmọ́ ẹ mọ́ gbàgbé ẹ lọ darapọ̀ mọ́ mi lágbọn dojúkọ mi ń bọ́ ọ̀dọ́ rẹ̀ tó jẹ́ tiléeṣẹ́. West Radio 89.3 FM fan page náà lọ darapọ̀ mọ́ mi. Ẹ jẹ́ ń gbà báyìí.

0: Emi a ma so npe ikolowo oja bayi na ni agunmu owo. Eyin te je eyin onile ise nla nla koda ko yo eyin onile ise kekeke na. Eyin te je legbelegbe ati eyin te je logba logba. Eyin to je pe e nse agbega fun asa ati se Yoruba. E le gbe ipolowo oja yin wa sori ikanni wa yi. Ikanni agbon mogbe ta kun fun mi ogbon imo ati oye. Koda egbe titi la wa. E ile ise ewo wonu lara ko yo yin onile ewe na le ko si yo gbogbo eyin te je ijo Olorun ko yo yin na le ke gbe ikolowo yin wa yala lori eto yi ni abi lori ikanni na ni e si ri pe e ta bayi ni kokota ko mi ran kukugo to ta bi o si e je ki ma lo si abala keji lori eto ama ki ma lu awon tan wa lagbon dojuko mi nbo odo re wa logbo enu Adebayo ti mi leyin ti mo ni Wọ́n ni àwọn ń ṣe bábà àwọn wò wá láti yàna Fádípẹ̀ ní Akẹ́dẹ̀mì nílẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun o, ojú ò ní tì yí o, lágbára Olódùmarè. Ẹ jẹ́ máa lọ sí abala kejì lórí ètò ìlórí abala tí a pè ní abala so mọ òwe. Àmọ́ kí n tó wọnú abala gangan sánsan kí n kí gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wa.
1: Ọ̀làjúdé. Ọ̀làjúdé.
0: Ó kí gbogbo àwọn tán jẹ́ ìgbẹ́ kẹ́tàn fọwọ́ tì wá.
1: Láwá gbàgbé àṣà.
0: Ó kí àwọn èjìká tí ò jẹ́ kẹ́ wú bọ́ lọ́rùn wa.
1: Ìdílé wa.
0: Ó kí gbogbo àwọn tán ṣùgbọ́n àwa tán jẹ́ kojú tì wá lórí ètò. Bẹ̀rẹ̀ látòrí ìyá wa olóyè.
1: Ọ̀làjúdé la.
0: Ayọ̀ yẹn ká Deborah Wicks.
1: Láwá
0: gbàgbé
1: àṣà. Ìdílé wa.
0: Ẹ máa bá ń ṣètọ́jú ọmọ ọba Olúwafẹ́mi Olúlàdé Wicks. Ẹjọ́ fi ìlú United Kingdom tẹ́jọ́ fi ṣe ibùgbé. Pẹ̀lú ògo Olódùmarè wọn ní gbòkù yín waliwa bá wa lágbára Olódùmarè.
1: Ọ̀làjúdé o.
0: Bẹ́ẹ̀ náà ni Aláàjì Ọlábọ̀dé dìwé gbogbo òkè Pàdé.
1: Ọ̀làjúdé.
0: Bo níbàtà yìí. Gbogbo ògbà tá a bá ti pe àwọn báyìí náà máa ń jẹ wá.
1: Ọ̀làjúdé la wá gbàgbé.
0: Owó ò ní tán lọ́wọ́ yín lágbára Olódùmarè.
1: Àṣà ìdílé wa. Ọ̀làjúdé. Ọ̀làjúdé.
0: Ṣé kárí bàbá Abdulsalam.
1: Láwá gbàgbé àṣà.
0: Aláàjì ni wọ́n báyìí.
1: Ṣà ìdílé wa.
0: A máa fàlàájì kó kọ wọn báyìí.
1: Realization ló já.
0: Olódùmarè kó gbàdúrà tèmi náà. Àràfà 1448 náà kó mọ́ yèmí náà lẹ̀
1: wá.
0: Èmi náà fẹ́ lọ ọmọ kà. Ọ̀sọ́sọ́ bí mo tiẹ̀ ṣe ń kó yìí bẹ́ yẹrun kàí ó ti sú mi. Èmi náà lọ ọmọ kà kí n lọ ọmọ rí kà.
1: Nínú àṣà ìdílé ṣáná máa ń pè kàn ó ní fà lọ́mọ. Ìbálọ́mọ.
0: Owó ò ní tán lọ́wọ́ ti yín náà lágbára Olódùmarè. Aláàjì Àsùnmọ́ Ládosù ọmọ òsè pààrọ̀. Ẹsí Ferati outfit ni.
1: Ìmọ̀ tuntun.
0: Àwọn náà fún mi lámbásádọ̀.
1: Ló máa jẹ́ káwọn ọmọ àlè sọ́mọ wọn kọ́.
0: Àwọn náà ń ṣe dáadáa pẹ̀lú wa.
1: Wọ́n á bọ̀.
0: Ẹ máa ṣètọ́jú.
1: Ìṣòro.
0: Mágàjì ilé àbínú wọ́rọ́. Aláàjì Ahmed Adìo.
1: Wọ́n ní kí yàtàrẹ wọlé jà.
0: Àwọn èèyàn pọ̀ báńbáńbá tán ń ṣàtìlẹ́yìn fún wa.
1: Ilẹ̀.
0: Ó jẹ́ pé tá a bá ti pè wọ́n lọ́wọ́ kan báyìí náà náà ń jẹ wa.
1: Ìje. Bójú ọmọ kan bó bá ti jẹta lè àṣírí máa ti. Civilization ló já gbà.
0: Olódùmarè ò ní fi kó wa tíyín náà lẹ̀. Ọmọ ẹnìkọ̀ọ̀kan tó tara tíyín náà jáde ní òdì ògo.
1: Adáyébá. Ọ̀làjúdé. Ọ̀làjúdé la wá.
0: Ó kí gbogbo àwọn tó jẹ́ pé lákòókò yìí náà.
1: Àgbè àyè.
0: Láwọn tá a ti ẹ̀ mọ́nú.
1: Kàríyé.
0: Àwọn tá a ti ẹ̀ mọ̀ tó jẹ́ pé lákòókò ìtiwà náà ń ṣe.
1: Ṣé wa Ọ̀làjúdé la wá gbàgbé àṣà ìbílẹ̀ wa síbílà.
0: Olóyè John Ọlábànjí Ọlálérè Ìfanlá ni.
1: Ṣéṣàn ló
0: jẹ́. Gbogbo òde arẹrẹ.
1: Àgbàgbé.
0: Òní bàjẹ́ lágbára Olódùmarè. Gbogbo ta
1: Inú àṣà ìdílé wọn tún máa ń ṣe kan fáyà tuntun. Ìyàwó.
0: Bẹ́ẹ̀ náà ni ìyá wa
1: àti
0: mi ìyá Káúsárà Aládé ẹni mọ̀lẹ́bí.
1: Ìdèbí àrò tí ó níná wá wá ṣàdúrà fún yàrá.
0: Mi máa lo àkókò yìí náà kí gbogbo àwọn èèyàn wa.
1: Kò sínú omi.
0: Ó jẹ́ pé àwọn yẹn ọrọ̀ ajé wọn lùgbàdì iná nínú bodè.
1: Wọ́n á yó.
0: Bí ẹ̀ ṣe pé mo ti kí wọn lórí ètò mi kan ètò tí mo bẹ̀rẹ̀ láyàjọ ọjọ́ Jímọ̀.
1: Tọ́ngù.
0: Láti aago mọ́kànlá alẹ́ sí aago méjìlá.
1: Ìlà
0: tó. Ètò tá a pè ní ètò àsunára.
1: Yílọ.
0: Ó jẹ́ ẹ̀ ṣe pé mo ti kí wọn mbẹ̀.
1: Títí.
0: Àwọn kí n lo àkókò yìí náà kí n tó fi kí wọn lórí ètò yìí gan.
1: Ọjọ́ ẹsẹ̀.
0: Láwọn olólùfẹ́ mi àwọn kọ̀ọ̀kan náà wọ́n fara gbá. Àwọn olólùfẹ́ èèyàn
1: gan. Àyìnbọ́sọ.
0: Wọ́n fi náà jó dúkìá wa, wọ́n fi náà jó nǹkan
1: ni wa. Wá nítorí kó máa ń gbà ní ṣòro ní. ile oko
0: ilopo ilopo ilopo le to sele olodumare o ba nse fun yin
1: ilaization
0: ilopo nte ni tele olodumare o tun ba nse ni ilopo ilopo ore fun
1: o ya ngba igun ta da yi
0: Olorun o wa ni je ka ri na ninu oja abodi mo laila
1: Olajude
0: ti gbogbo awon oja to wa ni le Ibadan ina
1: ti
0: gbogbo oja to wa ni pinle Oyo
1: Olajude la wa
0: ti le ato na eni kokan wa ina o ni joju ki awon
1: agbe asa idile wa Olajude la wa agbe asa idile wa civilization
0: ni mo ti wa labala keji lori eto
1: lo ja agbe gbogbo
0: e ti ma ba se ma se lori abala nga bi owe lesin oro re lesin owe toro ba sonu nko owe la fi sawari re e ba se ma se nu e ba ti pe wole oruko yin ati bi e ti npe wa o kokko se koko eyin igba na a wa so npo owe lesin oro re lesin owe ale yin sese n gbo wa fun igba koko abe ti e sese dara ko mo eto yi eto te n gbadun ni a pe ni eto akagbadun lori abala keji lori abala ti a pe ni abala so mo wo
1: Olaju shalanje
0: Amero bani soro to jasika ni agma magberi
1: Olaju
0: 0916-8093-1000
1: Shalanje
0: 0916-8093-1000
1: Oyibo lo se we di we Olaju shalanje
0: Eleke jire 0915-33-34-8093
1: Oyibo lo se we di we
2: Olaju shalanje
0: 0915-33-34-8093
1: Oyibo lo se
0: eleke jinu
1: eleke
0: tari 0911-33-33-8093
1: Laju shalanje
0: Eje ntun yen na mo
1: Olo ti da ye ti pe ti
0: 0911-33-33-8093 Ipe tin wole amoju ero mi e ma ba ngbe ipe
2: shalanje
1: o to wa di mori gita
2: Olaju shalanje
0: Awon pe tin ro lura won oju oko won tin fe gbe gbara won da ama kemi teri ba fe mi na woni agbe woni agbe esa koko ba ngbe kan won ni okile akobu won ni ra won obe ni
3: hello ra won obe o
0: hello
3: owo lesin oro
0: oro mo lesin owe
3: owo lesin oro
0: oro lesin owe o
3: ah Olajide abo fe bi ni o
0: esun ya wa o o nka
3: kele soro kan Ejo e ba wa se atunse ti je edogun yen o alejo ta ni jejo je ke se je edogun yen na e pe die
0: Atunse wo le fe ja se
3: eh

0: à ń ṣàfúnwa ní àjẹ́ ǹjẹ́ dógún.
1: Ok. A ṣàtúnṣe rẹ̀.
0: Ká tó kù lórí. Ìwé ẹ̀kọ́ là ń kọ́.
1: Òǹkà kìíní sọ òǹkà kẹwàá.
0: Òkè òǹkà kẹrin.
1: Òǹkà kẹrin sọ báyìí pé kí ló ń kà kọrin sọ ọ̀gá wa Henry àlàáfíà igi.
0: Ká.
1: Àlàáfíà ara igi.
0: Òun ni rọrùn ẹyẹ.
1: Tẹ bá ṣe dáadáa jẹ gbọ́ o. Ó tó di kan wá gùnmọ́ tó. Ọ̀gá wa Henry ẹ bá ń gbé tapá bí.
2: Ti dáyé ti pẹ́.
1: Hello.
3: Owe lẹ́sí ọ̀rọ̀.
1: Ọ̀rọ̀ ọmọlẹ́sí òwe.
3: Ọ̀rọ̀ bá sọlẹ̀.
1: Òwe láàfin ṣàwárí rẹ̀.
3: Orúkọ tèmi ni Ògbẹ́tádé, Ìyákàsọ́lọ̀, AKA Ayàmì Lámbàwà.
1: Ẹ̀sìn ẹ káàbọ̀.
3: Ẹ̀sìn mi ni ó ń kà kílẹ̀.
1: Òǹkà kìíní sọ báyìí pé wọ́n ní àpọ́n yàn yà.
3: Àpọ́n yàn yà.
1: Bẹ́ẹ̀ ni ó yan ìyà.
3: Ó lóun ń yọ̀.
1: Ó lóun ń yọ̀ tẹ bá ṣe dáadáa ṣe yá.

lẹ́m̀bẹ̀wò àkójọpọ̀ ìròyìn lérèfé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ wells radio 89.3 fm. Oyè ọlọ́run adégòkè òní oníròyìn yín. Ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ti tún fi ọ̀rọ̀ tuntun léde nípa akitiyan àti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ tí wọ́n jí gbé níjọba àbílẹ̀ oríire. Àwọn afidá àwọn ará ìlú lójú pé àwọn àjọ aláàbò ti ń sapá àwọn láìtẹ̀tẹ̀ láti rí àrídájú pọ́ntú àwọn ènìyàn ọ̀hún sílẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún wọn fi léde lójú òpó X ìjọba lónìí, níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ò rí pé àwọn rí àwọn ọmọ ọ̀hún gbà tó ń ti akẹ́kọ̀ọ́ wọn àti olùkọ́ wọn, ìpè àwọn sì mú àwọn aṣebi ọ̀hún láti fojú wọn wíná òfin. Ìjọba àpapọ̀ ti kéde ìpele ètò àṣekágbá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dá padà wá sílé láti ìlú South Africa pẹ̀lú ìkìlọ̀ lórí bí ètò ààbò bó ṣe ń burú sí níbẹ̀. Wọ́n fọ̀rọ̀ ọ̀hún léde lójú òpó X mínísítà tó ń rí sí ìdásí ọ̀rọ̀ òkèrè yan Bianca Odumegu Ojukwu. Níbẹ̀ níjọba ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ṣì wà níbẹ̀, eléyìí tán bá mọ̀ pé ẹ̀mí wọn wà nínú ewu láti lo àǹfààní ọkọ̀ òfurufú ọ̀hún fi padà wá sí ilé. Ilé ìfowópamọ́ UBA ti kéde pé alága wọn tó ní ẹlòmẹ́lò yóò fẹ́ ẹ̀yìn tì nípò àwọn adarí ìgbìmọ̀ alákòóso iléeṣẹ́ ọ̀hún ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026. Ẹgbẹ́ àwọn olùkọ́ igun FCT ti fẹ̀hónú hàn lórí ìlànà níní ààyè tó ṣòfò nílẹ̀ fún ipò ìgbéga àwọn olùkọ́. Àwọn aṣojú àti ọmọ ẹgbẹ́ wọn yàbò olú iléeṣẹ́ ilé ẹ̀kọ́ gíga National Open University tó wà nílùú Àbújá níbi tí wọ́n ti ń ṣe ìdánwò ìgbéga nípò tọdún 2025 fún àwọn 1,000 òṣìṣẹ́. Níbẹ̀ ni wọ́n ti fẹ̀hónú hàn lòdì sí ṣíṣe ìgbéròkè tàbí ìgbéga nípa ààyè tó bá ṣòfò nílẹ̀. Kò kéré tán àwọn ènìyàn 15 ni wọ́n ti jáde láyé nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní agbègbè ìta òkú kan tó wà ní Muslim ní ọ̀nà ògbómọ̀ṣọ́ Okolowo ní ojú ọ̀nà márosẹ̀ Ìlọrin sí Jẹ́bà ní ìpínlẹ̀ Kwara. Ọ̀gágun ẹ̀ka ìpàṣẹ ikọ̀ aláàbò ojú pópó Ọ̀gbẹ́ni Kabir Kasim ó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Ó wá ṣàfihàn tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún látàrí bí ó ṣe rẹ awakọ̀ ọ̀hún tó ń ti bó ṣe farapa. Ààrẹ Donald Trump ti jẹ́rìí pé òun lòun béèrè lọ́wọ́ àjọ FIFA láti ṣe àtúngbéyẹ̀wò ìgbésẹ̀ ìdádúró lórí ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo, eléyìí tí wọ́n fi dènà máa gbowó iwájú orílẹ̀-èdè Amẹ́ríkà fọ̀lárin balógun níbi ìdíje ife ẹ̀yẹ. Ìròyìn ọ̀hún ó ṣàlàyé bí Trump ti gbé ìgbésẹ̀ látàrí bí balógun ẹni ọdún 25 bí ó ti ṣe ní ìdádúró nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tí wọ́n gba kojú Bosnia. Ṣùgbọ́n lọ́jọ́ Àìkú, àjọ FIFA ṣe ohun tó fa ìyàlẹ́nu látàrí wọn ti wọgilé ìdènà mọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ kan ṣoṣo rẹ̀ tí ó sì fọ̀nà sílẹ̀ fún agbọ́wọ́ iwájú ikọ̀ orílẹ̀-èdè Amẹ́ríkà láti lè kópa níbi ìdíje. Èyí lópin àkójọpọ̀ ìròyìn lérèfé fún tọ̀sán òní. Ẹ darapọ̀ mọ́ wa ní 8:00 alẹ́ lórí ìròyìn ilé wa. Oyè ọlọ́run adégòkè ni oníròyìn yín. Ẹ ṣeun, tẹ́ ń gbọ́ wa, ẹ kú ìkàlẹ̀.

0: ìgáwó ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga àgbẹ̀mágbẹ̀.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
2: The time is 5 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Láti ìkànnì kànga àgbọ̀mọ̀gbẹ 89.3 FM gérégé lago márùn ìrọ̀lẹ́ lù.
4: Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú mú òmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Mọ́mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onígbámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, sáàró ti dìbò.
5: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò, Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.

0: ẹni bá bírù mi méjì ọmọ ó bí owó ni o tún wá rí ó bí owó ó bọlá ó bí bùkún àìkú balẹ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀kúra wọn ni ó rí gbọ́. Ọmọ yìí mi ni tọ́ bá mọ yìí mi ni ọmọ pé ọmọ jọmọ lọ ni ọgbọ́n tí wọ́n ṣe ń pè mí lọ́la ní yìí ni iyì ń bẹ́nu ọkọ mi wọ́n fi ń pè mí lọ́la ní yìí. Irọ́ wọ́n ti ṣe gbogbo ẹ̀pọ̀ ó bá mi. Èyá tún máa ṣe àdàgbà kọlà ọgbọ́n ni àdàgbà kọlà. Tó yẹ pé gbèyàn bá tún dàgbà gan a tún sọ rẹ̀ ló kọ tó dá. Alhamdulillah. Robi Alami. Hallelujah. Igbo Opeda. Amina.
1: Amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí bàbá ẹ̀rì náà nù pé a ku àtàrọ̀ a ku iṣẹ́ òní orúkọ mi kò yí padà ẹyẹ méjì ìjáṣà ẹyẹ méjì ìjáṣà.
0: Ó kọ orí ò tó yí padà èmi ṣe kó ti yí padà ni ó tẹ ẹ kó ti yí padà ti pẹ.
1: O mọ̀ pé wọ́n ló fi yìí kó kọ rẹ.
0: Wọ́n ti wá mú ọ lé ọmọ sán ni.
1: Orúkọ mi ò yí padà.
0: Sọ àwọn pé mo dúpẹ́ lórúkọ rẹ tẹ́lẹ̀.
1: Ìwọ ló mú iyì tó tún fi kún orúkọ rẹ ó ṣe súnà mí.
0: Ṣùgbọ́n gbà wọ́n wá gbé ọ níyàwó ọkọ ẹ ti wá yí padà ó wá dọmọ sán ni.
1: Ìwọ ló ti ẹ mọ̀ yìí aya wọn nílé sán ni.
0: Wọ́n tún wá jí ọmọ wọn náà níbẹ̀.
1: Orúkọ mi ò yí padà mo dúpẹ́ ọlá sán ni Golden Voice on Radio ló kọ́ tèmi. Mọ owó Sunday ràn ètò yín alárinrin ètò wa yìí náà ni ẹbí aláyọ náà ni ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀rì ní ìsìnkú gbogbo àwọn dárúkọ rẹ̀ ní ìsìn yóò dárúkọ mí mò kọ rẹ̀ àbí ṣe bó ti ṣe súnà mí fúnra rẹ̀.
0: Súnà mí náà bẹ lórí ọládìyí okọ̀ tó dáa ni okọ̀ tó níyì ni tọ́ba tiẹ̀ ti wò dáa lórí tiẹ̀ ti kọ lógo ọládìyí lórí kúnbẹ lára
1: mi. Lórí iwájú orí rẹ níbẹ̀.
0: Ó wá jẹ́ ọládìyí Sunday ọmọdéjọ bíi wọ́n náà ni kò kọ́ ń da bí mo ṣe wá jẹ́ okọ̀ yóò yẹ kọ́ ọmọ náà lówó ni.
1: Àwọn ará ilé ti mọ̀ bá ń pò ṣe súnà mi
0: fún ara. Ẹ̀yin ará ilé mo tún kí yóò ọ̀rẹ́ dàbí bí nǹkan tó pa mí lẹ́rìn lénìí o sì wá bàbá ara ọmọ méjì kan ọba dẹ̀ rẹ́ ọ̀gbẹ́ni kan lọ́ba sì wo Jalamiya Black ó gbé báàgì sí ẹ̀yìn ọ̀rùn mo rò pé àwọn tíṣà wọn ti sọ fún ọ pé tó ọba ti rí àwọn tó wọ ọsọ Black tó gbé báàgì sẹ́yìn ọ̀rùn. Ẹ bẹ̀rẹ̀ o lọ́mọ bá kéré mọ́lẹ̀ láwọn nígbà máa dé tí mo rí Black ní ọ̀dọ̀ tiẹ̀ náà mo rí àyíkò ni. Ẹ kú ọjọ́ mẹ́ta a kú àsìkò
1: yìí. Èèmọ̀ fi mo dá kú sèrè.
0: A kú gbójú ọjọ́ ti sèrè. Lágbára ọlọ́run gbogbo tèmi àti yín lépa gbogbo ẹ̀ yóò yọrí sí rere. Ẹ nítorí ìjọba àkókò Sunday ọmọdéjọ bíi lorúkọ tèmi. Ẹ ká mọ bẹ́ẹ̀ tó wà
1: bí báwo. Ṣé
0: bó tún ní iyì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ
1: ìyí náà bẹ́ẹ̀
0: bẹ́ẹ̀ ó ti so pọ̀ mọ́ra
1: wọn. Iyàtọ̀ ńlá ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn ni.
0: Ó dàbà ó ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn ni. Orúkọ bó bá tiẹ̀ wọ ọmọ
1: lọmọ
0: ń jẹ́ ní
1: ẹgbọn akinyin ò fún àǹfààní àwọn tó ṣe ń gbẹtọ ìfún ìgbà àkọkọ ètò yín ètò wa ẹbí aláyọ náà ní bá fẹfẹ ṣọrẹ lọwọlọwọ láti ìkànnì wells radio 89.3 fm ìkànnì kànga gbọmọgbẹ tó kalẹ sí òpópónà aláàfin avenue lolúyọlé estate nílùú ìbàdàn tá a ti ń bomi ọgbọn mu tí ń ṣọkàn ẹmí àtàrà aláǹfààní ètò yín ètò wa ẹbí aláyọ náà níbi tá a ti ń kọgbọn lórí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú mọ̀lẹ́bí.
0: O búrò bàbá Dèbó lé
1: mi. Èmi ò pé mi ì ṣe é so fòfó.
0: Lẹ́nìí tí mo rí bàbá Dèbó.
1: Ṣe gbé borun.
0: Mo kọ́ wò pé ó dàbí pé ọ̀rọ̀ àwọn ará bíi ọ̀fà dùn wà.
1: Ọlọ́run tiẹ̀ fi gbé borun rán mi.
0: so o ma pe gbebo orun ti jawo ni
1: o ya n ton fi ran nu olohun o fi gbebo e so fo fo nte mi
0: laye jo gbebo orun ota sugbon disi o ti ta disi to ba o se disi o mu bo re ele ogbe o mu to ogbe to ba papo to gbe lale si loye o ni pa wo bo
1: emi se gbebo
0: emi
1: se gbebo so na la fin sari kogbon baba adebo ati ya adebo won si de loni ka tu bo mi ogbon mu ka won ton gbe to wa wa e ka wa no kogbon gbogbo awon lolufe wa e seun seun te ti n gbo wa e bu n be nle lo ni be e bu sa n be nle
0: ah e mo mo pa awon eyan wa gan ti gara to bayi
1: pe
0: ah lori ebu ta so yin ni awon ebu to ni package nu to tan na yin yin
1: iwo lo mo yin e ja sile fun baba de wo
0: e ma mura sile o ye ka je bo loni e bu kunle babi
1: ah se wa lo ko wa e ma o ma danu ko ma te lo se lu nto ni se o mo se olomo tin so se mo pe mi o soro babi won o fi kun won o yo ko nbe e je sile fun baba debo ati ya debo ki won wole e se won o te tin gba wa.

0: kéèyàn kan mọ́ fègùn lẹ̀ forí àwọn ọmọ fún mi.
1: Má jáyé òde o. Èmi ò mẹ̀yìn ọ̀la o. Má jáyé òde o. Èmi ò mẹ̀yìn ọ̀la o. Ìyá àdèbó èwo ni èwo lẹ bá mi fi lẹ̀ báyìí? Èwo mo lè fi sẹ́nu? Torí bó ṣe wáyé bí tiẹ̀ ń pa mi lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ike omi ni wọ́n fi sẹ́nu.
1: Ìyá àdèbó, ayárere lọ́ọ̀dì ọkọ. O rí pé Ọlọ́run ti fi kọ́, ó ti fọlá kọ́lá mi báyìí. Ìrí tó rí mi nísì ọyẹ kó o ti tẹ́ kó o ti pa tébù rẹ̀ níwájú mi. Kí n máa fọ tó jẹ́ kí n máa fò sì jẹ́.
0: Ṣé ẹ wà nílé fàájì ni kí n láwọn pa tébù rẹ̀? Ṣé kí n parẹ́ bí ti báwo? Kí n parẹ́ kúrò kí n gbé kúrò wájú
1: mi. Ṣé dandan ni kí n wà nílé fàájì? Ìgbà mo ti wà nínú ilé mi náà fàájì ti bẹ̀rẹ̀ nìyẹn. Ó mọ pé tó ṣẹlẹ̀ yìí. Ohun tó yẹ kájọ ọmọ ẹjọ́ kájọ ọmọ ayọ̀ ni.
0: Kílẹ̀ ń jó tẹ̀ ń yọ sí. Àwọn fègùn sórí àwọn ọmọ fèmi.
1: Àsìkò tí mo fẹ́ dùn wọ gan nulè lè.
0: Ta ni?
1: Tí mo fẹ́ dùn ọ̀nú.
0: Èmi ègbowó oyè, èmi ègbowó obú o.
1: Èwo lowó obú? Èwo ni wọ́n kọ́ la bú síla?
0: Èmi ègbowó obú ń tẹ̀mí.
1: Gbogbo owó lọ́lọ́run dáadáa. O sọ wọ́n bú kan bì kan.
0: Tó ń gbọ́ bàbá Dèbú ẹni bá jẹ gbì yóò kù gbì o.
1: Ẹyun àwọn ti gbì. Èso rí bàtà wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Wọ́n ní abidi kìnìún kan gbì. Àwọn tó gbì lónìí o. Sọ́dọ̀ ipò táwa wà lọ́ọ́ lọ́ba yìí. Àjẹ yìí láò jẹ́.
0: Èmi ẹni bá jẹ gbì.
1: Àjẹ lọ́lá láà jẹ́.
0: Ẹni bá jẹ gbì yóò kù gbì. Èmi ò jẹ gbì ntèmi gbò mọ̀ dáná.
1: Bí n bá fún olówó ọbẹ̀ ọmọ ìgbàlọ́ mi.
0: Owó ọbẹ̀ ṣé owó o ní fowó ọbẹ̀ lẹ́ni tẹ́lẹ̀.
1: O ti jẹ́nu gbì ni.
0: Ọlọ́run má jẹ mí ojú ojúṣe rẹ ló ń ṣe.
1: Ojúṣe mi nínú gbì tí wọ́n sọ ni ìwọ ni o ti jẹ mẹ́ẹ̀.
0: Ìwọ àti ta ni Ọlọ́run má jẹ. Ṣé o ní bàbá Dèbú ọ̀rọ̀ tá à ń sọ yọrọ ọ̀rọ̀ yìí àbó mi? Nǹkan tẹ̀ ń ṣe kì í ṣe nǹkan re o.
1: Kí mo ṣe tí ọ̀dà? Mo dé. Èmi tí inú mi ti ń dùn tọ́kàn mi ti kún fájọyọ̀ tó dá. Mo retí kó gbé àmọ̀là kalẹ̀ kí n jẹ àmọ̀là.
0: Bàbá
1: Dèbú. Kí n wéwọ́. Ọwọ́ à ń pé gbì gbì gbì. Sọ́ni kọ́kọ́ ṣe gbìn un. Mo kọ́kọ́ bojú wẹ̀yìn pé ìgànnà lọ́ya ni. Mo kọ́ fẹ́ méré. Nkọ́ ya mo tó a tún kọ́ gbì. Mo ní ìyá rẹ̀ bóde o. Kí èmi lórí tó fi adó
0: gbì. Ẹ máa gbọ́. Bí gbogbo èèyàn bá sòótọ́ ọ̀rọ̀ fún yàn. Ara ilé yẹn ìyàwó àbọ̀ ọkọ yóò sòótọ́ ọ̀rọ̀ o. Yóò sòótọ́ ọ̀rọ̀ o.
1: Mo fẹ́ mo tiẹ̀ fẹ́ gbọ́ tún.
0: Torí tọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ba yóò mọ̀ pé ìyàwó rẹ ti sọ fún ọ.
1: Ọbẹ̀rẹ̀ má ṣe pé bí o.
0: N ò ṣe pé o.
1: Èwo wá ní bọ́lọ̀ bá ń ṣèdájọ́.
0: Onídàájọ́ lọ́lọ́run. Bó ṣe rere lèèyàn ṣe ń lé ayé ò ṣe pamọ́ ni.
1: Mi lọ àárí gbogbo àṣàbọ̀ tó ń pa yìí ké okòrò
0: jẹ́
1: èyí mi. Kí lórí ìyá Dèbú.
0: Bó ṣe bí búburú lèèyàn ṣe ń lé ayé ò ṣe pamọ́ ni.
1: Èmi lórí.
0: Ọlọ́run yóò sì kọ́ lẹ̀ pé mo ṣe tèmi. Ẹ gbọ́. Ẹ̀gbọ́n yín àgbà pátápátá yẹn àtẹ̀pẹ́ pé wọ́n ti 90 kan tó lọ bẹ́lẹ̀ dà wọ́n. Àwọn nǹkan àwọn ọmọ wọn dúkìá tán gbé kalẹ̀ tẹ́yìn kẹ́sẹ̀ lé lórí nǹkan.
1: Tí mo kẹ́sẹ̀ lé lórí. Ìkẹ́ ẹ̀gbẹ́ ní nǹkan ẹni ni.
0: Nǹkan ṣe yín ẹ̀yin ò ṣe fọwọ́ yín ṣe ẹ kí ẹ ṣiṣẹ́ apá yín. Ẹ̀gbọ́n yín ò níyàwó àwọn ọ̀lọ́mọ.
1: Ohun tí ò yọ ni pé ẹ̀gbọ́n mi fogún lẹ̀ ó fi lẹ̀ fún èmi àbúrò rẹ̀. Kò yọ rí. Sọ́ri gbogbo tẹ́gbọ̀n mi bá ni èmi mo ní. Ntẹ́gbọ̀n mi bá ni èmi ni mo ní. Ọmọ ẹ̀gbọ́n mi tèmi ni. Ìyàwó ẹ̀gbọ́n mi tèmi ni. Ilé tẹ́gbọ̀n mi kọ́ èmi ni mo ní. Èmi ni mo gbọ́dọ̀ jogún gbogbo ẹ̀mí lẹ́gbọ́n mi jogún ẹ̀ fún.
0: Ẹ mú ìyàwó wọn ẹ mú ìyá etí kẹ mú àwọn náà.
1: Àṣẹṣẹ mẹyẹ bọ̀ lápò ni. Sọ́ri jẹ́ káwọn ọmọ jayé tí wọ́n bi tẹ́ wà. Jẹ́ wọ́n ọmọ jayé wọ́n bi ẹ́ wà. Sọ́ri gbogbo ohun tí ẹ̀gbọ́n mi kó lẹ́hun. Èmi lọ́lọ́run fi ṣalákòóso rẹ̀. Wọ́n á jẹ́ lájẹ yìí. Wọ́n jẹ́ lájẹ pẹ́. Yàdéwò mọ̀ fún ládùúgbò ni. Ọlá rẹ ti bẹ̀rẹ̀.
0: Ọlá bú wo ni. Ẹ wo mi ò lè fún yín ládùúrà kankan. Ogo ẹni tó ti rùn sùn gan orí rẹ̀ gan ò lè fún yín ládùúrà o.
1: Máa ń rò pé wọ́n ra mọ́tò tó dáa fún ọ. Sọ́ni àwọn mọ́tò kan tí wọ́n ṣe bọ̀.
0: Ẹni bá jẹ gbì yóò kù gbì ń wò fẹ́. Mi ò jẹjẹ kú jẹ.
1: Yàdéwò tí n bá wá tọ́ bá kò tí ì sí mo fún ọ lówó nísìnyí ọ jẹjẹ kújẹ.
0: Mi ò jẹjẹ kújẹ o bàbá Dèbó mi ò jẹjẹ kújẹ.
1: Tí mo lọ sọ́jà tí mo fún ọ lówó tọ́ lọ sọ́jà bí mo lọ sọ́jà tọ́ ra sún tọ́ ra gbogbo ẹ̀ ọ jẹjẹ kújẹ náà nìyẹn.
0: Èmi ò jẹjẹ kújẹ ojúṣe yìí náà ṣe bàbá Dèbó ẹ lọ dá dúkìá padà fáwọn ọmọ.
1: Dúkìá wo?
0: Àwọn ọmọ lónìí àti ìyàwó wọn o.
1: Tẹ́gbọ̀n mi jogún fún
0: mi. Ẹ
1: sọ́rí nu ọmọ ìyá tiwa nu ọmọ ìyá wa wọn ni ọmọ ìyára wa. Iya wa ma so fun agba godo yara wa.
0: So agbojulogun o fi re fo si ta ni.
1: Iro o, iro o. Awon agbojulogun.
0: Ewo ni ro nbe.
1: Ah, agbojulogun mo moju to nkan ni egbon mi ni.
0: Nkan ni wo le moju te Yesu so ku so ro wo le so to run bayi. Se mo ko ro yi run.
1: Ibi emi ba wa jede, awon mo egbon mi ra bere. Awon na wa bere ti won. So bo ti ya ori nu. Iya de wo o ra gbada ti mo busi bo lori. So wa pa.
0: Se mo nton se nsa Alaka ko de o.
1: Se gbogbo ton so yi, se iyawo egbon mi lo wa rojo fun oni, abiwo ni wo ti gbo.
0: Se yin ori pe ko boju mu ni ki le so.
1: Se iyawo egbon mi lo rojo fun oni, abawon me lo wa rojo. Ki le mo ru sere ati nlo da fun won.
0: Se un se iya agbalagba.
1: So mo pe mo ti kokko fun won sinu ile kan be yen pe kan ra mo gbadun araye won be o. A je won tun lo ile won ku won be, won agba elomi be, won agba won yen be mo gbowo osu. Olorun lo pe Olorun lo ni ori be, Oladenu, Oladenu.
0: Se mo ten so sha. Se mo ten so.
1: Kini won. Sori ile kan ti egbon mi ko lo ko to lo. Ah, Olorun ko ba nke egbon mi. Ko ba ndariji ko ba ngbabo re. Sori ile kan to ko ile gare gare to ko yen, ile gare to ko yen. Ma wa lo joko ngba, mi wa gbaga be bayi. Ma wa da pa gbada bole ni ma wo kan bayi. Sori bo ti so le ba ara ni so ba se rukere ti ma na. Bawo e ba ti koja lo ni wa mo se bayi. E pele o. E pele o. E pele o. Ni wa mo duru ke se o bayi. Olorun lo ni ori be. Ah. Awon pe Olorun ti po won na le niyan. O ma rin o ma yan.
0: Egbe so ku so te so so.
1: O kan ma pe Yadebo ni bo yi o. Yadebo ni bo yi o.
0: So le so jari e so so ku so e.
1: Won ti wa gba awon bodyguard fun o. Awon ti o mo tele o leyin. Ah, Olorun ti ki o Yadebo, o mo iya re ni. O mo iya. Se iyawo aburo mi lo wa ru. Iyawo egbon mi lorujo ni. Abawon me lo wa rojo fun o.
0: Se ma gbo n ti mo so. E mo jeegun mo yan o. Ki egbon yin kan to jo Olorun pe. Awon ati yawo won lo jo sise karakara ton fi ko ton ko jo yin jo.
1: Won jo sise. Se egbon mi o sise.
0: Won jo sise ni, won jo jiya jise ni o, jo oro ni o. E fi nkan awon ebi won lo ni o. Iyawo ata awon omo won lo logun o.
1: Se iyawo egbon mi lo wa rojo fun ose Yadebo.
0: Mo so bayo iyawo ati awon omo lo logun o.
1: Awon lo wa rojo fun o. To ba ti je yen, to ba ti di afejumo la, mo nlo be, mo lo le won jade.
0: Baba Adebo.
1: Ni wa tale yen mo le.
0: Baba Adebo.
1: Ma wa ni kiyawo egbon mi ko pada sile baba re. So wa da won omo yen, won a so fun won pe eh to ba ti je omo egbon mi nbe, ko ma ko wa nu le mi. Ti o ba ti wa le se ko tele iyawo.
0: Baba Adebo.
1: So ori pe kesi ti o ti pari be.
0: Baba Adebo.
1: Ola mi lo deun.
0: Se n gbo toro.
1: Ya Adebo.
0: Se ma gbo toro.
1: To ba gbo temi, emi gbo ti e.
0: Se ma gbo toro.
1: Ya Adebo ebi npa mi amolada. Amolada debi Ola yi ti po.
0: Se n gbo.
1: Ola yi ti po.
0: Baba Adebo, won jeegun won yan o. Lojo wo odun ki afa won re to ni o.
1: Jeegun Jesu. Mo ti arun kankan ya Adebo, wo ti e foro yen ledan. Mo run kankan. Sori awon le oko kan ti egbon mi ra. Mo n wo pe kin ti e lo ta bi beja bi meta nbe. Ke n ta, ayi bo lori si. Ki ti e fu won na lowo de ki fi tun ose na.
0: Ta lo tun ose.
1: Iwo ni.
0: Baba Adebo, se n gbo mi.
1: Eh?
0: Se n gbo mi. Ah. E gbe property on property le o.
1: To ba gbo temi mo gbo ti e. Lola won gbe moto to tun bo.
0: E gbe property on property le o. Igba ja re ba de bayi mi o ni je nbe o.
1: Iyawo ni nbo. Ko si akeke ti nbo la lo nbo, Ola lo de.
0: Igba ti ja re ba de bayi mi o ni je nbe, awon omo mi o ni je nbe o.
1: Iya Adebo, mo nri o bi eni po nbinu mi. O binu Ola to gbo to de yi, o binu e. Inu e odun si ni. Ah. Sori to ba lo je. Ko si wahala nwaare wo oreke to da nwo fi paro renu lei to da bi pe nure odun so la to dei
0: ebi ajo jiya e ni
1: wa ya ba kan ti bo lade won jaye
0: ni baba Adebo baba Adebo
1: eh
0: baba Adebo e me lo mu pe o
1: emi ogbo o o je ni mo fe ko ba gbe sori table mo fe jeun ni Adebo
0: baba Adebo igba pasan ya ibade
1: ibo di o ti wa
0: won oni je nbe awon mi o ni je nbe an so toro bayi o dabi kini
1: se awon kan ti so fun o pe awon fe na pasan wa ki le wa won awon security to da kan mo so awon to fe gbe pasan bo so fun mi Adebo
0: baba Adebo
1: eh
0: igba pasan ba de emi oni je nbe eh baba de bo toro mo so o
1: oda mo ti gbo ti e to
0: o toro e lo fogun le fa won to lo
1: ogun wo ni lo fi le ah e gbo mi fogun le o wa to ba sai so se mo ni gbe
0: ise owo tin tin ti se leda kile yin ti fi ri fi kile ri ti ri gbe se
1: e ti mo ri gbe se na olodun ti de olodun ti de omo ye igba ti mo fi se ti mo fi sare kile yin egbon mi mo gba ti mo tele egbon mi ki ta jo gun bo e bo le kajaka egbon mi wa fogun le wa ni mo je ka omo won do de akoko awon mo yen kan do de akoko ti won
0: baba debo baba debo fogun le fa won to logun
1: se ki soro yen ni wa to mo re jo nso kin to wole
0: mo je sunday o
1: o de bi poro yen le jo nso kin to wole
0: baba debo mo je sunday o
1: e ti do ni temi
0: ah fogun le fa won to logun o
1: ya debo ebi n pa bi mo fe
0: je o e baba debo e la alamoran gidi o awon te jo nko ra yin kiri ki le n bara yin so na
1: e ka so na le bi gbogbo e o se da ya debo ale bi n pa bi se
0: mo ri mo ra re yin na lo na fi ri tele yin
1: ah
0: ko ni se ni yo tele yin lo be ogun ologun ayi meji wo jo na pa sanu ise
1: mi o ti o yo lele o mo pe awon owo otun menu
0: o
1: awon otun menu awon majo baje
0: awon ni ba yin ko sokoto
1: awon majo baje nu so ni pa tin ba ma bonu moto to da oloye obokun le waju àwọn náà gbé mọ́tò kan tẹ̀lé mi lẹ́yìn àwọn ọ̀rẹ́ ọba àwọn ọ̀rẹ́ mi nìyẹn.
0: ibo tí ẹ ti lo fẹ́ rà rùkẹ́ rẹ̀.
1: Máa ju báyìí máa ju rùkẹ́ rẹ̀ báyìí. Máa lọ jókòó nílé orí òkè yẹn máa jókòó báyìí máa fẹ́ bí ọba máa ju rùkẹ́.
0: Bàbá Adébó.
1: Àmọ́ orí.
0: Ìyàwó ẹ̀gbọ́n yín tó dákẹ́ kò kàn dákẹ́ o.
1: Ah.
0: Kò kàn dákẹ́ o.
1: Gbọ́dọ̀ ya Adébó ọ sọ fún ọ pé òun fẹ́ sin
0: nǹkan. Sọ fún
1: mi. Tọ́ bá jẹ́ kó sọ̀kẹ́ sọ fún mi kí n tètè jẹ́ kán bá mi palẹ̀ rẹ̀ mọ́. Sọ fún mi, sọ fún mi.
0: Bàbá Adébó. Ìyá yẹn tó dákẹ́ wọn kan dákẹ́ o.
1: Mo wá lọ sí àwọn orí ilẹ̀ ẹ̀gbọ́n mi mo rìn káàkiri. Mo rí tó wá sọ pé òun náà fẹ́ gbé gangan bẹ̀. Mo sọ fáwọn èèyàn pé ọya ilé lélẹ́lẹ́ kán bá mi lé.
0: Táwọn agbọ̀rọ̀ dùn tán bá ba yín dá sí.
1: Àwa náà lélẹ̀ àwa lágbọ̀rọ̀ dùn. Àwa ní. Kò ságbọ̀rọ̀ dùn kán bì ká wà ní Yàdìbò. Àwa lájókòó yìí. Àwa lágbọ̀rọ̀ dùn.
0: Bàbá Adébó. Wọ́n yí ọ síbi òun yí sàn. Wọ́n ṣe ń kọ́ lòun parẹ́. Ìyẹn ò tiẹ̀ dùn mí. Ẹ lọ jogún lẹ̀ fáwọn tó logun.
1: Má sọ̀rọ̀ yẹn mọ́. Kò sọ̀rọ̀ mẹ́ Adébó.
0: Bàbá Adébó.
1: Kò sọ̀rọ̀ mẹ́.
0: Ẹ lọ fogún lẹ̀ fáwọn tó
1: logun. Kò sọ̀rọ̀ mẹ́. Ó dàbí pẹ́ nùrẹ́ òdùn sókú tí wọ́n jẹ yìí. Wọ́n sì fẹ́jọ́ rẹ sùn àwọn aráalé. Abí ẹ̀yin ẹ̀yin èèyàn mi abẹ́ wa gbọ́ ni. Iṣẹ́ nínú ń bí Adébó lórí ogún tí wọ́n jẹ o. Lásìkò tọ́lá mi
0: wá dé. Ogún wo lo jẹ́ ṣẹ́gbọ̀n rẹ gbógun lẹ̀ fún ọ ni ó sì lógún tó jẹ́.
1: Tọ́lá mi dé tọ́lọ̀ ń kẹ́ mi ìyá Adébó wá bẹ̀rẹ̀ sí bínú mi. Ẹ gbọ́ sẹ́ ọ wa sọ ti wá burú jù kì í jogún ni pẹ̀lú gbogbo tí Adébó wà ń ṣe yìí. Ẹ sọ ti wá burú jù ẹ wa gbà mí lọ́wọ́ ìyá Adébó.
0: Bàbá Adébó.
1: Wọ́n pe gbogbo èèyàn lé ọ lórí. Orí pé mo ti ń bá wọn sọ̀rọ̀.
0: Ẹ lọ fogún lẹ̀ fò lógún o.
1: Tèmi kọ́ lọ́ bá mi sọ, wọ́n pe gbogbo èèyàn lé ọ lórí.
0: Ẹyin tẹ bá mọ Bàbá Adébó.
1: Àwọn èèyàn mi ò bá ń bọ̀ sọ̀rọ̀.
0: Tẹ fẹ́ràn rẹ̀ tẹ fẹ́ kẹ́mi rè ogún tẹ fẹ́ jẹ́ sọ́ndì. Ogún ẹ̀gbọ́n rẹ̀ tó tọ́ sọ ìyàwó àtàwọn ọmọ Bàbá Adébó lọ ń jẹ gàba lé lórí.
1: Àwọn èèyàn mi ò pè wọlé. Wọ́n bá bá o sọ̀rọ̀.
0: 0913134893 ẹ jẹ́ àmú ìpè léyìí. Hello. Ẹ lè tún mú 0913 333 893. Hello.
2: Hello.
0: Yes, sir. Ẹ kúrò lẹ̀ sá.
1: Yes, sir.
2: Ọ̀gbẹ́ni Akin Olúkàlẹ̀dẹ̀ ni ọlájẹ kú. Ẹ ṣeun. ètò ìsinijà gbogbo ló máa ń sí ọ̀rọ̀. Àdúrà gbogbo ò ní sí ẹ̀mú. Ètò ìdẹ̀mí jà ẹ̀. Ẹ máa dìbò. Ẹ ó máa ja iye aláka, kó máa ja ilé fàmílì tó ìtújọ́. Ṣé nǹkan tí máa kàṣíkà ṣe yá dìbò? Òun ní wípé lọ bá àwọn ẹbí ọkọ ẹ̀. Jẹ́ púpọ̀ kò sí ìfúnná ẹ̀ nínú gbogbo ohun tó ń ṣe. Ètò ìyá bọ̀ ẹ̀ pé ó ń bẹ̀. Ṣé yẹ kó tó dìbò tí ó ṣe ti fẹ́ sílẹ̀? Bẹ́ẹ̀ ni àdúgbò tá a wà, àárín àwọn ènìyàn tá a wà. So àtẹ̀ká tètè máa lu olú ẹ̀. Tó bá máa yé ìṣẹ̀lẹ̀ kò ní ẹgbẹ́ tó ń lé. Kó má fún ọmọ sára gbọ́fà tí ò ń ṣe tiẹ̀. Bàbá
1: dèbò.
2: Ẹ kárí o.
1: Sọ wá burú jù kí n jogún ẹ̀gbọ́n mi.
2: Ìbẹ̀rẹ̀ kan ni mo fẹ́ dì. Tó bá jẹ ẹyin lẹ́wà ní pòsíṣọ́ọ̀nù ẹ̀gbọ́n tí nǹkan ẹ̀ ṣẹlẹ̀ sí. Tí oyún wá fojú yẹra tó fi ọmọ àtìyàwó yẹra ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀jọ́. Bàbá ti gbàgbé àìpẹ́ kírú nǹkan tẹ́ ì ṣe sí ẹ̀gbọ́n rí i. Àbúrò tó bọ́ lẹ́yìn náà kò ṣe é fún yín. Ẹ tẹ̀síwájú. Ẹ máa bí tọ̀.
0: Ẹ ṣeun ìmọ̀ràn tẹ́ ẹ fún mi yẹn ló dáa. Àtètè sọ kí n tètè wẹ̀ kí n yán kẹ̀kẹ́. Ó là ń sọ báyìí.
1: Sọ́rí ìgbàlà tí wọ́n mú àwọn ọ̀gbà.
0: Ìgbò bá délẹ̀ tán.
1: Ìmọ̀ràn tí wọ́n mú àwọn ọ̀gbà. Ẹgbẹ́ mi fi ìkọ́lẹ̀ wá ní májogún ẹ̀.
0: Bàbá Adébó.
1: Kí nǹkan bá ṣe wò ní gbèrí.
0: Bàbá Adébó.
1: Ṣé ọmọ bí tàtijọ́ máa bọ̀ ni?
0: Ẹ lọ jogúnlẹ̀ fológun o.
1: À ń gbòjúlẹ̀.
0: Tọ́ ẹ lọ jogúnlẹ̀ fológun o. Hello.
2: Hello.
0: Yes, ẹ kúrọ̀ lẹ́ sá.
2: Ẹ kúrọ̀ lẹ́ o.
1: Yes, sir.
2: Ẹ kúrọ̀ lẹ́ o.
1: Ẹ kúrọ̀ lẹ́ sá.
0: Ẹ kúrọ̀ lẹ́ à ń gbọ́ yín sá. Orúkọ yín àti ìjẹ́ tí ń pè wá.
2: Adékúnlé Ọ̀tẹ́gbayọ̀.
0: Yes,
1: sir.
2: Bàbá Adébó.
1: Yes, sir.
2: Alábùkù ni ọ́. Ṣé wo lápá tó fi ṣiṣẹ́ ni?
1: Ẹgbọ́n mi mọ ni.
2: Ojókòtògún ológun.
1: Ẹgbọ́n mi mọ ni.
2: Ẹ̀tọ́ ṣiṣẹ́ ṣẹ́kọ̀ lọ́mọ àbí kò níyàwó.
1: Ìgbà tí ìyá mi bí tọ́ni ó bí èmi náà lé.
2: Yẹnu dákẹ́, alábùkù ni ọ́. Ìyàwó rẹ̀ ń bọ́ sóòótọ́ ọ̀rọ̀ ń lápá.
1: Ń bínú ògo mi ni, ògo tó dé.
2: Ògo bú wo ni? Sọ́ọ̀bà tó gún lẹ́kọ̀ọ́ gún kọ́ ẹtí lùgún. Níyàwó rẹ̀ ṣe sọ, wọ́n sọ ń dìde bíi pé ìwọ gan mọ̀ wé pé kí ni mo ṣe yìí.
1: Èmi gan ti múra lẹ̀, wọ́n jogún ìpẹ́
2: yìí. Ìmúra kí ni? Ṣèbí ibi pápá rẹ̀ bá gún mọ̀ ló tó gún mọ̀. Ó dàbọ̀.
0: Ẹ ṣeun bàbá wa. Bó là ń sọ yọ lọ́kùn ṣe àwọn bàbá yìí, àbá wọn ń lé ayé ni. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Bí mo ṣe mú wòye mo wò sí àṣàmọ̀kọ́ ẹ̀gbọ́n àbádìbò ló pa ẹ̀gbọ́n ẹ̀ kó lè jogún.
1: Wọ́n gbọ́dọ̀ pẹ̀ gbọ́n mi. Wọ́n gbọ́dọ̀ pa.
0: Sotiri. Ìtayé ó sọnù. Nǹkan táyé ó sọnù bàbá Adébó. Wọ́n jẹ́ ń sọ lẹ́nu. Wọ́n jẹ́ ń sọ ń dì mú sọ. Ó dàbí ìsọkúsọ. Hello.
3: Hello, ẹ kúrọ̀lẹ̀
0: máa.
3: Mo ti rẹ̀ pé díẹ̀ mo bá ń bẹ̀ ní títò gbújọ bí látàwọ̀ tán.
0: Ẹ ṣeun.
3: Bàbá Adébó.
1: Yes, ma.
3: Nǹkan tí wọ́n bá ba yín sọ ẹgbọ́. Ṣé ọ̀pá àwọn obìnrin ni wọ́n máa ń fàbọ̀ wá bá? Ẹ má kó bá obìnrin yìí
0: ṣe ẹgbọ́. Ẹ ṣe o.
1: Ọlá mi ṣe dé ni.
3: Ìṣẹ́ ìṣẹ́ lọ ní sùúrù ẹyẹ ìjànú mọ́. Bàbá Lámàlà. Ṣé ẹ mọ̀ pé ibi tí ọkùnrin yìí ń lọ sí ẹ̀gbọ́n yín lọ, gbogbo wa náà là ń lọ bẹ̀njọ́ kan. Nǹkan tẹ́ ẹ̀ bá dẹ̀ gbélé ayé ṣe èyí ó ròyìn. Ẹ kú ètò ẹ kú sọ mẹ́ta.
0: Ẹ ṣeun. Ó là ń sọ. Ọlọ́run mo jẹ́ ń sọ yín di. Àwọn tó ń bá wa sọ̀rọ̀ yìí wọ́n jáyé ṣáájú wa. Bàbá Adébó, ńgbà pàṣẹ ẹ̀ bá dé, èmi ò ní jẹ́ ń bẹ àwọn ọmọ ò ní jẹ́ ń bẹ o.
1: Kò sí pàṣẹ kan tó ń bọ̀. Wọ́n jáyé
0: ìpẹ́ yìí. Èmi ò ní jẹ́ ń bẹ àwọn ọmọ ò ní jẹ́ ń bẹ. Ẹ lọ kógun fológun o.
1: Wọ́n jáyé ìpẹ́ yìí.
0: Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Ọ̀gbẹ́ni.
0: Ìpè ń tire. 09168931000 09153334893 tàbí 09113333893 wọn tó tó lóò fẹ yín mọ fẹsẹ mi rìn ni. Hello. Yes, ẹ kúrò àlẹ sá orúkọ yín àti ẹ tí ń pè wá. Bẹ́ẹ̀ sá.
1: Ṣẹṣẹ
0: mọ tó dùn mí jù ó ti lé ìyàwó àtàwọn ọmọ ó ti yé lé wọn sí bus gutter duplex tó ń gbé òun ti ó ti tibẹ̀ pa.
1: Ebi mo lé wọn sí wọn kò lè wọn kúrò
0: mẹ. Nǹkan tó ń dùn mí nìyẹn o. Ó lé wọn kúrò duplex tó ń gbé ó lé wọn sí bus gutter.
1: Bí bá ra mọ́tò yẹn ta tó olóògùn.
0: Obìnrin yẹn sì dákẹ́ ń wòran.
1: Ó dákẹ́ ni. Gbogbo sí nǹkan tó lè ṣe.
0: Ẹ bá ń bẹ ọkùnrin kó má bàárẹ̀ láyé jẹ́. Tó mọ̀ pé ọlọ́run bó ṣe kí ni àwọn ṣàyè wa. Kó mọ̀ bàárẹ̀ láyé jẹ́ lórí ogún ológun lọ kógun fológun kí ló kàn ẹ́.
1: Ọ̀dàkànmọ̀ wọ́n máa wòran.
0: 09168931000 09153334893 tàbí 09113333893.
1: 09153334893
0: a ń bá yín sọ lẹ́rọ̀ báyìí ẹ̀gbọ́n bàbá ìdìbò kí ló dé tẹ lé wọn sí bus gutter.
1: Ọ dàbí pé ọ fẹ́ kí n finú lélẹ̀ fún. Torí pé ìgbà tọ́láìdé ọ yẹ kí n mọ jayé ni kí n mọ dọ́là lọ́nìí. Ṣé inú bí ọ pé ọláìdé ni.
0: Kí ló dé tẹ lé wọn sí bus gutter mò ń sọ náà kí ló dé.
1: Sórí ọ wà lọ rè béèrè lọ wọn pé tọ ìyàwó ẹ̀gbọ́n bàbá ìdìbò kí ló dé tí bàbá ìdìbò lé yín jáde o. Bóyá wọ́n rí nǹkan sọ fún ọ.
0: Lórí ogun ológun. Ìwọ ọkùnrin ò jẹ́ rọra ṣe.
1: Sọ́ni tọ́lá tó fi yọ̀ yá ni pé ó ti darúgbó. Báyìí pé kò darúgbó ni n ó tún jogún ẹ̀ ni.
0: Ilẹ̀ mọ̀ lójú.
1: Kò sílẹ̀ kan tó lójú.
0: Wọ́n mọ̀ tẹ́lẹ̀ lójú mọ́lẹ̀ bàbá
1: ìdìbò. Kò sílẹ̀ kan tó lójú.
0: Hello. Ẹ ti wà ń bẹ̀ o. Tọ́ ẹ bá wa tún ìpè yẹn mú 09168931000. 09153334893 tàbí 09113334893
1: ìyá kan tó ń bá mi sọ̀rọ̀ tó pẹ̀tù sí mi nínú ó rí pé ó sọ pé bàbá ìdìbò ṣe jàmọ̀lá o lọ bá mi wọ́n náà
0: mo fẹ́ jẹ àmọ̀là. Àmàlàwo ló ń bí pé ṣe jẹ.
1: Ṣé ọwọ́ náà gbọ́ lẹ́ẹ̀kan.
0: Bàbá ìdìbò àní kí ló dé tẹ́lẹ̀ wọn sí bus gutter.
1: Èmi ọ̀ wọ́n béèrè lọ́ọ̀ mi mọ́ ìyá ìdìbò oúnjẹ ni kò lọ gbé wá fún mi.
0: Ṣé bẹ́ẹ̀ sì fowó ọbẹ̀ lẹ̀. Ọlángun yìí.
1: Gbogbo ọbẹ̀ tó wà lẹ̀ tí kò jẹ tán.
0: Lórí ogun ọbẹ̀ wo lẹsẹ̀ ọbẹ̀ wo lẹ fowó ẹ̀ lẹ̀ tán ṣe tán kó jẹ.
1: Mo ti mọ̀ wọ́n ṣe wàá lọ gbà wọn aláṣẹ sínú
0: ilé. Ọbẹ̀ wo lẹ fowó ẹ̀ lẹ̀ tán kó jẹ.
1: Wọ́n lọ gbà wọn aláṣẹ sínú ilé.
0: Ẹ mọ́ bínú ìpè yẹn òun rèé bété ni. Hello.
4: Hello.
0: Yes sir, ẹ kúrò lẹ o.
4: Ó lé ní bàbá Jèmú. Ojú kò pọ̀ lọ́n pè bẹ́ẹ̀.
1: N ò fọgbọ́n náà.
4: Bàbá ìdìbò. olójú kò fún mi.
1: N ò fọ gan-an. Ẹ̀tọ́ mi ni. Ìwọ lọ́dún wa máa bú mi àbí.
0: Ètò ọ̀tá ni àwọn tó ń bá yín sòótọ́ rọ̀.
1: Ìwọ lọ́dún wa máa bú mi.
0: Ṣèbá ń sọ̀rọ̀ ẹlẹ́nu wá rùn àwọn tó ń bá yín sòótọ́. Ìbẹ́ yìí náà lè fẹjọ́ sùn wọn.
1: Sori ìgbà tí n bá ń dọ́là mi báyìí. Sori ọ̀rẹ́ mi tó pè wọlé tó pè lójú kòkòrò. Sori ìgbà tí n bá ń dọ́là, òun náà tún wà lára àwọn tátùjọ ọmọ ìjókòó.
0: Wọ́n ẹ ṣe oúnjẹ kújẹ.
1: Àwọn máa wo àìsàn ṣe fàájì ni.
0: Wọ́n ẹ ṣe oúnjẹ kújẹ náà ṣe bá yín sòótọ́ rọ̀. Wọ́n ẹ ṣe oúnjẹ kújẹ.
1: Wọ́n máa pẹ́ wọ lọ lọ rọjọ́ fún lọ́jọ́ sáré fún mi bẹ́ẹ̀ yẹn.
0: Fún ta ni. Wọ́n ẹ ṣe oúnjẹ kújẹ náà ṣe bá yín sòótọ́. A ní kí ló dé tẹ̀lé wọn kúrò.
1: Ó rí pé gbàtọ́ bá dọ̀la, àjọ ọmọ ṣe fàájì bẹ́ẹ̀ ni. Ìwọ̀n akpé ọ̀kẹ́ ìyàdìbò wá wo ọ̀rẹ́ mi làjọ ṣe fàájì.
0: Ẹ dúró wọn túlẹ̀ kó kọ́kọ́rọ́ ọkọ̀ nílẹ̀. Ṣé ẹ mọ tó ń ṣe yín sá? Hello.
5: Hello.
0: Yes, ma, ẹ kúrọ̀ lẹ́ mọ́.
5: Ẹ kúrọ̀ lẹ́.
0: Yes, ma, orúkọ yín àti ẹtí ń pè wá.
1: Yes, ma,
0: ọlọ́run ló ń tò.
5: Máa dè wẹ gbogbo ológun o.
1: Ẹ̀gbọ́n mi lójoogun ẹ̀ fún mi.
5: Ṣé ẹ lọ́wọ́ mi kú rẹ̀ ni? Ṣé ẹ fi wúrú wà báwọn?
1: Ẹ̀gbọ́n mi ló sọ pé.
0: Ìbéèrè lọ béèrè ìbéèrè lọ béèrè.
1: Ẹ̀gbọ́n mi sọ pé tó ń bá lọ èmi lọ́kàn.
5: Ẹ ràn sí ọjọ́ àti sùn. Ẹ jẹ́ wúre.
1: Àádàgbà dògbò. N ó lo dáúlà.
0: Hello.
4: Hello.
0: Yes sir, orúkọ yín àti ìjà tí ń pè wá.
4: Orúkọ mi ni Abolaji láti ìlú Rẹ́mù.
1: Ẹ
0: ṣeun.
1: Ẹ ṣeun sa.
4: Bàbá Adémù.
1: Yes sir.
4: Ẹ jọ ojú kòkòrò ó ń pààyàn.
1: Bẹ́ẹ̀ni.
4: Kẹ́ ń gbọ́ mi.
1: Ṣùgbọ́n àwọn olójú kòkòrò.
4: Ojú kòkòrò lọ pé bẹ́ẹ̀. Ìgbà tí ẹni lẹ́ni kú ẹ ṣe ti ogún ẹlẹ́fà àwọn ọmọ àti ìyàwó ẹ tó lé wọn.
1: Ilé wọn mo tariwo sí bọ́s kọ́ta ní.
4: Ọlọ́run ní fi pàṣọ léyìn ẹ fi orígun ológun lẹ̀.
0: Ẹ ṣe o.
4: Ojú kòkòrò lọ pé bẹ́ẹ̀.
1: Ọ̀rẹ́ mi kéde ké fi lò gbà. Kí wá ni kébè fi lò gbà?
4: Ire ni gbogbo àwọn fi lò gbà. Àlàáfíà ni gbogbo àwọn fi lò gbà.
1: Àmì.
4: Ojú kan rere ó tàn ju àti fàdákà lọ.
1: Mo gbọ́ tẹ sọ, ṣùgbọ́n ẹ jẹ́ lògbà tán náà, kí n jayé orí ìbí náà.
4: Ẹ má ṣe bẹ́ẹ̀.
1: Ẹ
0: ṣe gan. Ṣé ẹ rí pé bọ̀dá yìí tún pẹ̀tù sí inú.
1: Àwọn èèyàn mẹ́nu, àwọn èèyàn ti mẹ́nu.
0: Ṣé ẹ rí pé ó ń pẹ̀tù sí inú.
1: Àwọn èèyàn ti mẹ́nu.
0: Àwọn tí mo fẹ́ jẹ́ ti yóò ta.
1: Ẹjẹ́ a ṣe fún un, tí wọ́n ṣe fún wọ́n yìí. Ọ̀rẹ́ mi tó pè wọlé un. Náà wá bíi mílíọ̀nù márùn-ún wọn kọ̀kọ́ fi. Wọ́n kọ̀kọ́ ikọ̀ dà sí ládán.
0: Wọ́n fẹ́ káyé
1: yín.
0: Èmi èjègùn mọ́yán. Èmi èjègùn mọ́yán. Èjègùn mọ́yán. Nígbà pàṣán rẹ̀ bá délẹ̀, n ò ní jẹ́ ń bẹ̀.
1: Wọ́n á wá kẹ̀kẹ́ lẹ́mu fún wọn. Ọmọ gbé kí.
0: Wọ́n wulẹ̀ wá nǹkan kan fún mi.
1: Kẹ̀kẹ́ lẹ́mu ni wọ́n wà fún ọmọ yìí.
0: Wọ́n ń ṣe àríjẹ nídìí àbòsí. Mi ò ṣe àríjẹ nídìí àbòsí. Ọláwo ọlá burúkú nù ọlá ọlọ́lá. Olóògbó
1: lówó
0: Ọ̀dàkànmọ̀. Bàbá Adébó, kí ló dé tẹ̀lé wọn boys quarter? Ìbéèrè tí mò ń béèrè. Tẹ̀lé wọn sí boys quarter. Ìbéèrè tí mò ń béèrè. Wọ́n lẹ̀ tún kó kọ́kọ́rọ́ ọkọ̀ lẹ̀.
1: Orí pé mọ́tò yẹn ni mo sì ń lò lọ́wọ́lọ́wọ́. Sọ́wọ́n láwọn mọ́tò wọn tún wá lọ tà á. Tí n bá wá ta wọn àwọn àwọn mọ́tò tó dáa. Ìwọ̀n àwọn mọ́tò tó dáa. Sọ láwọn tí wọn sọ oríyàwó ẹ̀gbọ́n mi sọ pé kò kú fẹ̀kàn níṣẹ́ lọ́kẹ́ gbọ̀n mi tó lọ tẹ́lẹ̀ ìwọ̀n alọ̀rẹ̀ kọ́ bí tí ó ti máa dín dídíndín.
0: Ẹ ní mọ tàkàrà.
1: Ẹ náà ni kí ọmọ ṣe dídíndín.
0: Àgbàdo sísun.
1: Àgbàdo sísun ọjọ́wọ́ tí ìyàwó ẹ̀gbọ́n mi bá lè máa tà á yóò máa rówó bẹ́ẹ̀. A mọ̀ fi bọ́ àwọn ọmọ rẹ̀.
0: Kí ìyá àgbàlagbà yín lọ máa ta.
1: Yóò ní àbá wá ilé wọn bá gba àwọn yàrá kan tí wọn bá mọ fún tí ọ̀rọ̀ àmọ́ gbé bẹ́ẹ̀ ọlọ́run ti kẹnu ọlọ́run gbádùá rẹ̀ nu ọlọ́run bá kẹ́ ẹ̀gbọ́n mi kọ́ gbádùá rẹ̀ kọ́ lọ́ọ́ bá gbábọ̀ rẹ̀ bó ti jẹ́nu ìyàdìbò àmọ̀là mi ń kọ́.
0: Àmọ̀là wo.
1: Ìyàdìbò mo fẹ́ jẹ́ àmọ̀là.
0: Kò sọ bẹ́ẹ̀.
1: Mo fẹ́ di àmọ̀là.
0: Kò sọ bẹ́ẹ̀ o.
1: Ọ̀dà.
0: Ṣèbí tó yẹ kẹ́ fi fọ́lọ́run tó yẹ kẹ́ fi gbọ́ ti yín. Ogun ológun lẹ lọ ń ṣàbálẹ̀ lórí láìṣẹ́ di ẹ ti ń ṣàbálẹ̀ yín.
1: Nínú ogun ológun tó ń sọ náà lówó ti
0: jẹ́. Ọlọ́run mọ̀ jẹ́ nǹkan ó bù yín jẹ́bi tẹ́ ti ń ṣàbálẹ̀ ogun ológun.
1: Kò sí kankan tí ó bu àwa yìí. Àwa ó lògbà ọlọ́bẹ lẹ́yìn wa. sori ti wa ba wo eyin bayo lo la ri ta ba wo eyin bayo lo la ri
0: baba de bo olohun si leyin fun
1: olohun be leyin wa
0: olohun o si leyin alabo si
1: ki to ji laro laro bayi oluwa lo so agutan mi bo ko man ka
0: baba de bo
1: ki lo so yi
0: olohun o si leyin alabo si e lo fogun le fogun
1: olohun lo de
0: ogun ologun te sabale edide nbe o
1: ah ngba re sadi e ya le bo ngba sadi e
0: o mo so olohun mo je nkan obun isan bi te ti je pele
1: ni ogun sa won lo gba mi ni
0: ah
1: ah o gbori ti mo ko gba mo wole ni pe ma jaye o ni o won meyin ola so lo ni ti mo ko wole nkan ni omunu re bo sa ri pe ki lo si o toju e sa le koko ki lo de eh ya debo mo fe je amola
0: baba debo baba debo e lo da kokoro oko pada fun
1: fun won
0: e je n pada sinu ile nla
1: o ni won ma gun
0: e je n pada sinu ile nla
1: airo ya debo beko beko.

nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́mágbẹ́.

0: Balboa, West Radio, 89.3 FM, Awani Baba.
1: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ni kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó owó ga jara lọ o. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńlá ńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá, ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Ọ̀gá ni Master. Kí lẹ tún ń dúró ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Polo. West Broadcasting House. Ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nàìjíríà. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, gbogbo ń tẹ́ fẹ́, ojú kan ló wà.
2: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are Oyo State's number one family radio station. We connect with the hearts of families in Oyo State. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Ayo on 0706-840-7359. Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
3: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
4: The time is 6 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Lati ikoni konga agbomogbe 89.3 FM gerege lago mefa irolelu.
6: Gbogbo ọmọ Nàìjíríà, ìròyìn ayọ̀ ni mo mú wá fún yín láti kàn ní kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ṣé bẹ́yìn àgbàlagbà lẹ sọ pé káfọ̀ tún wẹ òsì, káfọ̀ sì wẹ ọ̀tún, àfọwọ́wẹ́wọ́ lọ́wọ́ fi ń mọ̀? Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni, a tún ti wá gbédé wákàtí kan ìgbádùn, wákàtí kan omi ọgbọ́n, wákàtí kan omi òye, làfikún sáwọn omi ọgbọ́n tẹ́ ti mu níkàn ní Wells Radio 89.3 FM. Bẹ̀rẹ̀ látọjọ́ kìíní oṣù keje ọdún 2026. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM yóò ṣe àfikún wákàtí kan sí àsìkò tá a fi ń gbóhùn sáfẹ́fẹ́ ní gbogbo ọjọ́. Nígbàtí ètò ìgbóhùn sáfẹ́fẹ́ wa yóò mọ bẹ̀rẹ̀ láago 5 ìdájí, tá a sì mọ tẹnu ètò bodò láago 12 òru. Àwọn ètò lọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan, orin aládìídùn, ìtanilólobó lásìkò tuntun àti eléyìí tó yẹ tó ń tàwọn ètò ìgbáládùn ẹ̀mí ẹni eléyìí tó wà fún gbogbo mọ̀lẹ́bí. Ẹ darapọ̀ mọ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM láti máa gba ìtanilólobó, àwọn ọ̀rọ̀ ìmúnilọ́kànlé àti ìgbáládùn ẹ̀mí ní gbogbo ìgbà lásìkò gbogbo láti aago 5 ìdájí sáago 12 òru. Ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ yín náà ni tó kún fún omi ọgbọ́n, ìmọ̀, àtòyé. Ẹ máa darapọ̀ ní gbogbo ìgbà. Ẹ ṣe tẹ̀nẹ́fẹ̀ wa, àwa náà ò sì ní já yín tàmọ́ ní ìgbà kọ̀ọ̀kan. Wells Radio 89.3 FM.

Eka leo, akoja kwa yoyin le walunde se tigbo yin late ikone konga gbon magbe Wells Radio 89.3 FM ti akale se opopona Alaafin Avenue Oluyole Estate Ibadan. Oye Olorun Adegoke ni oniroyin yin saaju egun awon koko to wa ninu iroyin na. Tinubu ti pàṣẹ ìwádìí lórí àwọn ilé-iṣẹ́ wọ̀nyí Google Meta X látàrí lílo iṣẹ́ àwọn oníròyìn lọ́nà tí kò tọ́ tí ò bófin mu. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fọ̀rọ̀ tuntun léde nípa akitiyan tó ń lọ lọ́wọ́ lórí iṣẹ́ ìdóòlà látàrí ìṣẹ̀lẹ̀ ìjínigbé eléyìí tó wáyé ní ilé ẹ̀kọ́ tó wà níjọba ìbílẹ̀ Oríire. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ìyún INEC tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti fi kún àkókò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò wọn sọ́dẹ̀ ọjọ́ 26 oṣù keje. Àjọ tó ń wòye bí nǹkan ti ń lọ lójú ọjọ́ lórílẹ̀-èdè yìí yún NIMET wọ́n ti ṣe ìkìlọ̀ ẹ̀kún omi eléyìí tó lè fa omi yalé ní ìpínlẹ̀ Èkó, Ogun tó ń ti àwọn ìpínlẹ̀ 25 mìíràn. Ní báyìí ẹ̀gbọ́n ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àjọ tó ń rí sí ààbò àwọn oníbàárà olùmúlò yún àjọ FCCPC láti ṣe iṣẹ́ ìwádìí lórí àwọn ilé-iṣẹ́ ìmọ̀-ẹ̀rọ tó ń ti àwọn ojú òpó tó ń lo ìmọ̀-ẹ̀rọ ìgbàlódé AI lórí ẹ̀sùn lílo iṣẹ́ àwọn ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí kò bófin mu. Ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé àkọránṣẹ́ ìwé ẹ̀dùn èyí tí àwọn àjọ akọ̀ròyìn Nàìjíríà kọ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde oníròyìn tó wá jáde lónìí látọ̀dọ̀ ọ̀gá àgbà àjọ FCCPC lè tó ń rí sí ọ̀rọ̀ ààbò àwọn oníbàárà olùmúlò tó jẹ́ tí ó wá ṣàfihàn pé iṣẹ́ ìwádìí ọ̀hún yóò dá lórí àwọn ilé-iṣẹ́ ìmọ̀-ẹ̀rọ bíi Meta, Alphabet, ilé-ètò ní Google àti X tó ń ti àwọn ilé-iṣẹ́ ìmọ̀ ìgbàlódé AI ní Nàìjíríà. Ìdarí ọ̀hún sí àjọ FCCPC ó ló wáyé nípasẹ̀ mínísítà fún àlàyé tó ń ti ìlanilọ́yẹ̀ orílẹ̀-èdè yìí tó sì ṣeé ṣe kí ìgbésẹ̀ ọ̀hún ṣínà ìbáṣepọ̀ ọ̀tun láàrin ojú òpó ìmọ̀ ìgbàlódé àti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ròyìn tuntun léde lórí akitiyan iṣẹ́ ìdóòlà tó ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń tẹ àwọn olùkọ́ tí wọ́n digbe ní ìjọba ìbílẹ̀ Oríire. Àwọn àfi dáwọn ará ìlú lójú pé àwọn àjọ aláàbò ń ṣiṣẹ́ láìtẹ̀tì láìsinmi láti rí pé wọ́n dóòlà àwọn ènìyàn náà. Nínú ọ̀rọ̀ tó jáde lójú òpó X ìjọba lónìí níbẹ̀ ó ni wọ́n ti ṣàfihàn ìfarajìn wọn lórí àrídájú ìgbà padà wálé láyọ̀ àwọn ènìyàn náà kí wọ́n sì dá wọn padà sí àkàtà àwọn mọ̀lẹ́bí wọn. Ìjọba wá ṣàfihàn báwọn ti dúró pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ọ̀hún tó ń ti ọ̀rọ̀ lórí pé àwọn ní ìmọ̀lára bí wọ́n ti ní ìrora. Ìjọba wá pé àwọn ó tẹ ọwọ́ iwájú láti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ aláàbò láti bá rí àrídájú pé wọ́n tú àwọn ènìyàn wọn sílẹ̀ àti láti rí pé àwọn fojú àwọn aṣebi náà kata ìdájọ́ òfin. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti fi kún àkókò ìgbésẹ̀ ìforúkọsílẹ̀ àwọn olùdìbò pẹ̀lú àfikún ọlọ́sẹ̀ méjì ni tó fi mọ́ àfihàn ojú òpó ìforúkọsílẹ̀ fúnra ẹni lórí afẹ́fẹ́ fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ di olùdìbò fún ìgbà àkọ́kọ́. Komisanna elétò ìdìbò REC ní ìpínlẹ̀ yìí Ọ̀jọ̀gbọ́n Adeniran Ramon Tela ó ṣàfihàn ọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tó bọ́ sọ́wọ́ àwọn oníròyìn lónìí. Gẹ́gẹ́ bó ti wá fìléde ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n ṣètò kó parí lọ́jọ́ ẹtì jímọ̀ ọjọ́ 10 oṣù keje ọdún 2026 tẹ́lẹ̀. Ní báyìí ìgbésẹ̀ ọ̀hún yóò wọ ọjọ́ Àìkú ọjọ́ 26 nínú oṣù keje ọdún 2026 jákèjádò àwọn ilé-iṣẹ́ àjọ elétò ìdìbò INEC ní Tìbútòrò ìjọba ìbílẹ̀ 23 níye. Ọ̀jọ̀gbọ́n Tela tó wá tẹ̀ wájú nínú àfihàn ọ̀rọ̀ rẹ̀ nípa ojú òpó ìforúkọsílẹ̀ àwọn olùdìbò fún ìgbà àkọ́kọ́ tí ó pé yóò máa jẹ́ ṣíṣí sílẹ̀ ní ọjọ́rú ọjọ́ 8 oṣù keje ọdún 2026. Àjọ tó ń wòye bí nǹkan ti ń lọ bó ti ń rí lójú ọjọ́ ìyún àjọ NIMET wọ́n ti ṣe ìkìlọ̀ lórí àwọn agbègbè tó ṣeé ṣe kí wọ́n máa dojúkọ ewu ẹ̀kún omi lórí ìbọ́wọ́ òjò ti ń rí láti ọjọ́ 1 wọ ọjọ́ 10 oṣù keje ọdún 2026. Àjọ NIMET ti ṣe ìkìlọ̀ wípé ọwọ́jà òjò bí ti ń rí ó lè ṣokùnfà ẹ̀kún omi tó ń fa omi yalé láwọn ìpínlẹ̀ 27 níye ní orílẹ̀-èdè yìí. Nínú ìwé àmọ̀ràn ilé-ìtàn fìlédè lánàá òde yìí níbẹ̀ làjọ NIMET ti tọpasẹ̀ ewu alágbára ọ̀hún mọ́
oju aroro da ele eto waye ninu osu kefa to si ti mu ki gbogbo ile ko jeme lai lanfani lati gba kun omi to ti wa ninu ile mo gege bi ajo ohun se wa fi lede awon ipinle to sese ki won mo ni iri ekun omi to nfa omi yale lakoko yi ona ni awon ipinle bi ipinle Taraba Sokoto Borno Zamfara Katsina Kaduna ipinle Nasarawa Plateau Adamawa Kwara Kogi ipinle Oyo Ogun Eko Osun ipinle Ekiti Delta Edo Abia Imo ipinle Anambra to fi mo Enugu Akwa Ibom Cross River Rivers ti ipinle Bayelsa

0: Melu won ni yo feyinti gege bi lara igbimo oludari won ni ojo kokan leni ogun osu kejo odun 2026 ile ifowopamọ orun foro na lede loni lakoko ipade awon igbimo adari won pelu alaye nipa bi etu na bo se se koko leyin to ti pari odun meji la re gege bi ile ifowopamọ apapo orilede yi yun CBN bi won se fi lole ile ifowopamọ won tun wa fi oruko eni ti o gba po alaga na lede iyan Emmanuel Inurom eni ti ise re tonti yin sipo re yo bere si ni mule ni ojo ti elumelu ba fi eyin ti gangan ile eko Christ Ambassador International College CAIC ni Oluyole ni won ti ro awon akeko jade won tun lo lati je asoju to to ninu Jesu Christi lati lepa aseyori tonti ipinu to fi mo lati farajin si ilana Kristeni ninu gbogbo ilakaka won igbese igbani niyanju ohun lo waye lati enu oga agba lase ile eko na Ajinrere obirin Lilian Bademosi ni akoko ayeye ikeko jade to waye ni gbangan ile eko na nibe oni alase oga agba ile eko ohun lo ti foro lede
1: awon mo wa to nlo ati so fun yi pe olodun ti ran wa lowo ni ile eko Christ Ambassadors International College Loluyole Estate ni bi pe ipele o se pataki o ni ase kin fi ipele foundation la kin fi sere agbagbe pe mo to ba ti wa sodo wa ni bi apart from just a call subject on se imo olodun tori pe bi won se nlo sinu aye won ni lo imole to je pe lati odo olodun nikan lo ti le wa won ti se danwo won ti yege nu wa dun most of them lo ti re admission si different universities to won se lọgbọ pẹ kọ ta ti fi kọ wọn níbi àbí àná ni pé wọn á túbọ mú lò sí kí ọlọrun á ràn wọn lọwọ kí wọn á túbọ máa yege.
0: Bákan náà ẹni tó jẹ́ bí olórí ní ilé ẹ̀kọ́ ọ̀hún ọgbẹ́ni Christian Ojim ò tó fi mọ́ àwọn olùkọ́ tó ń tẹ àwọn alágbàtọ́ níbi ayẹyẹ ọ̀hún wọn kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kú oríire àṣeyọrí ìbọn ti parí ètò ẹ̀kọ́ girama wọn wọn wá rọ̀ wọn láti tẹ̀ iwájú nínú ìlànà àti inú ìgbésẹ̀ títayọ eléyìí tí ilé ẹ̀kọ́ ọ̀hún fi kọ́ wọn tó fi mọ́ ìlànà rere ní ìlànà ti Ọlọ́run.
2: Orúkọ tèmi ni Ọládọ̀tun Olúyọrí. Ọ̀ràn ìyànjú tí máa gba àwọn ọmọ tó ń ṣe olúborí lónìí ni pé kí wọ́n gbìyànjú kán ṣe aṣojú Christ Ambassador in a positive way níbi tọ́gbà ń bá ràn wọn lọ.
3: Orúkọ mi ni John Ogundare. Ọ̀rọ̀ ìyànjú tí mo ní fún àwọn ọmọ tó ń jáde lẹ́gbẹ́ mo lè gbà wọ́n níyànjú pé kan tó ti rí kọ́ náà kán máa tẹ̀síwájú nínú ẹ̀ kán máa ṣe dáadáa kán gbẹ́kẹ̀lé Ọlọ́run kán tẹpá mọ́ ẹ̀kọ́ wọn.
0: Lorúkọ àwọn akẹ́kọ̀ọ́ jáde olórí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ni ọkùnrin yóò tolúwa lògo aládémẹ́yìn tó fi mọ olórí àwọn akẹ́kọ̀ọ́ lóbìnrin tèmílolúwa ọ̀ṣúndínà wọn dúpẹ́ lọ́wọ́ àwọn alábòjútó ilé ẹ̀kọ́ ọ̀hún tó fi mọ àwọn olùkọ́ wọn tó ń ti àwọn òṣìṣẹ́ nílé ẹ̀kọ́ náà fún pípèsè ẹ̀kọ́ tó yè kóró fún wọn pẹ̀lú ìtọ́nisọ́nà ní ìlànà ẹ̀sìn kìrìsìtẹ́nì. Ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ọ̀hún oko fún ọ̀pọ̀ àdúrà ìjọsìn ọ̀rọ̀ rere fún ìsinmi àti àfihàn pàtàkì tó fi mọ́ pínpín àmì ẹ̀yẹ fún àwọn tó ń kẹ́kọ̀ọ́ jáde ọ̀hún bí àwọn òbí ọ̀rẹ́ ojúlùmọ̀ tó ń ti àwọn afẹnifẹre bí wọ́n ti ṣe kóra jọpọ̀ láti bá àwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún ṣayẹyẹ. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó ṣùyọ nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí. Ààrẹ Bọ́lá Tinubu ti darí àjọ tó ń dáàbò bo àwọn olùmúlò yan FCCPC láti ṣe ìwádìí lórí àwọn iléeṣẹ́ ìmọ̀ ẹ̀rọ àti ojú òpó ìgbàlódé AI lórí ẹ̀sùn pé wọ́n ń lo iṣẹ́ àwọn àjọ agbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lọ́nà tí kò bófin mu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ìròyìn ọ̀tún léde nípa akitiyan tó ń lọ lọ́wọ́ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti olùkọ́ tí wọ́n jigbe níjọba ìbílẹ̀ Oríire. Àwọn afidá àwọn ará ìlú lójú pé àwọn àjọ aláàbò ń ṣiṣẹ́ láìsinmi láti rí àrídájọ ìtúsílẹ̀ láyọ̀ wọn. Àjọ olómìnira tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè yìí yan INEC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fi kún àkókò ìforúkọsílẹ̀ àwọn olùdìbò pẹ̀lú ọ̀sẹ̀ méjì tó ń ti àfihàn ojú òpó ìforúkọ fún olùdìbò ní nígbà ìkọ̀kọ̀ àbí nǹkan ti lójú ọjọ́ lórílẹ̀-èdè Nàìjíríà náà ti ṣe ewu ẹ̀kọ́mi tí ó bẹ̀rẹ̀ látọjọ́ kínní oṣù keje sí ọjọ́ kẹwàá ọdún 2026 tá a wà yìí. Ilé ìfowópamọ́ UBA kéde ìpè alága àwọn tó ní ẹlú mẹ́rin ẹ̀yìntì lọ́jọ́ kọkànléníogún oṣù kẹjọ ọdún 2026. Èyí lópin àkójọpọ̀ ìròyìn ilé wa fún ti alẹ́ òní àkójọpọ̀ tó ń ti àtúntẹ̀ ìròyìn ọ̀hún ló wáyé látọwọ́ kúnlé olówù. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893 bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ẹ̀tì bá wa pin káàkiri lójú òpó Facebook wa Wells Radio 893 FM fan page lórí ìtàkùn àgbáyé.

0: lórí ẹgbẹ́ta ọ̀tọ́.
1: Mr. Jani Kehinde Leraye Rakola wọlé lẹ́lẹ́kejì. Oya kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo bí yín?
0: Ẹni Adìẹ Kókó ọmọ yẹn lágbà.
1: Ẹbí kọ́ mo sọ bẹ́ẹ̀ yín lẹ sọ bẹ́ẹ̀ owó lèmi ní kẹpà.
0: Bọ́ọ̀lù mi ti fẹ́ kú.
1: Ó yá pápá àbádọ́.
0: Mo mú nọmba 30.
1: Nọmba 30.
0: Nọmba 30 yóò máa ṣe sí.
1: 30 ti lọ, ó ti lọ ẹmú mi.
0: Nọmba
1: 16. Ṣóṣìwà. Ok, 16. Accountant ní fún yín ní 300.
0: Ẹ̀wọ̀ ẹmu wa ń bà ló kù.
1: Kí mú yóò kú bá. Ẹgbà. Jẹ́ wa máa lọ lé.

nǹkan wo ni gbogbo ayé ń dàgbére kiri tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní aláàfin Avenue Olúyọ̀lé Estate Ìbàdàn Ọ̀yọ́ State Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́, ojú kan ló wà.
1: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà. 89.3 FM, your preferred wholesome radio.
2: Ọmọ Ọlọ́run o, máa yọ, máa jó nínú ọdún yìí o, ẹ ò yà yọ ìṣẹ́gun. Ẹni ọdún bá láyé, kí ló wá ṣe tó lè mú jójó? Mo kí gbogbo yín pé ẹkùnjọ mẹ́ta o. Ẹni tí ó ń kọrin tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion. Ọdún lọ sókè. By the grace of God, leader Good Women Choir CAC Ìbàdàn. Mo fẹ́ ròyìn pé látòní lọ kẹ máa gbọ́ West Radio Kànga Agbọ́nmàgbẹ́ 89.3 FM, ìkànnì tó kún fún ọgbọ́n, ìmọ̀ àti òye. Ẹni kẹ máa yí rédíò yín sí o, ẹ má yí kó ń bẹ́ o, ẹ sì gbádùn Ọlọ́run. Ẹni tẹ́ ń gbọ́ o ni Mama D.A. Fashion. Ọdún lọ sókun, àlàáfíà fún yín.
3: Nínú ọdún yìí o, ẹ ò yà yọ ìṣẹ́gun.
4: Ṣé wo gbọ́ bí ìjọba àti iléeṣẹ́ rédíò pẹ̀lú móhùnmáwòrán bí wọ́n ṣe ń ké tantan wípé kí ẹ mọ́ da ìdọ̀tí sójú pópó àtinú gọ́tà mọ́? Má mọ̀ jẹ́ kí ọmọ rẹ lùgbàdì àrùn onípámẹ́dì, kọ́lẹ́rà, táífọ́ọ̀dù àti ibà pọ́njúpọ́tọ̀. Bó o bá ti ẹ̀rọ tara rẹ, ṣáàrò ti dìbò.
5: Ẹ jẹ́ yàgò fún nǹkan tó lè fa omi yalé, agbára ya ṣọ́ọ̀bù. Iléeṣẹ́ Wells Radio 89.3 FM ló ń ké tantan sí yín létí wípé àlàáfíà yín ò dọ̀wọ́ yín o.
6: Bàṣírá, ètò ìdìbò gbogbo gbòlómọ̀ tó ti wọlé dé tó gbẹ́rẹ́ yìí.
7: Wo, èmi ò ní káàdì ìdìbò járe.
6: Iyán ò da tó, so kò tí ìgbọ́ bí kàn ní Kànga Agbọ́nmàgbẹ́ ṣe ń fọn rere rẹ̀ sétí aráyé pé ẹ má ṣe gbàgbé láti gba káàdì ìdìbò alálòpẹ́ PVC yín, torí òun ni agbára yín láti yan àwọn olórí tẹ́ ẹ fẹ́ sípò. Ó sì ní ohun yín láti sọ̀rọ̀. Ó yá kí ló dúró dé? Tara ṣàṣà láti kàn sí wọn lọ́fíìsì àjọ INEC, eléyìí tó súnmọ́ yín láti gba káàdì ìdìbò alálòpẹ́ rẹ ní ọ̀fẹ́.
8: Rántí o, wípé káàdì ìdìbò rẹ ni ohun rẹ, ìdìbò rẹ, ọjọ́ ọ̀la rẹ. Lọ gba PVC rẹ lónìí kí o lè fìbò rẹ sọ̀rọ̀.
1: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
9: Welcome to Junior's International School, Ibadan, where academic excellence thrives in an atmosphere of love, care, and safety. With a team of experienced and dedicated educators, we inspire young minds in a stimulating environment that nurtures learning, creativity, character, and confidence. Our rich and dynamic curriculum prepares pupils for outstanding success in both local and international examinations, opening doors to limitless opportunities and a bright future anywhere in the world. At Junior's International School, we go beyond academics. We identify and nurture every child's unique potential, raising globally minded leaders guided by strong moral values and godly principles. Join us in shaping tomorrow's leaders today. Admission test into pre-nursery to year 5 holds on Tuesday, 4th August 2026. Venue, Junior's International School, Alaafin Avenue, Olúyọ̀lé Estate Ìbàdàn. Time 9 AM. Admission forms are available online at www.juniorsinternationalschool.com/admissions or at the school premises. Juniors International School, Center of Excellence.
1: Ẹ filẹ̀, ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.

0: ẹyin mi náà túbà kọdá ayé mo túbà ṣẹdá ọrùn olódùn tó máa rí ọba rè ọba tẹrẹrẹ kárí ayé gbogbo ẹ tó jẹ pé olódùn mari ọhún nìkan lọba lára tí ṣàrà tí fàrà dá àyàn lára ètò ń fàrà nú ènìyàn láti máa dára bó ti wù ú olódùn tó máa rè kábíyọ sí rẹ o. bẹẹni olódùmọrè ní ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ òun ló ti wà káwọ ẹdá àwọn ádámà káwọ ẹdá dá irun àwọ ẹdá ènìyàn ká tó máa wà lórílẹ èèpẹ ó dá ènìyàn lẹni tí mí ó dá ntí òmí ó dẹran kò nù gbọ ó dẹ èyí tí ń fà yá fà ó dẹ èyí tí ń fẹsẹ rìn ó tiẹ tún dẹ èyí tí ń fò lókè ó tún wá dá wọn ntí òmí ó fi gbogbo nù gbọ ó fi gì sínú gbọ ó fi wéko sí lóríṣiríṣi bá ń lọba àrà ló dá sí gbogbo inú ayé yìí ó wá fi wọn ṣàrà ó wá sí gbogbo ẹlẹ́lẹ́sọ̀ọ́ ẹlẹ́sọ̀ọ́ gbogbo wọn náà tún lẹ́wà àti wọn olódùmarè dákálukú bó ti dá àyàn pẹ̀lẹ́wà àti ẹ̀ ló dẹranko náà ló tún fi sàmì àrà ó tún wá mọ àwọn tí ń bẹ nù gbọ́nà ó tún fi sàmì àrà mo gbósòbà fún kábíyọ̀sí olódùn tó mọ̀rẹ́ o. alámọ̀ rẹ tó mọ̀ rí mi ọ̀mọ̀ràn tí mo yún inú ògbìn kábíyọ̀sí tó mọ̀ mí tó mọ̀ ọ́ mo ṣèbà kọdá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbá dániwáyé o mo ṣègbà gbogbo ọba ládéládé ilẹ̀ yorùbá láṣálẹ̀ tòní o kábíyèsí o mo wọlẹ̀ forí adé ẹjọ ojú mi ń ṣe láṣálẹ ètò ní mo ṣe bá àwọn àgbààgbà àwọn tó ti wí kí n tó wí àwọn tó ti sọ kí n tó sọ àwọn tó ti tẹ kí n tó tẹ mo ṣe bá àwọn àgbààgbà o gbogbo lóye lóye bọ̀rọ̀ kìnní oyún inú àṣẹ ẹ̀bí ọ̀dọ́ langba lẹ́yìn ni ọmọdé lẹ́yìn ni mo júbà kálukú ẹ̀yin ò lólódì ẹnì kankan gbogbo yín mo ṣe bá yín láṣálẹ̀ ètò ní o ẹ̀ka alẹ́ o ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi láṣálẹ̀ yìí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé dé bó bá ti di ní aago ẹni bí ó bá ti di ilé ètò tiwa làṣà tẹ́ ń gbọ́ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ aago mẹ́wàá la mọ̀ ń ṣe wọ mọ́kànlá ẹ̀yìn ìyá ti mọ̀ pé ayọ́lọ̀ èyí ti ṣe ó tètè yá lónìí. mo ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ náà pé àgbà mo fi kíní ọ̀hún sójú òpó ayélujára wa mo jẹ́ mọ̀ pé aago mẹ́sàn-án àbọ̀ ní báyìí yóò sì wá aago mẹ́wàá àbọ̀ bó bá ti di gbogbo ọjọ́ ajé báyìí ńlẹ̀ tó ti wá làṣà ni mo ń gbìnà yá aago mẹ́sàn-án àbọ̀ òní ò mọ gbìnà yá báyìí tá a sì mọ ṣé mo sọ lọ́sẹ̀ tó lọ náà òun náà mo sì tún tún rán wa létí bóyá ẹ̀yin ti ẹ̀sẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ o ẹ kú sí àtàárọ̀ tí wá làṣà ń lè tò tẹ́lẹ̀ láǹfààní àti mọ gbọ́ lọ́wọ́ o níbi tá a ti mọ ń sọ àwọn nǹkan tó rọ̀ mọ́ àṣà àti ìṣe wa tá a mọ ń pẹ̀ kẹ́lù wípé àṣà àti ìṣe ilẹ̀ yorùbá kò gbọ́dọ̀ parun tó ráwa la lè dé ilẹ̀ yorùbá dùn púpọ̀ léde nínú ká sọ̀rọ̀ ká gba ìyá gbẹ̀yẹ bọ̀ ńbẹ̀ nínú ká wá ṣe fáàrí ká dojú ń pèsè agba ìyá gbẹ̀yẹ ṣé ká tún sọ̀rọ̀ nípa ìwọ ọmọlúàbí wa ni bó bá sobìnrin ni bó bá jí lòórọ̀ yóò forúnkún ẹsẹ̀ rẹ̀ méjèèjì kúnlẹ̀ fún ìyá àti bàbá tó ń ta wọn àgbàlagbà ẹ̀yin òbá tún gba wọn tún gba gbòsàbọ̀ ní alágbọ̀nbẹ̀ náà bó bá sọ ọmọ ọkùnrin ni yóò dọ̀bálẹ̀ gbalaja fún àwọn àgbàlagbà ni lára àwọn ọmọlúàbí kárí ni ká ṣàpọ́nlé ẹni ká sọ yàyà ká ṣàyẹ́ sí àwọn ènìyàn ṣé ká tún wá ṣàlejò èèyàn ni ṣé tá a bá tún wá fẹ́ pàtẹ àríyá tá a fẹ́ ṣe tá a fẹ́ pàpèjẹ tá a pètò nílé tẹlẹmù tá a bọ́ kó wá àwọn èèyàn yorùbá tún gba yóò gbẹ̀yẹ bọ̀ kí àṣà alẹ̀ yorùbá tó ń ti ṣe wa kó mọ̀ bá wa parun kó mọ̀ bá wa dohun ìgbàgbé torí kò bàjẹ́ láyé olúgbọ́ bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé àrẹ̀sà kò sì gbọ́dọ̀ bàjẹ́ lórí èmi àti ẹ kò ní torí mi bàjẹ́ bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ torí tiẹ̀ náà bàjẹ́ nítorí ẹ̀ ńlá ṣe ṣàgbékalẹ̀ tó ti wá làṣà torí èdè yorùbá dùn àṣà wa sì dùn àwa la làṣà o bẹ́ẹ̀ àwa la ni ìṣẹ̀ṣe. ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ wells radio 89.3 fm ibẹ̀ lẹ́wà yóò ibẹ̀ lẹ já sí ibẹ̀ lẹ ti ń gbọ́ wa báyìí lálẹ́ yìí tí wá làṣà òun náà sì lètò tẹ̀ ń láǹfààní àti mọ̀ gbọ́ lọ́wọ́ orúkọ ọmọ báyìí ò ní ìjánu ọmọ wọ́n pé àwọn àgbààgbà wọ́n pé ilé báyìí là á wò kó tó di pa sọmọ ló kọ òkọ bọ́ bá sì sọmọ ní ọ̀pọ̀ ọ̀gbà á máa ru ọmọ ẹ̀yìn àwọn àgbàlagbà yìí kàn án ṣàdédé sọmọ ló kọ ọmọ tán bí to ba bi omo bayi won koko wonu le ohun pe oruko omo wo oruko wo lo ya so omo yi won wo awon in to sele to ro mo ibi re ko wo ti di ko wale aye awon to ro mo ibi e won wo akose jaye re won ro gbogbo n to ro mo iseda re bo ti waye bo ti di omo bo ti denu ebi ohun ati nu ebi tan bi sigan ko to de pe won o fomo loko omo ti won bi to jo baba ni mi o ko temi o yi pada oye olorun adekoke lo ko temi je
1: gbogbo ama yoruba tin be ni le loko leyin odi mo oge si lawa lawa koni mo ki gbogbo yin pata ngoro godo mi o momo lolodi ani
0: se mo pe lori eto ti wa lasa orisirisi nkan to ro mo asa to nti se le yoruba lati gbe yewo ta ti salaye ati yinana nipa asa ati ise wa ta se bon sira wa ngbere pako pe e mo ja so lenu ka mo sapo yako ta mo npe a mo nke tantan ta se mo pariwo pe tete pada wale o tori ile la bo isimi oko tete pada wale o
1: nko ba lebi dudu la dudu o
0: ni dudu la dudu opolo wa odudu eyan le jawo lawo dudu lo oto eyan opolo wa odudu be ko doba ke o to de wipe eyin agbado daye nkan la die tin je ewe awon agbagba won po we kan won pe be bo mu ti ma po ko ma mugi enyo ko to de pa won nkan aye ode oni awon nkan gba lo dede nkankan la won baba wa ti se tele ti won si se ti nkan si nlo bo ti yo lo cho si wahala olawon asa ti se le yoruba to je pe won to bo ti yan to won pe igbese nilana to je kan gbe ti nkan si ndo fun to nile tele mu cho si wahala ti o se gbon mi si omi oto ti o si ekun ohun o se ipayin keke ti won se n gbe ninu irepo ninu isokan ti won se n fowo wewo towo won fi mo ti won se n bara won gberu oke ti gbogbo e se n lo bo ti yan lo ti o wa si wipe amo re nikan amo ya soto pele yo se ra ra ba awon baba nla baba wa won ni irepo won ni isokan en yo won ife joba laarin won la koko gba na
1: omo yoruba
0: e mo pe lori eto ti wa lasa pupo lori sirisi nkan lo ati menuba to ro mo asa ati isele yoruba ba ati menuba to ro mo asa isomo loruko mo ti isomo loko lati menuba to ro mo igbeyawo be yan ti se to fi dalaya nle bo mo ba to loko ni en yo be yan ti se awon itona tanto igbese tanto asa pere taye atijo amumo taye ode oni gbogbo e layanana bi won ti selu eto selu le yoruba ninu agbole kan ninu idile kan gbogbo e lati yanana lori eto yi ta menu ba mo ti selu atumumo te eto selu aye ode oni ati so lori eto yi a kuro nibe a soro nipa won je ibile to je pe pupo nu won ti n do won igbagbe awon je ibile tin be laye atijo to je pe baba menu ba fe lomi bayi to ba ran ti re won pe awon ran ti onje nibe lati menu ba awon onje ibile bi sapala tepo ti yo e ti mo abari e ti mo egbo atewa lamuluke wa bam la won je ibile to je pe awon ti dan bayi we yo kuda isu epo isu elepo eyan na nbebe lori sirisi ba awon je ibile amenuba atun soro nipa awon ise ibile awon se tawon agbalagba ti won ye pe ori akese awon agbalagba nikan won se tan si laye atijo bi akope bi si ode ori sirisi ba agbe to je pe awon se ongo fe wopo mo en yo gbogbo e lati menuba lori eto yi lori sirisi koda asoro npo odun bile atun mu itan to ro ma won odun bile won atun mu loko kan ejeji aso itan ru osogbo ba won aro oso igbo mo ti di won ba ti bi won ti pe won lo sogbo oso igbo mo ti so won do sogbo ati so lori eto yi boye yin wa sese n darapo mo wa te ti po loju oko Facebook wa e lo wa ti wa lasa nbe ba ti n wo e ti mo ri lori sirisi baun okujo opo wa Wells Radio 893 FM fan page. Lori shirishi ba neti wala sa tu wambe. E ba ti wolo ko ke jeji. E tu ma ke ko kwen ko e tu ma ne ma kwen ma. E ba mwaro sogbo se daro sogbo. Ati so lori shirishi ba on. Koda elewa asakman. Ati tando we elewa asakman. Ati so ode afifila kweni ojo kanin niki ma. Ati so lori eto yime lo me lo la fe ka. Nenu enye adekwele.
1: Tata engo komo onge zi lawa alarwa. Baby Yoruba lo lata. Yoruba lo lede.
0: Odun ipile to jepe ajodun odun egun tansele. La koko ta wayi. Ati menu banyo na ta tun shalaye. Bi awon oloye awon elegun awon to je alamojutu asoju re ni lukokan. Bi ipo won ti gasi. Bi igbalegun ti ri. Iwa awon elegun to wa. Awon egun alagbara to wa. Awon egun ti won lo lati fi sure funlu. Awon egun onidaraya to wa. Orisirisi egun to fi njagun to wa. Enyo. Mo so asalaye lori eto yi lori sirisi be la menuba lapan sopa mo menuba begun ololu ti tobi to nle ibadan to je pobirin o gbodo fojuri itan egun ololu ati so lori eto yi libi tan ti lo segun ololu wa to fi wa di wipe ori to wa agbari to wa lara eko egun ololu mo so bo ti je lori eto yi ati salaye opo kan lori eto yi tori e le se gbodo ma gbo ti wa lasa e ma gbo kan ni kanga gbo ma gbe Wells Radio 89.3 FM ni gbogbo ogba ke gle mo bi nkan ti nlo ke tun le ni mo kun imo ke ko kun eko.

0: Yorùbá lónìká.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo ń gbogbo ọjọ́ ajé àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú òwúre ká tó mẹ́nuba náà ètò tá à ń lọ. Òní tún lọ́jọ́ ajé o, òní tún lọ́jọ́ ajé, ìlàjì àkọ́kọ́ ọdún àti lò já o. Ìlàjì ẹlẹ́ẹ̀kejì ọdún ìlamọ̀ tún ti gbẹ́nu lé báyìí ìlamọ̀ tó ti ń lò lọ wẹ́rẹ́dì wẹ́rẹ́ yìí o. Ó yà ẹja tẹnu bàṣẹ, ẹja wúre talẹ́ òní, ẹja gbé ojú wa sókè sọ́dọ̀ olódù tó màre, ẹja wí fún adániwáyé pé kó dákan kó ṣègbè lẹ́yìn wa kí orí wa ẹlẹ́dàá wa ìṣẹ̀dá wa kó mọ́ gbàbọ̀dẹ̀. Jíjẹ mímu là ń bá kà, ohun tájẹ táàmù là ń bá kà. Gbogbo làálàá kòókò dandan wa nílé ayé kí gbogbo ó lè jọra wọn náà ni. Ká lè ríná ká lè rílò ká lè bẹ́gbẹ́ pé ká lè bá gbà mú ni. Ó yẹ ẹja wúre àṣálẹ̀ tòní wípé ibi àtàwá ti ń wà ń tájẹ lọ ká mọ́ pàdé ní tí ó jẹ wá. Ká mọ́ sì di ẹni àgbékádìgbàdìgbà. Ká mọ́ dẹni tí wọ́n mọ dùkádìgbàdìgbà pé ẹ bá ń wò ó, ẹ bá ń wò ó, ká mọ́ rí wẹ̀. Bàtà ọ̀fọ̀ ó kéré ó tóbi ni ká mọ̀ bọ́ sẹ́nu ọ̀nà kó wà wá. Ó yẹ sọ́dìbúrì àṣálẹ̀ tòní ẹ̀ mọ́ wí tìyín o.

àwọn lóríṣiríṣi ọ̀nà làwọn bàbá ńlá bàbá wa ń gbà fìrànra wọn lọ́wọ́ ìyá o ẹ̀mú kèké ẹ̀mú gbohùngbohùn ẹ̀mọ́ kàálẹ̀ báhùn àwọn ọ̀nà ó pọ̀ jaburata ó pọ̀ jàǹtìrẹ́rẹ́ ṣùgbọ́n a mẹ́nuba péréte tá a bá lè mẹ́nuba nítorí ìjọba àkókò ẹ̀mọ́ pé ojú ọjọ́ òdó dẹni kankan àkókò ń lọ ń tiẹ̀ nu kò ẹ̀ dúró dé èèyàn kankan. Lára àwọn ọ̀nà táwọn bàbá ńlá bàbá wa máa ń gbà láti fi ṣèrànlọ́wọ́ fúnra wọn òun náà ni àárò ṣíṣe ẹyọ àárò ṣíṣe lára àwọn ọ̀nà tá ń gbà ṣe ìrànwọ́ fúnra wọn náà nu ṣe ẹ wá rí àárò ṣíṣe yìí ètò ìrànlọ́wọ́ tí àwọn ènìyàn àwọn gìrìpá àwọn tọ́jọ sanago tọ́jọ lágbára tó fẹ́ẹ́ dọ́gba bí àwọn tán jẹ́ irọ̀ àwọn tí wọ́n jọ jẹ́ irọ̀ kan náà bóyá mi àtàwọn ọ̀rẹ́ mi tá a jọ wà ní irọ̀ kan náà tá a jọ jẹ́ ẹgẹ ṣàwáwù kan náà ẹyọ bóyá wá ní sí ọ̀hánì bóyá ó lè jẹ́ ẹ wo bí mo ti jẹ́ ìkálẹ̀ ẹ fòkàn fojú wò pé kápọ́kùnrin ni mi báyìí mò ń ṣàpẹrẹ fún yín ni o ẹyọ àpẹrẹ mò ń ṣe o àárò ṣíṣe ọ̀hún ọ̀nà ìrànlọ́wọ́ ẹni lọ́wọ́ ni àwọn èèyàn tán jọ jẹ́rọ̀ tán jọ jẹ́ alágbára kan náà pé agbára wọn fẹ̀ẹ́ dọ́gba ẹyọ wọn wà á kóra jọ pọ̀ wọn kóra wọn jọ pọ̀ wọn lọ bá ẹnìkan ṣiṣẹ́ ní oko rẹ̀ pàápàá jùlọ ní oko ẹyọ àwọn ọkùnrin ni mo ń sábà ṣe àwọn obìnrin náà mo ń ṣe tiwọn ò tọ́wẹ́ pé àwọn ọkùnrin wọn kóra wọn jọ tọ́jọ jẹ́rọ̀ ẹgbẹ́ kan náà wọn kọjá lọ sóko wọn lè kọjá lọ sóko ẹnì kínní láti lọ ràn lọ́wọ́ tí wọn jọ ṣiṣẹ́ oko rẹ̀ wọn jọ ṣiṣẹ́ oko ẹni àárò nù ṣe ẹ wá rí àárò yìí wọn mọ ń san o wọn san àárò mọ̀kànmọ̀kàn báyìí ló yèé kàn dandan ni a máa ń san àárò padà ìwọ tí wọn bóyá bí ìwọ àtàwọn ọ̀rẹ́ rẹ mẹ́wàá lẹjọ ṣiṣẹ́ oko tèmi lónìí ó bá dọ̀la a wà nú oko ọ̀rẹ́ rẹ kejì a tún wá ṣe bẹ́ẹ̀ náà a bó náà ṣe tiẹ̀ ó sì tún lè jẹ́ pé ọjọ́ míì náà ṣùgbọ́n mọ̀kànmọ̀kàn ó ní oyè rẹ̀ kàn bí a ti ṣe fún ta lára a ṣe fún ta jèrò náà tá a fi ṣe tí ẹ kárí ìyún náà pè ní àárò ṣíṣe wọn máa ń gba ọ̀nà ọ̀hún láti fi ṣèrànlọ́wọ́ fúnra wọn pàápàá jùlọ nínú oko dandan sì ní láti san padà dandan ni bó bá kàyàn kan lónìí o lè kẹlòmíì lọ́la títí kíní wọn ò fi kárí ẹnì kọ̀ọ̀kan.

ọjọ́ karùn karùn o àbọ́jọ́ kẹjọ kẹjọ tàbó sóso lámọ̀ dákínì láti mọ kó olórí èṣù ni ó mọ ṣètò kíkó rẹ̀ ilé rẹ̀ wọ́n ti lọ mọ kó pé wọ́n ló kàn lónìí wọ́n ti kọ́ sí ibi ara àgànná wọ́n wà máa fàmì sí pé eléyìí ó gbà tiẹ̀ lọ́jọ́ báyìí eléyìí ó gbà tiẹ̀ lọ́jọ́ báyìí eléyìí ó gbà tiẹ̀ lọ́jọ́ báyìí èṣù súnù. Lẹ́ẹ̀rí èso àtàjọ yìí wọ́n fẹ́ jọra wọ́n fẹ́ dàbí ọmọ ìyá kan náà ṣùgbọ́n ìyàtọ̀ tó wà lórí èso àtàjọ yìí ni pé tẹ́ rí àjọ ẹ̀yìn tẹ́ ń dalẹ̀ mọ́ mọ́ra yín ṣùgbọ́n èso ìyàwọ́n tó mọ́ra wọn dénúdénú lójó ló ti tọ́ síra wọn àwọn náà ń da wọ́n sì mọ́ra wọn délédélé tẹ́ wá rí àjọ díẹ̀ nínú owó tẹ́ bá dá díẹ̀ ó lọ sọ́dọ̀ ẹ̀yìn tẹ́ ń dájọ́ lé lọ́wọ́ wọn a máa gbà pé alájọ náà ó gbà títí ẹ náà yóò gba tiẹ gẹgẹ bí olórí àjọ àwọn tó ń dájọ ọhún wọn lè mọ mọra wọn nínú owó àjọ tẹ bá dá olórí àjọ yóò gbà bóyá ìdájọ sọwọ alájọ kan ti ń kiri kálé ni bóyá múrí márùnún lẹ ń dá lójoojúmọ tẹẹsì kó lóṣooṣù ó ti níye tí ó yọ lóṣù dẹẹbà kó wò yín ó bá jẹ ẹgbẹrún kan náà lẹ ń dá ní ẹgbẹrún kan tẹ fi bẹrẹ ohun ló ní ó ti ní bí wọn ó ti ṣe ìbá àṣìṣe bí ẹlòmíì ó lè pé bẹẹ bá ń dá ogún ẹgbẹrún o ẹ fi àpò méjì àbọ̀ lé lórí o àpò méjì àbọ̀ tẹ bá ti kọ́kọ́ file lórí ń gbẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ ohun lòun ní báńbá lóríṣiríṣi ìlànà lóníkálukú ń lò ṣùgbọ́n tẹ rí àjọ ọ̀hún àwọn tí ń dá wọn lè mọ̀ mọ́ra wọn oníkálukú kan sáà lè mọ dákọ́ ẹ̀ wò ó iye báyìí mo ti dá o wọn lè mọ̀ mọ́ra wọn láwọn tí ń dájọ ọ̀hún ṣùgbọ́n ẹni tó jẹ́ olórí àjọ oníye tí ó gbà nínú owó ọ̀hún. Oríṣiríṣi ọ̀nà báwọn la àwọn bàbá ńlá bàbá wọn ń gbà láti ṣèrànwọ́ fúnra wọn bẹ́ẹ̀ náà lowó èlé kíkó náà ń bẹ lára ọ̀nà ìrànlọ́wọ́ ẹni lọ́wọ́ dẹ̀yàn bá ní ìpèníjà kan tó nílò ìrànlọ́wọ́ pàjáwìrì àwọn bọ̀rọ̀ kìíní kan wà tó jẹ́ pé wọn a mọ yáàyàn lówó ṣùgbọ́n wọn máa ń fèlè lé lórí ẹmọ bíi láyé ìgbàlódé náà ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí náà àkókò tá a wà yìí ń ṣẹlẹ̀ tó jẹ́ pé èyàn ò sáré nílò owó pàjáwìrì ó láwọn ojú òpó kan ó láwọn ilé ìfowópamọ́ kan ó láwọn kan tó jẹ́ pé owó tí wọ́n ò yá ọ èlé ti wà lórí ẹ̀ pé oṣù báyìí lè san o iye èlé báyìí ni ó ló wà lórí ẹ o èyí bóyá oyè ẹgbẹ̀rún kan wọ́n lè lo ó fi san ẹgbẹ̀rún méjì àbọ̀ o nígbà oṣù bá parí o tó bá wọ̀ ó faramọ́ ó sì gbà á tó bá sì wùyàn èyàn lè pé ilé ìṣẹ́yún ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ náà ló wà láyé àtijọ́ àwọn bọ̀rọ̀ kìíní kan wà tó jẹ́ pé wọn a máa ṣèrànlọ́wọ́ fún yàn nípa yíyáàyàn lówó èlé tẹlòmíì ó lo ewé èlé ọ̀hún tí ó fi sáré ṣiṣẹ́ oko rẹ̀ ẹlòmíì ó fi sáré sọ̀rọ̀ ajé nígbà ó bá sì ti jèrè níbi ọrọ̀ ajé ọ̀hún yóò dá owó ojú owó àtẹ̀lé orí rẹ̀ yóò dá padà fún ẹni bá lówó ṣùgbọ́n owó ọ̀hún yóò ṣèrànlọ́wọ́ fún un ní àkókò tó bá nílò owó náà. Bẹ́ẹ̀ náà la tún ní ọjà àwìn wọ́n sì ń ṣe láyé òde òní bí owó èlé àti àjọ náà ní o ọjà àwìn àwọn àgbàlagbà ayé àtijọ́ wọn a máa lò ó wọ́n ń ṣe láyé òde òní náà o wọ́n ń ṣe láyé òde òní ṣùgbọ́n lójú obi tó ti lè ṣerú ẹ̀ o lè wọlé ìtajà ìgbàlódé tó jẹ́ pé ilé ìtajà ńlá ìgbàlódé kó o ní ẹ̀ta fún mi fún yín lówó lọ́la o lè ṣe bẹ́ẹ̀ ńbẹ́ o lè jẹ́ bóyá ní àdúgbò rẹ ìyá tó ti mọ̀ dáadáa o lè ṣèyàn fún wọn wọ́n lè wò pé àmọ́ra rí ìṣèbínú àdúgbò náà ni ẹ bá ti ń san déédéé wọn ò mọ tà fún yín ọ̀nà ìran rẹ ni lọ́wọ́ táwọn àgbàlagbà ti ń fi lọ́lẹ̀ tán ti fi lọ́lẹ̀ láti ìgbà wáṣẹ̀ o náà ni lára rẹ̀ lọ́jà àwìn yìí ọjà àwìn ni pé èèyàn kan lè mọ̀ ní púpọ̀ lọ́wọ́ àbí kò tiẹ̀ mọ̀ ní nǹkan kan tó sì jẹ́ pé ó pọn dandan fún wọn àtàwọn ọmọ láti fi nǹkan ronú láti fi nǹkan banu láti jẹ́ kí aránú di nǹkan mú láti jẹ́ kókun inú wà láti fi gé tìta nígbà wọn bá rò sọ́tọ̀ tó ti rò sọ́sẹ̀ ẹ̀wọ̀n ò fẹ́ yáwò wọ́n sì wò pé àwọn èèyàn àwọn kan sì ń tajà wọ́n bá lọ bóńtò ọ̀hún ẹ dákun ẹ sì ràn lọ́wọ́ fún mi o ẹ̀mí àtàwọn ọmọ yín àti ìfatabanu o àárẹ̀ léyìí mo fẹ́ ṣiṣẹ́ oko kan lọ́la àbí mo fẹ́ lọ bá wọn fọ epo lọ́túnlá o àbí ìparí oṣù ń tèmi ni o àbí òṣùpá méjì ni àbó òṣùpá kan ni o kò sì ní yẹ̀ ń kówó yín wá báyìí lé wọ́n pé ojú ní rójú sàánù nígbà ó bá ti mu wá kò sí láburú

ojú ni lojú sànù wọn bá ṣe ìdúbà yẹn sí ọjọ òun wọn tà fún tọhún ṣùgbọn pẹlú báyé ṣe rí lóde òní àwọn míì ò tiẹ fẹ tajà rú ẹ mọ torí ọmọ pé báwọn bá tà á nígbà ẹni tí wọn ta nǹkan fún ọhún tán bá ṣe pé a ò nílò dápò sàn ó lè tún ní kíni kíni èlé ò mo jẹ yín dẹsí àwa ń lé mi káàkiri ẹyin ò kò fẹ káwọn èèyàn ṣe rú ẹ mọ ṣùgbọn láyé ìgbà tá à ń sọ yìí wọn máa sì dájọ pé jọba ẹ làwọn ò mú wá bó bá ti bọ sí wọn lọwọ wọn ò lọ sán èyí tí ò bá wá bọ sí wọn lọwọ wọn ò tún kọjá lọ síbẹ fúnra wọn pé ìyá alágbájá dákun bò mí láṣìírí o ohun tí mò ń retí ò tí ì tẹ mí lọwọ ni o dákun ràn mí lọwọ mọ tí ìbínú sí mi o ẹni òun náà ó ti mọ pé ó sọ ọmọlúàbí pó tiẹ tún wá ṣùgbọn láyé òde òní ọlọrun ó ṣàánú ṣùgbọn ọnà ọjà àwìn lára àwọn ọnà tá à ń gbà ṣèrànlọwọ fúnra wa náà bẹẹ náà ni san díẹ díẹ náà wà téèyàn ó rajà tí ó sì mọ dáwọ ọhún díẹ díẹ eré tere èjì tere ìjọ ò bá rí ẹgbẹrún kan ìjọ ò bá rí ẹgbẹrún méjì àbọ tó mọ dábàhùn tó wọ ọjà tó o sì gbà ọhún tí ó fi tó fi sán tán ara ọnà táwọn àgbàlagbà ń gbà ṣèrànlọwọ fúnra wọn náà ni.